0: city, kilometer 54, Lagos Ibadan Expressway. Go for the bus stop in Beliogun. Pẹ̀lú ìfàmì orí ọ̀tún bàbá sí ibi ọba. Ó máa ní agbára sá. 24 hours marathon prayer. Ẹ ti yáyá máa bọ̀ fún tipari oṣù kejì July ọdún yìí. Kájọ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan. Títí tá a bá ti wọnú àdúrà látàfẹ́ mọ́jú ọjọ́ Friday July 31st. Ó di aago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì Sátidé ká tó parí. Ìrì 9.0 là kò rí ẹ̀. Wá kí ìrì mẹ́tò sẹ́ẹ̀dẹ̀ orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì sísàwọ̀ lóyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàwé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní tẹsímọ́nì tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì òróró yàn tó ti ṣe àmì àti ṣe ìyanu nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ìṣẹ́ mínísítà pọ̀sì Dr. SMO Mustapha JP àti màmá Prophetess Relief Mustapha, bàbá àti màmá Ṣebí Ọba. Lóòlù gbàlejò tó o bá lè wá ti parí oṣù keje yìí, ìrì ìtura máa tẹ̀lé ẹ lórí lórúkọ Jésù. Àmì
1: ṣé wà á lè sàmì ọjọ́ ìsinmi rèé lórúkọ Jésù wà ní ìsinmi ayọ̀ lókè èèpẹ̀ o ní kan ìnira o ní rí ìṣòro lókè èèpẹ̀ ayé ò ní ní ọ lára o ní gan ló pé ọjọ́ mẹ́rìnlá gbáko tí mo ti ń gbàdúrà lórí ọ̀rọ̀ ta agbára ti ń bẹ nínú èèpẹ̀ ti ń bẹ nínú yanrìn ti ń bẹ nínú ilẹ̀ mo pè é ní orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí yóò bá ń pè é mo sọ tẹ́lẹ̀ gbogbo agbára ti ń ní ọ lára tí òjò gbádùn ilẹ̀ tó wà agbára yẹn gbiná. In the name of Jesus. Àyájọ́ òní on the 19th of July mo sọ tẹ́lẹ̀ sáyé ó bọ́ sí ọjọ́ ìsinmi mo pàṣẹ ìsinmi ayọ̀ lórúkọ Jésù ò ní rí ìnira mọ́ ayé ò ní ní ọlára mọ́ ò ní kẹsùrú mọ́ ó máa rà ànúgbà wà á rí ìrànlọ́wọ́ a ó gbé ọdìdé ilẹ̀ á sàn fún wàrà á sàn fún oyin á dùn mọ́ ọ ilẹ̀ rà sọ.

0: o mo ti ra anu gba niyan o kan ra bale
1: amen
0: bi be wi pe en to ba ti bo merin opoto fun re ni o jesu e iwo fun re lo toju omo e wa jere omo re
1: amen
0: wa jere omo re
1: amen
0: aye o ni gbo mo lowo e o
1: amen
0: won ni kenyin won si o
1: amen
0: omo re o ni dota re
1: amen
0: won ni dota re
1: amen
0: omo o ni dota obi re
1: amen
0: tori nto mo ba se omo o jere e ka bina ha mo ni o ni dota obi re
1: amen
0: iwo na o si se omo o jere omo
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: mo ki gbogbo eyan omo olorun pe happy sunday ah awon ojo to lagbara bayi every sunday ti n ba ti ji inu mi ma n dun tori mo mo wi pe ah ayo lare pe mo to sun mo to ji to ba ti pe sunday bayi mo mo pe ose kan to koja niyan e wa gbo asiri to wa nbe emi mo ise ami ati iyanu to mo n sele ni ojo isimi idi ni to pe emi o ba won fi ojo isimi sere mo gbagbe pe to ba ti di sunday keta bayi itusile la mo se a gbo mi sa itusile ta se lene itusile ide ti ojo gbadun oke pe bi eyan ba wa laye to ba ti sa isan ju ide kan ni o fura ni owo to ko fi jeu chemistry hospital ibe lo ma na si ojo wo lo fe se yen da nkan kan sa isan laye ti ile re ba sa isan ti won ti wo san to si wa sibe I think all the balance o ye ko dogbon tara e eyan ma sare ara e ni eyan gbadọ fi akoko sofo aye o fe ko ye ni e te wa kini aye re ni de
1: amen
0: wa de se bi oba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: oruko mi o yi pada o apostle ati wole mustafa solomon lati jo sino kagode church land of reality bare mu ide obi airport area ni ilu Ibadan bo ba ti de ore meji agugu ni o ore meji bi marun ni nbe ilu Ibadan ore meji agugu ni mo so npa to ba ti de be so pe o nlo si si bi oba ko se nti o mo be wa ti e bo ko fe nbe leni to ma gbe de church o ma ni agbara sa awon service ni ko se fi sere to ba nbo lati north lati east abi eyin te ba nbo lati alakia duro ni airport junction wa so pe o nlo si bi oba ko so lokada ti o mo be ja jo gbadura adua lo ngba agbara oke gba bi be ni pe ranti ojo isimi lati ya si mo o nilo ki enikan kan ko se ma advise abi ko ma pet se pe ja lo church no ise re ni nijo simi bayi bibeli wi pe eyin o ma simi emi o buku fun nje re iye ojo re ni emi o si kun emi o mu arun kuro laarin re ileru to tele leyin ba ti o ba sin olorun teyin o ba wa sin olorun ko se yo mo wu waran ni so o need kani kan se ma force e ipade oni itusile ni ile to wa ti o fun olo njeje ile to wa to ni fokan bale o need itusile ni mo se ni ko buye pe sinu ike ko gbe wa o ni ojo kerin la to ba miss awon ojo ah o gboro miss ni tori pe ayajo oni la ma fi ororo to kain sinu ah ye pe yen ba ba ta foru yen sinu e awa la ma so fun e bo se ma re gbogbo branches wa pata let ma connect mommy lónìí lórúkọ jùlọ ẹ máa rà ánú gbà tó ṣùgbọ́n ti ń parí la máa ń pàdé nínú fún àpẹ every month ìpàdé tó ní agbára tó ṣù yìí máa tó ṣe kí ni ó máa tó lè mo ti sọ fún wa pé ó máa le gan máa múra lẹ̀ a máa pàdé nínú fún àpẹ ní parí oṣù lórúkọ jùlọ ó máa rí ánú gbà ìyẹn nìkan kọ́ ní sunday báyìí lọ́pọ̀ sunday mo máa ń wà ní ìgàdò lásù ìgàdò road hotel bus stop to ba so pe o lo si bi oba loruko jesu mo gbadura ipade toni o ma pe o
1: amen
0: ago mefa bo la ma bere pade lai a ma fi oro ti gbogbo awon ye peye pata be si ni a wa to esona bo se ma rin loruko jesu wa jere le na
1: amen
0: o ma jere le na
1: amen
0: o jere le na
1: amen
0: o jere le na
1: amen
0: o jere le na
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so mo pe awon isura nbe ninu ile to pamo Genesis la maka nitori akoko wa Genesis chapter 26 a ka ise kene ikeji a ka de ese ikefa bo mi sa mo fe ko mura sile ejo eje ti e pe won wa lowo yin eje ko wa lowo yin a se fe wonu e ba mi wo Genesis 26 verse 1 to 6 Chloe
2: iyan kan se mo ni ile na leyin iyan ti o tete ko mo ile ojo Abrahamu
0: yes
2: Isaki si to Abimeleki
0: yes
2: oba awon ara Philistia lo si Gerari oluwa si fara han o si wi pe
0: yes
2: ma se so kale lo si Egypt joko ni ile ti emi o wi fun o
0: yes
2: ma se atipo ni ile yi emi o si pelu re
0: yes
2: emi o si buku fun o nitori iwa ati iru omo re
0: yes
2: ni emi o fi gbogbo ile wonyi fun emi o ti mu ara ti mo bu fun Abrahamu
0: yes
2: baba re se emi o ti mu iru omo re bi si bi irawo oju orun
0: yes
2: emi o ti fi gbogbo ile wonyi fun iru omo re
0: e te won ti bi sa o ya gbe ile na
1: amen
0: gbe ile na
1: amen
0: in the name of Jesus
1: amen
0: e gbe mi sa nibi ti olorun ba ni ko wa oju olorun yo wa lara re Olorun wa ri o because ibi to ni ko wa lo wa ito ni gbodo waye mo ma fun oloko angeli kan loni ta ba tin gbadura o gbodo la la baba kan lo we la la mo ni ha bo lo si la o la la a gbodo to e sona Olorun gbodo ba e soro ile Gerari I mo pe Isaki o so mo be but ile re niye Olorun e faye gba in fact te ba lo wo nigba to de ese kejila e wa ri ere t'Olorun se fun ni ile Gerari Chloe
2: nigba na ni Isaki furugbin ni ile na
0: ile na
2: o si ri oro run mu le odun na
0: ori oro run
2: oluwa si bu si fun
0: yes
2: okunrin na si di pupo
0: yes
2: o si lo si waju o si n po si
0: o si n po si
2: ti o fi di eyan la gidigidi
0: we ye pe en soke pariwo so pe iwo ile
1: iwo ile
0: mi bo la si ki mi wa
1: mi bo la si ki mi wa
0: emi mi ma
1: emi mi ma
0: adari mi si ba
1: adari mi si ba
0: yo
1: oruko jesu oruko jesu oruko jesu emi mi o
0: ma ya ya o ti se to esile akoko ko to fun mi ni heyi japede to ba di ago mesa gerege gbogbo branches pata ma wa connect gbo mi sa awon ateko a ma jade iwo gan ma manu ara e pe kankan sele ni ayejo bayi eyan ma furugbe adua ojo merila ojo to pari eyan de furugbe a de sedidie gbo mi sa to ba gbe oke pe to ti ira le ri ah akoko to fun to ba ko ile ni akopati mo joko sile o mo ma anati ile tin be lowo re ti sobure to ba size ma gbebo mo ma ko ni the last anointing oil ta ma se sori ye pe gbo mi sa gbogbo to ba nse oke pe lo ti se ti na ba gbagbode ki jeje lo mo fẹ́ rí ọ àwọn èèyàn lẹ́rí bẹ́ẹ̀ ni mo gbàdúrà ayé rẹ̀ á dìde
1: amen
0: wọ́n bìrìyẹ fún ẹ̀ ló dìde pe ki lo hun se o lo lu fa pe fura e o de le anu pe a a lati odun yi ni emi na fe ni sob ko se se ran mi lowo o ba olorun soro awon ile kan beta ti ati mo ni bi ti adua ti ngba
3: afolayo esta please permit me to speak English. Okay, more from Seed of Christ Center.
4: Mina.
3: Mina Brand. My testimony goes like this. For 5 years now, I've actually been dealing with a particular illness. And I've gone to hospital more than 4 times. They keep saying, it's still the same thing, it's the same thing, it's the same thing. Then, in fact, on 2 occasions, I was admitted in general hospital. So, this is my testimony. Last week, when we came to the church to come and clean the premises, Papa now said, ask for what you want. And I said, God, this illness, I've already made up my mind that this is how it will continue. And things is not going. I'm taking medications, I've been admitted, it's still the same thing. God, please, turn my story around, change my story. Then, yesterday, I called from the hospital and I was like, this thing that is in me, I'm no longer seeing it again. They now said I should come to the hospital. To the glory of God, I went to the hospital and everything was clean. Glory. This is a testimony that I said, I was telling my friend that if I don't share this testimony, God will answer me. I want to give up to God.
5: Hallelujah.
4: Amen.
5: Praise the Lord.
4: Hallelujah.
5: This auntie don't want to go say daddy. Auntie so draw you. Auntie your Friday near you want to why ni ojo ti aro Friday. Ojo Friday ta wa bibi. Mo se bi daddy ma ku wa pe ta lo leri. Wọ́n pè wọ́n ní òkè ọlọ́run fẹ́ kó wáyé ní ọjọ́ Sunday. Wọ́n á ẹ̀sẹ̀ tí wọ́n kí wọ́n forúkọ sílẹ̀ wọ́n ò forúkọ sílẹ̀. Èmi máa jẹ́rìí náà torí inú mi dùn ayọ̀ mi kún. Mo dẹ̀ fẹ́ẹ́ fi pé àwa youth ní jà ní. Nígbà tí dábàá pé wa ní jà ní láti ta ṣe youth week wa. Wọ́n ní youth ló yẹ kó máa tún ilé ọlọ́run ṣe. And ó ti wà nínú ọkàn wa láti bẹ̀rẹ̀ rẹ̀. In fact, from the decoration. So ó tún wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi nígbà tí dádì ń pè wá níjà pé on that same thing. Torí mo bá wọn jà gan lórí kí youth máa ṣe gbogbo nǹkan nínú church. Kí ló dé tá à ń sá sẹ́yìn nínú meeting láti sọ. Nígbà tí dádì wá sọ, mo ní all well and good. And thank God, a wá ní ọjọ́ Monday after Bible study we remove the decoration. Ọjọ́ Tuesday, àwa tá a níye díẹ̀ òun la wá fọ. Àti ìpẹ̀lú àwọn ò tẹ̀wọ́ pé bóyá àwọn dàgbà láàrin wọn. Wọ́n ṣe àwọn ni wọ́n fọ yìí tó pọ̀ mbẹ́. Mo dẹ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ayé wọn. Wọ́n ń fọ aṣọ yẹn. Ní ọjọ́ Wednesday wọ́n wá church. Ọjọ́ Thursday àjọ wá ṣe decoration yẹn. Wọ́n fi iṣẹ́ wọn lẹ̀. Ó yẹ kí wọ́n lọ sí ìlú Gbadá kan lọ ta ọjà wọn. Wọ́n rán àwọn ọmọ lọ wọ́n lọ tajà tiwọn. Títí wọn tó yẹ kán tàwọn gbé wá church. Wọ́n ní àwọn ò tà ládùúgbò. Wọ́n ìgbà tá a ṣe decoration yẹn tán wọ́n lọ sádùúgbò. Before you know it, wọ́n ti tà tán. Wọ́n padà wá sí church. Ìgbà tó wá di ní àárọ̀ Friday, mo wà lé mo ń sùn. Ó yẹ kí n wá church bọ̀ ó rẹ̀ mí. Wọ́n wá pè mí. Inú wọn dùn. Wọ́n ní mọ́mí help me to thank God. Mo ní kí ló ṣẹlẹ̀. Wọ́n wá ní níbi iṣẹ́ àwọn. Wọ́n fẹ́ lé àwọn kan kúrò níbi iṣẹ́ pé wọ́n fẹ́ fún wọn sack letter bóyá wọ́n ti kọjá ìdónù. Wọ́n lọ lọ́gà kan tó ń bá wọn lérí wípé òun ò mi sọ kórúkọ òun wà mẹ́. Ẹ máa rú àwọn ọ̀gá ọ̀nà àmọ̀. Olóhùn òun ò mi sọ pé kí wọ́n kúrò níbi iṣẹ́ yẹn. Àwọn wá sọ fún pẹ̀tọ̀. Kò sí ìyọ̀nà ọlọ́run ọlọ́run ṣe bí ọba wà láàyè. Without knowing that God is fighting a battle. Nígbà tí òjijọ́ Friday torúkọ àwọn tó máa sáàkì tí wọ́n sáàkì jáde. To God be the glory. Orúkọ wọn ò sí níbẹ̀. Inú wọn dùn ayọ̀ wọn kún. Ọ̀gá yẹn ní láti wá bí wọ́n pé bó lo ṣe ṣe. Bó lo ṣe ṣe. Wọ́n bèrè pé bó wọn ṣe ṣe. Ẹni tó fi iṣẹ́ rẹ̀ lẹ́ ní ọjọ́. ọjọ́ Monday ní ọjọ́ Tuesday ó wá fọ aṣọ ní ọjọ́ Thursday ó wá títí Ọlọ́run ẹ̀wọ́ Ọlọ́run ní gbárùkù tíṣẹ́ rẹ̀ so bó ṣe ṣe gangan nìyẹn breathing will work that you are supposed to do at the right time. Ìgbà tó fẹ́ gbàdúrà fún gbogbo àwa yóò sì ní lásìkò àwa tá a jáde à ń kún láì yí o ṣùgbọ́n àwa tá a rí we are just 15 or how many are we. We are just twelve. Our maid is at the same.
6: Church ibe ni Ọlọ́run ti dá mi náà tó ní gbèsè mi kan ti sanwó fún mi tí mo ti ní mo fẹ́ fi ṣe store mi owó yẹn lọ bí 2.8-3 million so ìgbà tó mo wá tó send owó yẹn sí mi ṣá mo ṣá fẹ́ fi ṣe store mi sí Abeokuta ìgbà tí máa délé store mi tí mo ti ń sọ fẹ́ gbọ́ mi láti 2015 pé mo fẹ́ ṣe sí ilé wọn fẹ́ jẹ́ ń ṣe gbogbo family ṣá gbogun tèmi. Wọ́n ní mi ní ṣe sẹ́ ẹ̀ mo ní Ọlọ́run ṣe bí ọba ẹ̀ máa gbà mí nǹkan tí mo ti ń wá láṣìjọ ọjọ́ ẹ̀ tó tún padà tẹ̀mí lọ́wọ́ táwọn ayé ò tún fẹ́ jẹ́ ń ṣe mo tún ṣe padà wá sí ṣọ́ọ̀ṣì nìyẹn dáàdì ìgbà tí máa padà wá sí ṣọ́ọ̀ṣì tẹ́ gbọ́wọ́ lé mi lórí tẹ́ gbàdúrà fún mi pé ṣé mo gbàgbọ́ mo ní mo gbàgbọ́ ẹni kìlọ̀ mẹ́rin mi wá ìgbà tí máa fi lọ sí máa pe first born mo sí mi tí máa bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ fún wọn tí ṣe bẹ̀rẹ̀ sí ní pàṣẹjì wọn tí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọn tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ ọṣà padà gbà fún mi pé kí n kọ́ bẹ́ẹ̀ yẹn tagídí tagídí ti gbogbo ẹ̀ ṣàmúṣà kọ́ lágbára ọlọ́run ọlọ́run ti bá mi ṣe báyìí o àti kọ́ parí mo fẹ́ sọ ẹ̀rí yẹn ní ọjọ́ last Sunday of the month last month bọ̀ mo korúkọ lẹ̀ wọn rí mi pè jáde mo dẹ̀ wá síwájú yín mo wá sọ fún yín pé dáàdì mo ti kọ́ store mi tán owó ọjà nìkan ló kù àwẹ̀ tẹ́tí wá ní ká bẹ̀rẹ̀ sí ní gbà yìí ní ìjẹta bí ó ní gbèsè mi kan tún ṣe san 200,000 fún mi nìyẹn owó ọjà náà ló kù tí mo wá báyìí kọ́ lọ́n ṣe bí ọba ṣe fún mi báyìí kó ṣe rọrùn fún mi torí 200,000 yìí ò ká kọ̀ọ̀kan ọ̀run kọ́ lọ́n ṣàánú fún mi kọ́ lọ́n ṣe bí ọba ṣàánú fún mi kó rán àánú ńlá sí mi pé kí n rí bí ẹ ṣe dáadáa bó ṣe wù mí sí o dáàdì ẹyin dẹ ló ń mi kí wá bá mi ṣí ibẹ yẹn ẹyin ló ń mi kí wá bá mi ṣí dáàdì ẹyin ló ń mi kí wá bá mi ṣí lágbára ọlọ́run àní jábọ́ lẹ́yìn àní yọsọ̀nà lẹ́yìn bí ọwọ́ ẹ ṣàánú mi ràn dáàdì ẹ ṣàánú mi ẹyin mo fẹ́ kẹ bá mi ṣí bábá ń bá rí ẹ níjọ́ tí mo fẹ́ lọ kú ẹ̀rù mi lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ first wife ro dáàdì mi accident ńlá ṣẹlẹ̀ tó jẹ́ mọ́tò yẹn right off pátápátá ọlọ́run ló ní kí n má sinú mọ́tò BRT àti dánfo ó right off pátápátá mo dúpẹ́ fọlọ́run ṣe bí ọba àmọ́ bọ́lọ́run ṣe ń ṣọlá òjò rọ̀gan lọ́jọ́ yẹn tó jẹ́ pé mi ò tètè make ẹ déèkù ìgbà tó máa dẹ padà fi déèkù tí máa dé ìṣẹ̀rí ìdímọ̀ ọ̀nà lásùrù ni accident yẹn ṣẹlẹ̀ sí de dupe fun Olorun pe Olorun ti ri oba ko mi yo mi o ku mi o sise mo wa ara mi da sakasaka ara aye o se mo mi lara pe o ko die mi pe Olorun se mo dupe o se bi oba ese o ese o ese o ese ti baba mi ejo lo mi se re gbadura fun mi sadura fun mi baba mi e pe fun wa o e ri mi re o
0: ah tawo si bi loruko yi o ya gba yi re
1: ah
0: awa gbe owo e tori so pe ele da mi o
1: ele da mi o
0: jemi na o leri
1: jemi na o leri
0: mo ba ka yo gbo ohun mi
1: o ba ka yo gbo ohun mi
0: oluwa je leri
1: oluwa je leri
0: loruko jesu wa nete
1: si pa
0: in the name of jesus
1: amen
0: and got your bimpe daddy se mo le se video ti n ba se testimony yes o kiki re de niyan o mo yeyan to ma wo se video ko send there send there se video send there ko de foruko esi e soro ko clear o wa send there sori 08082088888 bo fe gbo eri e je ka won yan mo polo un berisione loruko just one testimony
1: amen
0: one testimony
1: amen
0: mo re ti ala ro ni gbogbo branches wa pa pa bo fe gba e soro be ni mo fe ka gbadura to yato a fe ba ile soro nitori oro e loke epe ogboro ni aseyori loruko jesu wa ra nugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: in the name of jesus
1: amen
0: mo sola na mo ni lagbara olorun to ba ti di asale ago mewa ni pade yi o bere ni Lion of Judah Church number 30 power line of Okunla Street ni egbeda oni ni pade ojo meje iso orun bere emi fun ami ma si pade yen lone gbeyan mo lo te wa ni egbeda eja pade ni Lion of Judah o ma ni agbara won na ma pe woli oni waru be lai fun elebu la baruda ha mo so tele boluwa tin be ti emi e wa ni waju oluwa eni ti emi duro aye re ma dide aye re ma dide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbeyan mo lawo ta mura fun Jerusalem Jordan ya to ba mo information yen dada send the message ori the same number 08082088888 send the message ama dialo oro re gboro gbo mo gbadura poluwa tin bete mi e wa aye ra dide
1: amen
0: mo laye ra dide
1: amen
0: mo laye ra dide
1: amen
0: mo laye ra dide
1: amen
0: gbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin loruko jesu e ma ra nugba
1: amen
0: olorun mi si lati oruko wonu aye re
1: amen
0: ko wo egbeyawo re
1: amen
0: ko dun on ninu
1: amen
0: ati opodun laye
1: amen
0: in the name of Jesus
1: amen
0: happy birthday and happy wedding anniversary loruko jesu wa ra nugba
1: amen
0: celebrate cuz so no one be titi layo adedeji happy birthday to you loruko jesu e ra nugba
1: amen
0: mo bless apere agbo yen mo ri yepan yen sinu bu eje jesu o ya gbagbara
1: amen
0: da to ba mu ye peye to bu so mi we ko se to ba ni be ma gba pe ile akopati leyin ba ta ba adun eti e wa lo da si bebe ile to ra lo fi si be adugbo to wu e ti won na fe kole si lo bu die si be oniruru ona lo le gba lo apere gbagbo ni mo gbadura loruko jesu wa ra nugba
1: amen
0: apere gbagbo ni o si agbara
1: amen
0: wa mo eri e wa
1: amen
0: na go mejo ni asale ta ma pare loruko yi o ya gba yanu
1: amen
0: gbogbo ewo to ba lanfani lati jo ti pelu wa to wa la broad pade mi lale la go mejo lori YouTube lori TikTok ati Facebook o ma ni agbara sa loruko yi o ma ra nugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: yesu oluwa wa
1: amen
0: koju sene kan fi da loju bayi pe
1: emi dogon le ri ko
7: Bẹ́ẹ̀ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣe bí ọba International Power Line Setting kilometer 54 Lagos Ibadan Expressway Gúúfù Wàpẹ́ bus stop ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìfàmì ìròyìn ọ̀túnba bá ṣe bí ọba. Ó máa ní agbára sá 24 hours marathon prayer. Ẹtí yáyá máa bọ̀ fún tìparí oṣù kejì July ọdún yìí. Kájọ gbàdúrà gbàdé sí ayọ̀ kankan. Kété tá a bá ti wọnú àdúrà látàtẹ̀mọ́jú ọjọ́ Friday July 31st. Ó di aago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì Sátidé ká tó parí. Ìrìn 9.0 nà kò rí ẹ̀. Wá kí ìrìn mẹ́fà sẹ̀ lé orí rẹ̀. ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì sísàwọ̀ lóyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàgbé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní tẹsímúnì tó kọjá bẹ́ẹ̀. Ìpàmì òróró yàn tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé. Ìfẹ́ mínísà pọ̀sì Dr. Esemo Mustapha JB àti màmá Prophetess Lucy Mustapha, bàbá àti màmá Ṣebí Ọba. Olùgbàlejò tó bá lè wá ti parí oṣù keje yìí, ìrì ìtura máa fẹ̀yẹ lórí lórúkọ Jésù.

0: tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ní àárọ̀ yìí, a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Lúkù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta títí dé ìkejìlélọ́gọ́ta. Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ kọkàndínlọ́gọ́ta títí dé ìkejìlélọ́gọ́ta. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ó sì wí fún ẹlòmíràn pé máa tọ̀ mí lẹ́yìn, ṣùgbọ́n èyí wí fún pé Olúwa jẹ́ kí èmi lọ sìnkú bàbá mi. Jésù wí fún pé jẹ́ kí àwọn òkú kí ó máa sìnkú ara wọn, ṣùgbọ́n ìwọ lọ kí o sì máa wàásù ìjọba Ọlọ́run. Ẹlòmíràn sì wí fún pé Olúwa jẹ́ kí èmi ó padà lọ dágbére fún àwọn ará ilé mi. Jésù wí fún pé kò sí ẹnikẹ́ni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtulẹ̀ tí ó sì wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe tẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún 2026, gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi, a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó fún wa ní àǹfààní látàn ti jẹ́ alààyè ọkàn. Ohun tí à ń gbéyẹ̀wò lónìí òun ni ìṣòro fífò ní dọ́là. Ìṣòro fífò ní dọ́là, kí ni à ń pè ní fífò ní dọ́là? Fífò ní dọ́là ni ìgbà tí ó yẹ kí a ṣe nǹkan kan ní òní, ṣùgbọ́n tí ó yẹ ká ṣe lónìí tí a sọ di ọ̀la. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà eléyìí ó máa ń mú ìkùnà bá ìrìn àjò ayé ènìyàn, ó sì máa ń mú ìdíwọ́ lọ́wọ́. Èyí ti ṣe tí àwọn èèyàn fi máa ń fi òní dọ́là. Àwọn èèyàn máa ń fò ní dọ́là nítorí tí iṣẹ́ bá ga jù, tí iṣẹ́ yẹn tóbi. Wọ́n rò wípé ẹ jẹ́ ká san di ọ̀la torí pé iṣẹ́ yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀. Nígbà mìíràn ẹ̀wẹ̀, àwọn ènìyàn máa ń fi òní dọ́là nítorí ìgbádùn àkókò yìí. Wọ́n rò wípé ẹ jẹ́ ń gbádùn lónìí, tó bá dọ̀la màá ṣe é. Nígbà mìíràn ẹ̀wẹ̀, nígbà tí àwọn èèyàn ò bá ní òye tó tó fún iṣẹ́ tí ń bẹ ní iwájú wọn, tí wọn ò bá ní mọ̀ nípa rẹ̀. Nígbà mìíràn àwọn èèyàn máa ń fi òní dọ́là nígbà tí wọn ò bá ní àwọn èròjà tí wọn ò fi ṣiṣẹ́ tí ń bẹ ní iwájú wọn. Nígbà mìíràn ẹ̀wẹ̀, àwọn èèyàn máa ń fi òní dọ́là nígbà tí wọ́n bá rò wípé ọ̀la sàn ju òní lọ, ọ̀la yóò rọrùn ju òní lọ. Wọ́n á rò wípé ẹ jẹ́ ń sọ di ọ̀la. Àpẹẹrẹ àwọn tí ó sọ òní dọ́là nínú Bíbélì, a rí Gómìnà Félíṣì nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 24 ẹsẹ̀ 25, ó sọ fún Pọ́ọ̀lù wípé padà wá ní ọ̀la. Má bá mi sọ̀rọ̀ gbàlà lónìí, tó bá dọ̀la ìníkọ wa. Bákan náà ni àwọn èèyàn Antẹ́nì, àwọn náà sọ fún Pọ́ọ̀lù wípé ní tó sọ fún wa lónìí yìí, padà wá sọ fún wa lọ́la. Inú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì bákan náà orí 17 ẹsẹ̀ 22. Kí wá ni àtúbọ̀tán fífi òní dọ́là? Àkọ́kọ́, òun ni wípé nǹkan tí ó rọrùn ó máa ń sọ di n tí ó le koko. Nǹkan tá a bá ṣe ní pẹ̀lẹ́kùtù lónìí yóò wá le koko tó bá di ọ̀la. Nígbà mìíràn ẹ̀wẹ̀, nǹkan tí máa tó ń jẹ́ àtúbọ̀tán rẹ̀ ni wípé ó lè mú kí a pàdánù àkókò, ká pàdánù orí ọ̀fẹ́, ká pàdánù àǹfààní èyí tí bá jẹ́ tiwa tá a bá ṣe lónìí tá a sọ di ọ̀la. Àwọn nǹkan mìíràn tí tún máa ń jẹ́ àbáyọrí fífò ní dọ́là òun ni wípé a máa mú nǹkan tó rọrùn kó sọ di líle mọ́ wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ọjọ́ tí ó wá rọrùn ó lè mọ́ wàá wáyé. Ọ̀la tá a rò pé yóò rọrùn ó lè mọ́ rọrùn kó tún jẹ́ pé yóò lè ni. Nítorí náà fífò ní dọ́là ewu ńlá gbáà ni. Kí la wá lè ṣe tá a fi borí fífò ní dọ́là? Àkọ́kọ́ ni pé ká gbàdúrà nípa nǹkan náà tí a fẹ́ ṣe, ká fi lé Ọlọ́run lọ́wọ́. Ìkejì ni wípé ká ṣe ní ìsinsìnyí. Ẹ̀kẹta ni pé ká ṣètò ìlànà ìgbé nǹkan kalẹ̀ ká sì máa tẹ̀lé. Ẹ̀kọ́ tí a rí dìmú lílò òun ni pé gbogbo wa pátá la máa sábà fòní dọ́là, kò sí ẹnikẹ́ni tó yọọ́lẹ̀. Gbogbo ènìyàn pátá ló ní àrùn yìí lára. Èkejì òun ni pé fífòní dọ́là ó lè àsìkò ní ì máa ń jí àsìkò mọ́ni lọ́wọ́ ni. Ẹlẹ́ẹ̀kẹta, ó pè fún ìkóraẹni ní ìjánu ká ti lè borí fífòní dọ́là. Ẹ̀kọ́ kẹrin, n tó o bá lè ṣe lónìí, má sọ di ọ̀la torí pé ọ̀la lè má wáyé. eje ki a suri oni oluwa adupe lowo re nitori pe o yonda fun gbogbo awon olugbo mi lati je alabapin ojo isimi keta ninu osu keje odun 2026 fun ori ofe pe won wa laye won wa laye jesu ba ope wa mo suri sinu aye won loni gbogbo emi fifo ni dola loruko jesu ba wi ninu aye won gbogbo ogun fifo ni dola tin ja won jesu fupin si ninu aye won gbogbo agbara ati ipa fifo ni dola tumto ise to rorun di lile mo won lowo jesu ba wi loni nitori oruko re oluwa ran won lowo lati mu akoko won lo lakoko to ye oluwa mu kede re sinu aye awon eyan yi e ni so anfani yin nu nitori fifo ni dola loruko ti jesu christi ewu ti nbe ninu fifo ni dola olorun ko yin yo ninu re ori ofe ti eyan fi se nto ye ko se lakoko ti o se loruko jesu oluwa gbe woye loruko jesu ise yin yo mu irorun wa akitiyan yin yo tu yin lara loruko ti jesu ewu oni wu yin loruko jesu ise oni se yin loruko ti jesu ara oni ne yin loruko jesu yo rorun fun yin loruko ti jesu e ni padanu ori ofe na owo olorun owo re yo wa nu aye yin eje jesu yo se didi yin ogo olorun yo yi yin ka gbogbo awon to yo ran yin lowo tin fo ni doni tin fo la dola mo so pe loruko ti jesu olorun ko wonu aye won lo iranlowo oju ese e ma tewo gba ati leyin oju ese e ma tewo gba awon onigbowo ti o bikita ti won ni fo ni dola lori oro aye yin olorun ran won si yin loruko jesu awon ti o ran yin lowo lese kese oluwa ran won si yin o ran si awon omo yin o ran si aya yin o ran si oko yin o ran si awon obi yin lato ni lo mo so pe ogun fifo ni dola tin ja yin olorun fopin si olorun gba yin lowo ogun fifo ni dola loruko jesu ore to ye ke ri gba loni ota oni so dola ayo to ye ke ni loni ota oni sun si waju mo so pe loruko ti jesu christi ayo oju ese ko ma je pin yin ibukun oju ese ko ma je pin yin oriri oju ese ko ma je pin yin loruko ti jesu e bo lowo ogun aye e bo lowo ogun ota e bo lowo ogun eni bi okan yin o yo ninu oluwa emi olorun ala aye yo ma si atuko yin loruko jesu yo mu yin wonu ogo lo ipo rere oluwa o fi beyin wo anfani rere oluwa toka re si yin anu olorun yo ma ba yin ririn ajo ifi olorun yo si se ma yin lara ori yin o ni gbabode o iseda yin o ni gba bi o ogo yin o ni wo mi o imole yin o si ni wo kun loruko ti jesu agbara oga ogo yo gbe yin ro abo re yo daju lori yin e ma lo layo e ma bo layo e si wonu itura ati idunnu lo ogo olorun yo si yin ka jesu oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owo ati omowe john adekunle adedokun ero ibani soro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to to joy oladejo

0: теперь и тут в детстве пела гуна. А теперь и тут в детстве пела гуна. Kila wanka
1: ti futa danyo
0: gbegbe e bagre won bere pe lo yin kila wanka o
1: ti futa dani
0: e ba ti futa dani
1: e ti futa dani e ti futa dani
0: ami ami o seregede
1: o se bi omode
0: o ni koroju goro ni woro si woro o se nama o to pipin o lo fa fa ti fun te doro imo so e ba ri ba songo ijoko
1: songo
0: ijoko ni mi wi li oju kan na lo wa
1: be ni
0: e ku oju mo e ku oye to la perengede e kaaro lode toni e kaaro e kaaro ojo to la pere lojo ni je ojo kankan din ni ogun apere nu awon nkan ni se e ka ro e ka bo si ikanni ti fun tedo ero e ka bo si ikanni splash 105.5 fm the integrity station promoting right values atun beta no danu be tuntun lele te tun gbo loro toni ti fun tedo ero ina ni nje o
1: be ni
0: olorun waju opele oro adewusi loruko mi elephant solo yire okan soso ajanoku tegba agboji efun papojo
1: g
0: square arco sky giran global radio king of scoro continental and intercontinental shaworede bo ba bale amaro shaworo ayo shaworo odunu ko ma bale ko si maro lede tawa ati teyin e le nbe ma ku kale o
1: o de je ma kira pe e ka ro gbogbo bi teyin ti lanfani lati ma gbo ojumo to ma wa loni ojumo owo ni o
0: be ni
1: ojumo ola ni ojumo iku ti se bale oro ire gbogbo
0: ire gbogbo
1: yo su wa bo ni kan yo mo
0: na ami
1: ire gbogbo
0: ire gbogbo
1: yo su eyan lolufe wa bo atawa ati inu ore ayo ati alaafia to po pete e be lati ma saye wa o ti fun te loro yan tun ti bale bage bi e le subhana no
0: o bale be
1: gbogbo eyin ti wa ile te ma lanfani ati gbo wa e tun dagiri giwa o atu ti kode ti fun tedo royin la pe awon akori to ba sodo ninu awon iwe royin ojojumo le wa to ba jade o na la wa kokko ma tari sakato
0: jo ti yin
1: pe gbe leyin na asiko ginitin la wa e fi joge e to gbe leyin na asiko tutu ni e joge
0: baba
1: ya awa mo mu awon iroyin un wa ni bo ti wa
0: gan mo kabi mo kare
1: ni sansan
0: sansan
1: ro ba lejo nu e lo si takun eja Facebook ele to je ti kan ni omo luabi splash fm 105.5 ile funfun bala o felele ninu ba da ba ti te sibe bayi
0: Washington
1: oh my god
0: Syria ma report
1: eri ma yes ro eleven solo giran
0: international
1: alaye o tun ti devil are bi ti ma de iya adi ni na nko o wa ni emi fun ara mi mo wa loni won wa tomo tomo
0: o gbe ni folo
1: won mo mo wa o
0: mo mo wa
1: emi ni kan ni mo wa aminat adetun badmus on loruko
0: o mo mo wa
1: o
0: mo
1: mo wa emi
0: ke
1: mo di am ke mo
0: o go se ru ke ru mi so must not do but am gba won oruko koko ba ara mo time yo so pe mi o mo take a personal down
1: o wa ke mi
0: o ke mi o
1: ile yin ni e mo je
0: ah e mo be fo je fun angba na e mo be fo je fun wa e mo boraje ti a je
1: o ti e wa kemi no ba to
0: o ti kemi bayi o gbogbo ni kan loro
1: ami na dare to bad mo zuru ko temi mo to la yin ile do je ban go
0: o gbe geji
1: o se be
0: o je lo mo
1: o se be
0: iya je ri
1: o se be
0: ale ti re
1: o se be
0: gbogbo je la o fu
1: o
0: ko se ri gan fun e o se proper
1: o se
0: proper okay na gaga ba se mo pe awon akole ire na la kokko sabi sha bọjọ bẹẹ ni a tún ti ṣàwọjọ bí ìṣàbọjọ lóòrọ toni o ìròyìn náà rè ẹgbà kẹtọ wo oyin mọmọ àdó ni daily post ló gbé jáde láàárọ yìí níbi tí wọn ti sọ pé david mark ni àrẹgbẹsọlá ni tó dórí máàlà mi fúnra rẹ àtàwọn míì bẹẹ wọn ni wọn lọ rè ṣe àbẹwò sí amechi o lẹyìn peter obi casablanca lakatuka ìwé ìròyìn daily post ló gbé jáde ẹkúnrẹrẹ ń bọ nípa rẹ̀.
1: Ó dá sọ̀rọ̀. Ìwé ìròyìn Daily Post náà ló gbélé ìbòde o. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti Labour Party LUP àti ẹgbẹ́ òṣèlú ti APC. Wọ́n náà ti wà lórí ifá kájọjá báyìí ògbà
0: òṣùpù.
1: Ó ń ṣẹlẹ̀ láàrin ara wọn ní ìpínlẹ̀ Abia. Ẹ̀jẹ̀ kí ni tó dé? Wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó wà ńbẹ̀. Òun náà ni ẹ ti ń fẹ̀sùn kan gómìnà wọn ní ìpínlẹ̀ Abia pé owó tó tó ₦170,000 tó jójú owó gan tó ẹ̀ wọ́n mọ̀ san fáwọn òṣìṣẹ́. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé owó tí ẹ ń san fún wọn kò tiẹ̀ tó owó ọ̀hún bó ti wúwo mọ̀. Ǹbọ̀ wá lọ̀rọ̀ dé dúró. À ń wo gan lòṣìṣẹ́ tí ń gba owó tó kéré sí owó. Eléyìí tí ẹ pilẹ̀ ti buwọ́ lù pé kó máa jẹ́ owó oṣù fún àwọn òṣìṣẹ́. Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní ṣe rí pótì fún. Ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: Ó dá mi ṣì wà nínú ìwé ìròyìn Daily Post náà láàárọ̀ tòní o níbi tí wọ́n ti sọ pé fún ti ètò ìdìbò tó ń kàn kún bọ̀ gbọ̀gbọ̀gbọ̀ lọ́dún 2027. Wọ́n ní máàlámì náà ló mọ̀ ti fa Musa Zagi kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ olùdíje gẹ́gẹ́ bí igbákejì olùdíje gómìnà ní ìpínlẹ̀ ti Kẹ́bí. O ní Musa Zagi. O ní èmi á ti fà kalẹ̀.
1: Á ti fà kalẹ̀.
0: Ẹni tí èmi á fà kalẹ̀ nìyẹn.
1: Kí ni
0: ó ti? Ṣé a máa jẹ igbákejì gómìnà? Ṣé a ti máa díje dúpọ̀ tí èmi á bá ti wọlé mi gómìnà báyìí?
1: Zagi nù.
0: Zagi ni a máa jẹ igbákejì. A máa jẹ Mazagi.
1: Mazagi
0: 2027. Ṣé
1: ọlágbára fún
0: ọ.
1: Ó dé ẹgbẹ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé wọ́n ní ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ti NNPC ńbẹ̀. Bàbá ní bàbá ó ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ ńbẹ̀
0: o. Èyí
1: ti
0: a jẹ.
1: Lẹ́yìn tó yọ ajẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di Adelé alága fún ẹgbẹ́ òṣèlú kan eléyìí tí wọ́n pè ní Democratic Leadership Alliance. Ìyẹn tí wọ́n á ga o. Bílẹ̀ yóò gbè mí.
0: Agbagbogbo mi ń lọ.
1: Gbọ́dọ̀ yáàdì ní ògbè mi. Má sì lọ́ọ̀dọ́ ọmọ sinmi òdí.
0: Àwọn sinmi òdí.
1: Ìlọ̀rọ̀ òun bá dé o. Níbo wá lọ fulẹ̀ sí gan. Ti fún tẹ̀lé ọ̀ròyìn ni. Ẹ gbọ̀n láàárọ̀ tòní.
0: Ok now ẹ tún máa gbọ́ ìròyìn bíbà yìí o. Wọ́n ní ǹjẹ́ ẹ mọ gbólóhùn tó lò ni. Gbólóhùn ìdúnkùkù lájà gbẹ̀mígbẹ̀mí. Gbólóhùn ìdúnkùkù lájà lásàrá ìlú. Òun ni ọ̀rọ̀ tí ó bóde látẹnu Peter Obi. Iléeṣẹ́ ààrẹ náà ló tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ẹ ò gbọ́ àwọn ọgbọ́n tuntun ète tuntun látọ̀dọ̀ Peter Obi rèé o. Nítorí kíni? Nítorí à ń ṣòṣèlú yìí náà. Ète òṣèlú ọ̀tún àrọ̀ ọ̀tún tí arọba tí arọba ọ̀ṣàrà látọ̀dọ̀ Peter Obi ni gbogbo threat to life. Threat to life. Wọ́n fẹ́ gbẹ̀mí mi. Ẹgbẹ́ ayé ẹ máa pa mí o. Wọ́n gba ẹyẹ ẹ máa pa mí. Do not pa mí. Láì mú pa mí. Daily Post ló gbé.
1: Do not pa mí.
0: Láì mú pa mí.
1: Ó ti
0: yé wọn bẹ́ẹ̀.
1: Ó dé ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ Zamfara torí pé ẹgbẹ́ òṣèlú ti ADC èyí ti ń bẹ́ẹ̀ o. Òun náà ni ẹ máa ń ṣe lálàyé. Pé ṣe rí ẹjọ́ ilé tó bóde nílé ẹjọ́ gíga èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ òun. Òun náà ló sì dúró gre ó dúró bẹ́ẹ̀. Àyàfi o tí ẹjọ́ míì bá tún lọ rèé yọjú èyí tó ga ju ti ilé ẹjọ́ ọ̀hún lọ ni. Kí ni tó fà á tí ẹgbẹ́ òṣèlú ti ADC nípínlẹ̀ Zamfara tí ẹ fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀? Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o. Ó ti fún. Ó
0: tẹ̀dọ̀.
1: Ó sì deep gan
0: ni. Ó deep. It has to be deep. Punch ló gbé ìròyìn eléyìí jáde láàárọ̀ tòní. À ń fẹ́ à ń wá. Wọ́n ní ó yá ó ti ń bọ̀ ó dé tá a tún ní kó má èdè ẹjọ́ dúnná. Èwo gan la wá fẹ́ ṣe tá a fi káyé já?
1: Èwo ń bẹ̀ o.
0: Kí là á ṣe tá a fi ti àyè lọ́rùn? Aboyinsẹ́nu afoyinsẹ́nu à ń ròyìn èbúté. Àfi káfọ pàwà káfọ àjẹwà la fi lè débùté ògo. Àwọn afẹ́ bẹ̀rẹ̀ sí ní fọ pàwà fàjẹwà. Pé ká má wulẹ̀ foyinsẹ́nu kẹ́nu ó má dùn lásán ní ròyìn èbúté. O tún wá ń sọ wípé níbo ló tún dà tá à ń lọ. Ọmọ ará ayé wọn fẹ́ ká kú lójú kan wọn sì fẹ́ ká má ṣaláìrí ibì kan. Aráàlú ẹni èéfẹ́ kún ẹ̀ sì fẹ́ ajé èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀. Punch ló gbóròyìn wọn ni pé ẹgbẹ́ òṣèlú ti NNPP ló ń ṣe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní pẹ̀lẹ́. Ipe ká má da gìrìgìrì bo dídá. Ọlọ́pàá ìpínlẹ̀ ẹ lẹ̀ o. Ọ̀rọ̀ náà gba gìrìgìrì. Pé bómi ògbóná ìbọ̀wọ̀ tí àfihàn tí ó wà gàrí ẹ̀ mú ẹná sùúrù sí kò gba gìrìgìrì. Ohun gbogbo tó lúwa yóò ṣe kò gba gìrìgìrì kọ́. girigiriko
1: o de yi ati awon akori eloloko ojokan eleyi to ti jeyo ninu iwe iroyin ojojumo le wa o na lati lanfa ni ati dasi e ti gboyin laaro toni
0: o
1: ka ma lo sodo Dolly P lokan ka lo re polowo oja baba laje ti wa taaro
0: yin baba laje Sunday
1: Dolly Rastafari
0: olense
1: gbe wa debe
0: ofregege
1: owo lo le du something
0: lalude woda
2: Ijẹun ona bi o se le keko imo nipa etolera ko le di ojimeleka etolera bi gomi Ibadan College of Health Technology ni ko gba lo ile eko to gun teda sile lowo ijoba apapo bakan na ajo MBTE fowo si pelu kilo wa tun duro de aye gba ni wole ti sisile lati keko gboye diploma iwo sa ti fomo yo ninu danwo jambu to se lo wole aye sisile fawo eto bi Community Health Technology Paramedics Health Technology Public Health Technology Family Health Care Technology eni to ba mu ile eko mi ninu akosile fun idanwo jambu to si ni 100 mark 100 mark le paro ile eko ati course re bo ba wa ni jambu ko be ude E lo foruko sile fawo eto mi to je diploma bi Community Health Extension Workers, Shield, Health Technician, Pharmacy Technician. Bakan na, o tun le gba iwe eri akosomose fun eto bi Junior Community Health Extension Workers, JCHW. E kan si won loni, o wa ni Plot 29, Olorun Gbeja Street, Jegede Olunloyo, Amuloko Road. E si tun le foruko sile lori ecotech.edu.ng. Elu elu won ni 0805-109-8329 tabi 0806-998-0560. Ibadan College of Health Technology, gbigbe agbara wo awon akosomose ojo ola, leka imo ile Atamu kuro she tu lira lo je won logun
3: Ma jo ni temi o ma shoka
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitran Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Túndé ọ̀rẹ́ mi.
2: Ẹ́.
1: Sọ pé special.
2: Special.

0: ṣe ńlátmẹ́ special tó ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní déédéé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-347-3145 lẹ́ẹ̀kan sí 081-347-3145. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
2: Flash FM 105.5.
3: Ǹjẹ́ káàbọ̀ padà láti ojú ọjà? Bẹ́ẹ̀ ni àgàdà máa dàrú kíkọ́ máa faṣọ san imú wà yìí
4: o. Ó ti pẹ́.
3: Ti fún tẹ̀dọ̀ ìròyìn mọ̀ sí o. Báyìí torópò ṣerégedé ó gbérégedé ó ṣe bí ọmọdé ó gbé tún fúlò dání ni. Máa dẹ́yìn ìṣó arákùnrin yìí. Wọ́n mú búrẹ́dì yìí bọ̀. Wọ́n kọ́ bẹ́gìrì lọ́wọ́. Tó ìròyìn rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi ń bí tí ìwé ìròyìn Daily Post tó gbé jáde níbi tí wọ́n ti sọ pé alága káàfàtà fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC yún David Mack tó ń ti ẹni tí ṣe akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Rauf Aregbesola àti èèkàn pàtàkì kanú ẹgbẹ́ náà John Aregbesola ní ọjọ́ Àbámẹ́ta Sátidé o. Wọ́n ni wọ́n ṣe àbẹ̀wò sí ẹni tí ṣe ẹni tí ó máa jẹ́ igbákejì olùdíje dupò ààrẹ bẹ́ẹ̀ni lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti ADC yún Rotimi Amaechi fúnra rẹ̀ gangan. Wọ́n ní àwọn èèkàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún náà ni wọ́n ṣe àbẹ̀wò sí Amaechi ní ilé rẹ̀ láti lọ rèé kí ikú ara fẹ́rakù lórí ti ìyá rẹ̀ Dame Ezene Mary Odua.
4: Mama lọ.
3: Ìyá ti padà lọ. Ó sì ní ọ̀rọ̀ kan fọ́nrán kan tó jáde nígbà kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìyá àwọn o.
4: Ìyá.
3: Wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ lóníranran ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ìran rẹ̀ nípa ti olóògbé yìí. Wọ́n ń soríṣiríṣi àwọn ọ̀rọ̀ àtẹ̀yìnwá nígbà tí ìyá ń bẹ láyé. Bẹ́ẹ̀ ni wọ́n ń kí

0: ya bẹ lati lo re na wo ofe ati odun pogbo odi ba ra si le ti won si lo pelu opolopo adura pe ki olorun ba ko dakun dabo ko ma se je ki iku iya ki o gbo idile na leyin ti iya meri ti won ti lo won ni be na ni eni ti se oludije dupo gomina labi ase egbe oselu ADC ni ipinle Adamawa senator Aishatu Dahiru Binani ati oko re ojogbon Ahmed Modibo ni awon na se abewo si gomina tele ni ipinle Rivers ohun lori ti iya re to dolobe o
1: o da to ba ni be wa ja lo si ipinle Abia tori pe gbas gbo skulu pa o ma sele iyan laarin egbe oselu ti Labour Party LP ati egbe oselu ti APC wa ja lo re itana wo kini ohun ka won to nse
0: to sele
1: won ni egbe oselu ti APC to je egbe oselu alatako ile ti nbe ni ipinle Abia o na ni amo ti kowe kan o lo re duro lori tabili en ti se gomina won be eyan gomina Alex Oti ti ipinle Abia leyi ti won si se lalaye fun pe wo awon osise e ti nbe jake jado ipinle Abia to nti awon osise feyinti ti nbe nbe mu kaye o rorun fun won o le kankan kan ju bo lo ti je lasiko ti e o ninu iwe kan eleyi ti egbe oselu ti APC nipinle na ti an ko nibe na ni ti se lalaye pe nje nje mo pe awon osise kan nbe ni ipinle Abia le to je pe owo ti an gba o kere jojo si owo eleyi ti apile ti buwo ju lu pe ko ma je owo osu tutun eleyi to kere ju lo orilede wa Nigeria egberun lona 80 naira ni 70,000 naira 70 years old
0: amen
1: eja te si waju nigba ti won mo salaye oro nu we eleyi ti eni ti sa kowe fun ibala ru soro egbe oselu ti APC iyen Uche Agworo e to buwo lu le to si tari e sita oro gomina won ni ipinle Abia pe ewo awon ajele owo nbe o fawon osise feyinti e te taku te san fun awon eni eleni oniyan loniyan ti e ti firun dudu sise e je won firun dudu gbadun aye won ki won le mo wipe isejoba yin o nitumo o te siwaju na awon orire te gbe kale pe be ba gbagbe aworan yin leti o eyin fun ara yin le fenu ara yin so gomina o ti pe eyin eyin o eyin setan lati tun se kini se afikun owo yin ni fun awon to ba wa si rulu ni ipinle Abia fun ara yin le so o pe owo te mo fun won ni ipinle na o na ni owo egberun lona 50 naira 50,000
0: naira 50
1: years old woman yen o te siwaju na awon oro ile ti egbe kale ninu iwe eleyi ti an ko o egbe oselu ti LUP e ti nbe ni ipinle Abia awon eleyi o mo se daada o nitori pe awon igbese eleyi ti won gbe yi ko le je ki nko rorun ni fun awon osise e ti nbe ni ipinle Abia egbe oselu ti LAP wo kuku gbenu ti won na falagbafo won fesi si oro ohun nigba ti won mo fesi o ninu iwe kan eleyi ti an ko tesi fi lede ni ipinle Abia won se lalaye pe se ri egbe oselu to ye pe igbale osusu owo o na ni idanimo won eyin na ti mo won egbe oselu ti APC nu oni se ri ti egunle bayi o na ni ro fufu balawu eleyi ti won pa tapo eni ti se gomina won ni ipinle Abia won tesiwaju na won oro eleyi ti egbe kale pe ewo awon ti ejo se feyinti iyun ni ni ipinle Abia e le ri won wa to lowowo ke ma pariwo pe owo la fe gba owo la fe gba won ni ko si yun ni ipinle Abia be ba tun fe mo awon ti an je ose feyinti e ti nbe ni ipinle Abia o na lo je pe se mo pe bi nkan ba senu re ti kaluku won lo re to wo lowowo wo lenu ile ise ofisi gomina nipinle Abia pipipi niru won ma ku onise mo pe irufe eleyi ko si lodo tawon iyen ni ipinle Abia o nigba ti egbe oselu ti APC o tesiwaju na awon esu gbogbo eleyi ti afi ke egbe oselu gan e ti nbe ni ipinle Abia egbe oselu ti APC ni o won ni ewo ke tun wo bi o ti pe ti gomina won ni ipinle Abia Alex Oti to ti se gudugudu meje to si se yaya mefa e wa lo re ku oni di ido tori pe ki isiri omode iwe iroyin Daily Post je ato si Daily Port lo gbe laaro tuni
0: o deep
1: e le gba
0: o da kaabo ya seri oko seri lodu iwe 36 iwe iroyin Sunday Punch laaro tuni oni oni ni won ti so pe egbe loni ranran to je ti egbe omo leyin Christi yen Christian organizations wọn ni náà ni wọn ma ti pèpè kọdí tako eléyìí tí ó jẹ àwọn àtúnṣe ọ̀rọ̀ ọ̀tún kan tí wọn gbé jáde ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà eléyìí tí wọn ni wọn fojú sùn sí lábẹ́ abala ti àbá òfin eléyìí tó de àjọ tó mójútó ẹ̀ṣọ́ àjọ ẹlẹ́ṣọ̀ọ́jú ẹ̀ṣọ́ ti ojú pópó ilẹ̀ nàìjíríà ìyẹn federal road safety corps bill eléyìí tí wọn ni yóò máa di ọ̀ràn báyìí o fún ẹnikẹ́ni tó bá dìde gan
2: jẹ́ mo kí wa nínú ọkọ̀ yìí mo kí dádì mo kí mọ́mì mo kí ara mo kí ọ̀rẹ́ àti ojúlùmọ̀.
1: eléyìí ni wọ́n pè ní agúnmójẹ̀dí.
2: agúnmójẹ̀dí tiẹ̀ wá kọ́lé léyìí báyìí o mo ní láti bá yín sọ̀rọ̀ olúwa pé gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ nínú ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ èrò tó ní òun ó ṣetán láti máa wàásù wọn ni ẹgbọ́n ó ti di èèwọ̀ báyìí o tó wọn ni àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ tó ń ṣojú ti ọmọlẹ́yìn kristi ní òbí christian council of nigeria àti organization of african instituted churches náà ni wọ́n ti mú ìkìlọ̀ wá lórí ọ̀rọ̀ yìí wípé ibi wọ́n ń lọ lábala ti òfin bẹ̀rùn wọn ni ẹ̀tọ́ ọmọnìyàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí òfin fààyè rẹ̀ lẹ̀ òun náà ni wọ́n fẹ́ máa fẹsẹ̀ yí mẹ́rẹ̀ yìí o bírù kan bẹ́ẹ̀ bá sì ti ń ṣẹlẹ̀ ajẹ́pẹ́ ẹ̀ níjẹ́ kó máa dìrọ̀rùn mọ́ fún gbogbo ẹni tó bá ti jẹ́ aláìnípá láti lè ṣe ní tí òfin fún láàyè láti ṣe ní ọjọ́bọ thursday nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà wọn ni òun náà ni wọ́n gba ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò ní lábẹ́ ti nínú ibi àtúnṣe àti àtúntò tí wọ́n mú bá òfin eléyìí tó de ti àbá òfin ti àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti ọdún 2026 níbi tí wọ́n ti ń tàn mọ́ tí wọ́n sì ń gbàlérò wípé 50,000 naira 50,000 naira kó máa jẹ́ ìtanilójú owó fún ẹnikẹ́ni tí a bá rí tó bọ́ sí gbangba àbí nínú ọkọ̀ fún ẹ̀ alágúnmu tó wí náà mẹ́mẹ́ o ti ń tajà nínú ọkọ̀. dádì mọ́mì ẹ gbójà ẹ sókè kẹwọ́ kọ́ńbàdù ogun tí mo gbé wáyé eléyìí ló ń pè ní ẹtìtàsítámọ̀ ó wà fún orí fífọ́ ẹtìtàsítámọ̀ ẹni tóbìnrin bá ń dà láàmú ẹtìtàsítámọ̀ ọkọ̀ ọ̀run ẹtìtàsítámọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: wọn ni gbogbo àwọn èèyàn báwọn yìí.
2: ẹgbàwélé náà eléyìí ò yọ ẹ̀sìn kankan sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọn ni gbogbo àwọn irúfẹ́ àwọn èèyàn tí wọ́n bá ti ń ṣerú èyí ká to oògùn tó ogún to oògùn tó rogún ewé nínú ọkọ̀ àbí ká máa ṣe wàásù nínú ọkọ̀ tèrò wọn ni ó ti di èèwọ̀.
1: nǹkan
2: máa na pọfupọ́ọ̀fù
1: náà nǹkan.
2: ẹ ẹ pọfupọ́ọ̀fù ọgbà àwọn ládì mọ́mí náà máa pọ̀ pọ̀ náà máa bẹ́ẹ̀ bá dé èkó nù mọ́ òlu ẹ̀dá ń fó náà máa pùhùpùhù láti alágbàdo lọ oṣòdì ẹ mọ̀ rí oríṣiríṣi àwọn mídẹ̀ máa wà
1: entertaining
2: honestly ó dẹ̀ máa wà entertaining ẹ fẹ́ pọ̀ entertainment kò rẹ̀ nìyẹn
1: bẹ́ẹ̀ bá ti
2: wọnú ọkọ̀
1: yẹn bá pàdé
2: bẹ́ẹ̀ ni
1: ẹ
2: ti gbàgbé ntẹ́ ìrókò fún mi. mo wà láti fẹ́ ṣe báyìí ẹ lẹ́ sọ 50,000 naira ọkà pọ̀ o ọ̀dà tó wọ́n ní ó ti wá àbá òfin náà ṣì ni wọ́n ní àbá ní dòótọ́ ojú ni èyí dáadáa wọ́n ní àbá òfin ọ̀hún náà ló ń fẹ́ kí ó jẹ́ pé àjọ ẹ̀ṣọ́ ojú pópó wọ́n lè mójútó wọ́n sì lè máa dẹ́kun irúfẹ́ ìwà bẹ́ẹ̀ nítorí pé a máa ṣe àkóbá ń gbà míì fún àwọn dẹ́rẹ́bà tí wa ọkọ̀ àti gbogbo bí nǹkan ṣe ń lọ sí wọn ni wọn ń dúró de kí ààrẹ kó fòǹtẹ̀ lú ní báyìí o tí ààrẹ bá ti wá fi òǹtẹ̀ lú àjẹ́ wípé ilé ìgbìmọ̀ asòfin náà yóò sọ di òfin ní túláàsì ni 750,000 naira lọ́sàn wàṣọ tàbí kó o fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà péré gbára àbí kẹ̀ kó jẹ́ méjèèjì papọ̀ torí ẹlòmíín lè fẹ́ proof stubborn. kóńbò kóńbò ni kóńbò èdè kóńgò wọn ni nítorí náà eléyìí ó ti di n tí àbá òfin ṣì ni tí wọ́n ṣe ń gbàyẹ̀wò ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà wọn ni tá a bá tún wá rí awakọ̀ káwakọ̀ tóun náà bá tún wá kọ̀ àbí tí ò fẹ́ gbà fún àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó láti ṣiṣẹ́ wọn tàbí fúnra rẹ̀ gan tóun náà ń gbà kí ó jẹ́ pé wọ́n ń ṣerú ìpolówó bẹ́ẹ̀ nínú ọkọ̀ rẹ̀ gbogbo owó jọ foríko àmọ́ nígbà tí wọ́n ń fèsì sí gbogbo àbá òfin àti ìpíyàmọ rẹ bó ṣe ń lọ lọwọ yìí àjọ ti ccn wọn sọrọ o wọn ni ibi ọrọ gbọdọ dúró yìí ó ṣe ni láàánú wípé ká tún máa sọ wípé àwọn ààyè kan ń bẹ tá à ti lè ṣèwàásù ká pinni sí ìjọba ọrùn eléyìí kù díẹ káàtó àjọ ọhún nínú ọrọ tó bòde lọjọ ẹtì friday tó sì di bíbu wọlù látọwọ ẹni tí ṣe akọwé gbogbogbò fún àjọ náà yún ẹni ọwọ evans onyemara ló sọrọ wípé lóòótọ àwọn faramọ wípé gbogbo tó bá ní ṣe pẹlú kí ààbò tó péye kó wà fún ni lójú pópó àwọn faramọ àwọn náà ṣàlẹ lòdì sí wípé kí àlàáfíà àti ààbò kó wà wọn ní ṣùgbọn ẹ má gbé e dé ààyè wípé ẹ mọ wá sọ wípé àwọn tó jẹ nǹkan òmìnira ẹni ẹ̀tọ́ tá a ní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tí òfin sì fòǹtẹ̀lù bẹ́ẹ̀ kẹ̀ wá sọ wípé ó dé ẹ̀wọ̀ ó ṣùrùwà ó ṣèwọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní àjọ àwọn bákan náà ni wọ́n ń sọ̀rọ̀ wípé ibi tí nǹkan gbédé dúró báyìí wọ́n ní ẹ ti ń kó ìjọ ọmọlẹ́yìn kristi wọnú àwọn ẹ̀ka tí ọ̀rọ̀ yìí ń bá wí nítorí wípé kò lè má ṣẹlẹ̀ kí wọ́n wà nínú ọkọ̀ nígbà míì kó jẹ́ pé ẹni àfiṣẹ́ ẹ̀yìn rere rán kọ́ wa jẹ ó ti wá jẹ o tó wọ́n ní ccn new christian council of nigeria wọ́n ní afaramọ́ gbogbo akitiyan tó bá jẹ́ tòótọ́ tá a fojú sùn wípé kí ààbò tó péye kó lè wà ní ojú pópó o wọ́n ní èyí lèyìí yóò mọ̀ mú kí àdínkù tó pọ̀ kódà gan kó wà fún ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ lójú pópó wọ́n ní bẹ́ẹ̀ sì ni ká tẹ̀lé àwọn òfin tó de ìrìnà lójú pópó gbogbo ká tẹ̀lé iná àti súnkẹrẹ fàkẹrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀mí àwọn ènìyàn ṣe pàtàkì a sì ní láti ṣe kóríyá fún un ṣùgbọ́n bọ́tì ibi tẹ́ ẹ wá lọ lápá àti ibi ká máa ṣe wàásù àti àwọn tí ń tajà ló ní ọ̀ràn nínú ọkọ̀ kí ló dé tẹ́ ẹ ti fẹ́ máa tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ ní apá àti bẹ̀rùn èyí ni wọ́n sọ pé ó kù díẹ̀ káàtó wọ́n ní ẹ̀yẹ́ wo àwọn ọkọ̀ èrò yẹn láti ọdún bọ́dún náà ló ti máa ń jẹ́ ibùdó àti ààyè fún ọmọlẹ́yìn kristi láti sáré jíṣẹ́ ní ráńpẹ́ ìjíṣẹ́ ìlérí ìjíṣẹ́ ìrètí ọ̀tun ìyípadà tó sì jẹ́ pé ara rẹ̀ lómi tẹ́ dá ń ká ṣèfù borí tán ni mo fàyè mi fún jésù lóríṣiríṣi bẹ́ẹ̀ ibi tó jẹ́ pé àdúrà ti ń wá tí a ti ń ríra gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo ibi tó jẹ́ pé a ti ń rí àwọn èrò inú ọkọ̀ tí wọ́n sọ pé ó wà wá náà ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká kún fún àdúrà fún orílẹ̀-èdè nàìjíríà àwọn adarí wa àti gbogbo ẹ̀ lọ́bẹ̀rùn wọn ni ṣùgbọ́n o ibi tẹ́ ẹ wá ń gbé e lọ yìí ẹ̀tọ́ wa lẹ fẹ́ dọ́gbọ́n yìí ẹ lẹ́hìn ojú ìwé 36 ìwé ìròyìn sunday punch ló wà o.
1: ó dé ẹjẹ́ lọ sí ojú ìwé kìíní ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún ti àárọ̀ tòní ọ̀rọ̀ gbogbo tó yẹ kí gbogbo ó jọ fojú wò òun náà ní bẹ́ẹ̀ o wọn ni látàrí ètò ààbò lórílẹ̀‐èdè wọn nàìjíríà èyí tó ń fò ní ikú tó ń fò ládìde wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé ó ṣeé ṣe o tó jẹ́ pé àwọn èèyàn kan eléyìí tó jẹ́ pé láti ilẹ̀ òkèrè náà ni wọ́n ti wá ilẹ̀ òkèrè ni wọ́n wà òun náà lọ jẹ́ pé wọ́n ń tako sí kinní ọ̀hún tí ò fi sí ìsinmi láti ọjọ́ ìwá iléeṣẹ́ ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni abúgbó lòun jáde bẹ́ẹ̀ o nígbà tí ọ̀rọ̀ yóò mọ bóde láti àkàtà ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí àwọn ìgbésẹ̀ gbogbo eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà bá ń gbé pàápàá jùlọ ààrẹ ilẹ̀ yìí ìyẹn daniel buhala òun náà ló mọ̀ yọjú ọ̀rọ̀ ọ̀hún síta o léyìí tó sì ń ṣe lálàyé pé bẹ́ẹ̀ náà bá wo ibi tí nǹkan dé dúró pàápàá jùlọ lórí ètò ààbò ìyẹn ní orílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ó ṣeé ṣe o kó jẹ́ pé àwọn igun kan àwọn èèyàn kan àwọn orílẹ̀‐èdè kan láti ilẹ̀ òkèrè wọ́n ń kó ipa kan èyí tó lágbára lórí ètò ààbò orílẹ̀‐èdè wa nàìjíríà wàhálà ẹ̀ńtẹ́ni òun náà ló lọ sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ti podcast kan eléyìí tí ẹni àwọn tí ó ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún echo room ni wọ́n ń jẹ́ wọ́n ní bẹ̀rẹ̀ sí ní bí léèrè àwọn ìbéèrè lórí ìrànràn o léyìí tó sì ń dá wọn lóhùn sọ̀rọ̀ mo pé kí ló wí ni wọ́n ń bẹ́yìn náà báwo lọ́dún 2024 ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ o léyìí tí àwọn èèyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n wọ́ jáde pàápàá jùlọ ní apá àríwá orílẹ̀‐èdè wa nàìjíríà léyìí tí wọ́n sì ń pariwo tantan pé àwọn fẹ́ fi òpin sí ìṣèjọba eléyìí tí ò lógo tó fojúbàdé lórílẹ̀‐èdè wa nàìjíríà lẹ́nu wọn náà ni o ó tẹ̀síwájú pé bẹ́ẹ̀ bá wo àwọn èèyàn tí wọ́n rán jáde nígbà náà pàápàá jùlọ lápá àríwá orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n lọ rèé gbé àṣẹ orílẹ̀‐èdè kan tó orílẹ̀‐èdè russia ni ó ní ọ̀nà ọ̀rọ̀ ẹ̀ wọn nígbà náà lẹ́yìn tí ẹ bẹ̀rẹ̀ sí ní fìí lọ fìí bọ̀ pé ẹ wo orílẹ̀-èdè Russia yìí, àwọn ń ké sí wọn o, àwọn ń ké sí ààrẹ tí orílẹ̀-èdè Russia ní ààrẹ Putin láti wá bá wọn dá sí ọ̀rọ̀. Èyí ti bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní kódà nígbà náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo tantan ni o, ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà, pé wọ́n lọ́gun ọ̀pìlẹ̀ gbàjọba gan, yóò pilẹ̀ pé àwọn oníṣẹ́ wárí àwọn ìpínlẹ̀ tí kinní ti jẹyọ, ìpínlẹ̀ Kano, Kaduna, Zamfara, Katsina, ó ní gbogbo wọn báyìí, òun náà lọ jẹ́ pé àwọn tí wọ́n tún bọ́ọ̀dé ńbẹ̀ tí láwọn ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìṣèjọba tí ò lógo èyí tí wọ́n ní ó fojú pàdé. Ó ní àsìá orílẹ̀-èdè Russia, òun náà ni wọ́n lọ rí mú dání. Ó ní ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí, ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé oṣù kẹjọ ọdún 2024 náà ló wáyé. Ó ní kò tọ́ síbẹ̀, ó ní bẹ́yìn náà bá wo ilé ìgbìmọ̀ aṣòfin wọn nílẹ̀ Amẹ́ríkà. Ó ní ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wọn kan eléyìí ti mẹ́mẹ́ èyí tí orúkọ tiẹ̀ ní Scott Perry. Ó ló bóde ìyìn ilé ìgbìmọ̀ aṣòfin wọn nílẹ̀ Amẹ́ríkà léyìí tó sì ń ṣe lálàyé pé àjọ kan eléyìí tí wọ́n pè ní United States Agency for International Development USAID wípé àjọ yìí tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà tó sì ń ṣiṣẹ́ ẹlẹ́yinjú àánú, òun náà ló jẹ́ pé ìwádìí fi wọ́n hàn o pé àwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ méjì burúkú kan èyí tí ń da orílẹ̀-èdè wa Nàìjíríà láàmú, àwọn ni wọ́n ń ṣe àtìlẹyìn fún wọn, àwọn ni wọ́n ń fún wọn lówó, wọ́n fún wọn ní nǹkan ọ̀jọ̀ ogun, oúnjẹ náà sì gbẹ̀yìn. Ìjà àwọn owó gan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún, wọ́n ní àwọn ikọ̀ ti Boko Haram wọ́n ń bẹ́ẹ̀ ikọ̀ ti ISWAP wọ́n ń bẹ́ẹ̀. Ó ní bàbá wa ro gbogbo eléyìí papọ̀, ta ni ò ṣàìmọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀, àwọn ìpèníjà tó dé bá ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà, ejò ó ti lọ́wọ́ nu. Ìwé ìròyìn The Nation ló gbé láàárọ̀ tòní o, ojú ewé kìíní ló ti bẹ̀rẹ̀, ó lọ rèé sàn jánà lójú ewé kẹrin. Ẹgbàá kẹ
0: ṣẹ̀rí ẹ̀ káàbọ̀ ya ṣẹ̀rí ọkọ ṣẹ̀rí lójú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Punch lèmi tún ti ń wo ìròyìn kan bí o níbi tí wọ́n ti wí pé ẹgbẹ́ òṣèlú ti New Nigeria People's Party NNPP náà ni wọ́n máa ti ń ṣe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì ilẹ̀ Nàìjíríà ń pẹ̀lẹ́ o wípé ẹ má wà dá gìrìgìrì bo ohun tó ń bẹ́ẹ̀ yìí gìrìgìrì bo kíni dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ tó ń ti ìkìlọ̀ wípé bá a bá ní á dá gìrìgìrì bo egungun ẹja ọ̀nà fún òpin egungun ẹja ìkánjú òṣìṣẹ́ jẹjẹ ilé egun ẹnìkan ò gbọ́dọ̀ fi wùràwùrà dẹ́sà ejò. Wọ́n ní ó ṣeéṣe kí àṣìlò kó wáyé fún ọlọ́pàá ìpínlẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o bí àwọn ètò àti àlàkalẹ̀ òfin gbogbo tó máa dé bí a ò bá tí ì gbé kalẹ̀ ṣáájú gbígbé ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún kalẹ̀. Ó ní láti jẹ́ pé àwọn kankan ń bẹ tá a gbọ́dọ̀ ti ṣe elétò kalẹ̀. Wọ́n ní ẹgbẹ́ ọ̀hún sọ̀rọ̀ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣe àtìlẹ́yìn fún ọgbọ́n àti èrò èyí tí ó jẹ́ pé yóò máa mú kí ọlọ́pàá ìpínlẹ̀ kó wà kó sì lè jẹ́ pé àwọn ibi nǹkan bá kù sí lẹ́ka ti ètò ààbò tó ń mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń tòrò ti bú ẹ̀. Wọ́n ní òun náà ni yóò máa jẹ́ kí ó di ìrọ̀rùn láti lè yanjú wọn o. Wọ́n ní ṣùgbọ́n bí nǹkan ṣe rí yìí àsìkò tí wọ́n fi í sí tí wọ́n fẹ́ sọ di kó máa jẹ́ òun yìí ó tó nǹkan àpérò bí àìláṣọ lọ́rùn pàákà ni yìí mà tó àpérò mọ́riwo. Wọ́n ní pàápàá jùlọ ṣe nítorí bí ọdún ètò ìdìbò gbogbogbò tọdún 2027 bó ṣe tún súnmọ́ bọ̀ yìí tí kankan bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ǹjẹ́ àṣìlò ní fẹ́ wáyé bàbá sọ pé ká sáré fòǹtẹ̀lú kó máa di mímú ṣe àti mímú ṣe. Nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ẹtì Friday igbákejì alága káàfọ̀tà fún ẹgbẹ́ òṣèlú NNPP Nweze Onu wọn ni òun náà ló dúró lórí rẹ̀ o wípé ẹ ò gbọ́ àtúntò tó rọ̀ mọ́ òfin fún irúfẹ́ nǹkan bí èyí nǹkan ńlá ni àtàrí àjànù kú sí ni bẹ́ẹ̀ ni kì í ṣe ẹrù ọmọdé o. Ó ní láti jẹ́ pé àforíkò gbogbo Buhariàlú ìfẹ́nukò gbogbo aṣojú ìlú lápapọ̀ náà ló gbọ́dọ̀ wáyé lórí rẹ̀. Eléyìí kì í ṣọ̀rọ̀ pé àwọn olóṣèlú kan ni wọ́n wá pé bìrì kòtò láti sọ pé tọ̀ ẹ jẹ́ kó máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ gìrìgìrì ẹ ti mọ̀ wípé fún ìlò tara wọn ló fẹ́ bade ni. Nítorí náà ìkánjú òṣèré jẹjẹ iléegun kò yẹ ká máa fi wùràwùrà dẹ́sà ejò. Lónìí ọjọ́ kọkàndínlógún oṣù agẹmọ òjìlélẹ́gbọ̀n ọdún dín mẹ́rìnlá ọdún tá a wà yìí ìwé ìròyìn Sunday Punch ló gbéròyìn yẹn jáde.
1: ó dára tó bá níbẹ̀ wá já wo ìròyìn kan léyìí tó ṣe bẹ́ẹ̀ tẹ̀ wá lọ́wọ́ níkànnì ọmọlúàbí kíkà làwà ọ̀ka àwọn olè mọ́ ká o torí pé ìròyìn òun náà lọ́ bá dé wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àgbáríjọpọ̀ àwọn ìgbìmọ̀ kan eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lórí ìpolongo lórí ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti ADC pàápàá jùlọ fún ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn olóyè Adégbòyega Taofeek Adégòkè FCA òun náà ni àmọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan ìṣèjọba eléyìí ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ léyìí tí a ṣe lálàyé o pé níṣe ni a lọ rèé lu ọ̀nà tí ò bófin mu láti lọ rèé yọ pátákó gbàgàdà eléyìí tó jẹ́ ti olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC ǹjẹ́ pátákó wo gan eléyìí wò ni yọ wọ́n ní pátákó tí wọ́n yọ ọ̀hún òun náà ní bẹ ní ìkóríta ti ìdí àpẹ́ junction náà bẹ́ẹ̀ bá ti gbéra láti géètì tẹ́ ẹ lọ sọ bí ìgbà tẹ́ ẹ lọ ọ̀nà wóró odù kẹ́ ẹ bá ti débi tẹ́ ẹ ti lọ rèé yà sọ́nà báṣọ̀run kẹ́ ẹ tó yà sọ́nà ìsàlẹ̀ báyìí tẹ́ ẹ lọ wóró odù ẹ ti rí pátákó tá à ń sọm lápá àlàáfíà yín wọ́n ní pátákó ọ̀hún wọ́n mọ̀ yọ́kù ńbẹ wọ́n wá fi ìmíì sí èwo gan ni wọ́n fi sí o wọ́n ní wọ́n yọ ti Adégòkè Taofeek FCA wọ́n yọ́kù ńbẹ wọ́n wá gbé ti Bímbọ́ Adékànbí ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM wọ́n ní agbè bẹ́ẹ̀ wọ́n ní pátákó táwọn sì ń sọ nípa rẹ̀ yìí àwọn ti sanwó lé lórí láti ọjọ́ tó ti pẹ́ léyìí tó sì jẹ́ pé kí owó ọ̀hún gan kó tó tẹnubodò káwọn ó tún tó sàn míì sí ó di ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2026 èyí tá a wà nú ẹ̀yẹ́ nígbà tí àgbáríjọpọ̀ àwọn ènìyàn tó rí sí ọ̀rọ̀ ròyìn ìní fún olóyè Adégòkè tí wọ́n mọ̀ pabìyábì dún ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní kẹsìmọ́ wá wò ó pátákó tá à ń sọ nípa rẹ̀ yìí ọmọ ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ léyìí tó sì jẹ́ wípé àwọn ti san owó lé ìní fún àwọn àjọ tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó rí sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àpolówó tàbí àṣe ìdíje tàbí àṣe ìpolongo ìní fún àwọn pátákó ńláńlá eléyìí tá a mọ rí ní gbogbo òpóró ayé bẹ́ẹ̀ náà mọ rí bí bọ́ọ̀sì là ń pè é wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé wọ́n lọ rèé yọ ti tọ̀dọ̀ tàwọn kú òun bẹ́ẹ̀ léyìí tó sì jẹ́ pé àwọn èèyàn tán tó bẹ́ẹ̀ torí wọ́n bẹ́ẹ̀ tó dúró re àtìkù bẹ́ẹ̀ olóyè Adégòkè Taofeek Adégbòyega òun bẹ́ẹ̀ kódà ẹnìkan eléyìí tó jẹ́ pé òun náà ń díje láti lọ sí ipò wọ́n ní wọ́n to gbogbo owó ńbẹ̀ ni o wọ́n nígbà tí wọ́n yọ ti àwọn eléyìí kó ńbẹ̀ tán wọ́n wá lọ rèé fi ti ẹgbẹ́ òṣèlú ti APM sí léyìí tó sì jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ń díje fúnpọ̀ ààrẹ wọ́n gbé bẹ́ẹ̀ Adékànbí ń díje fún ipò gómìnà wọ́n ní wọ́n gbé bẹ́ẹ̀ ẹnìkan eléyìí tó náà tún díje ó lọ sílé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ ó ṣojú ẹkùn ìdìbò wọn ènì ní Akínyẹlé wọ́n ní wọ́n gbé léyìn náà bẹ́ẹ̀ what can fa ibo náà ti ń ṣerú ẹ̀ wọ́n ní eléyìí tí wọ́n ṣe yìí ó kù díẹ̀ káàtó léyìí tó sì jẹ́ pé kò bófin mu nígbà tí wọ́n máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún skọ̀rọ̀ gbàgbọ́ lélẹ́yìí o wọ́n ní ẹ wò ó ó ti wá yé wa yékéyéké o pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́síkọ̀ àyà mi ń já lọ́rọ̀ wọn báyìí o bẹ́ẹ̀ lẹ̀rù ń bà wọ́n torí pé wọ́n mọ̀ pé Àtíkù èyí tí ẹ gbé àwòrán rẹ̀ sára pátákó oh my god gbajúgbajà òṣèlú táyé mọ̀ ni o léyìí tó sì jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé náà ń kọ́ òun náà ń díje dupò ààrẹ Àtíkù òun náà díje dupò ààrẹ so méjì nu bí ni bá sì kanrin ó di dandan kíkan tẹ̀ fún kan wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ pé ẹ wò ó èyí tí wọ́n ṣe yìí ó kù díẹ̀ káàtó o wọ́n níbẹ̀ bá fẹ́ gbọ̀ngàn àwọn ti san owó lórí pátákó yìí láti ogúnjọ́ oṣù karùn-ún léyìí tó sì jẹ́ pé owó ọ̀hún ó di ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2026 kó tó di wípé ọ̀tẹnubodò wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ní oṣù kẹfà ni wọ́n ti lọ rèé yọ pátákó tá à ń sọ ẹtí àti ọyọ rèé yọ kúrò ńbẹ̀ wọ́n wá gbé tí wọ́n lé wọ́n ní ṣẹ̀rí eléyìí tí wọ́n ṣe yìí ó ṣàfihàn rẹ o pé wọ́n fẹ́ máa mú òfin látàkù ara wọn léyìí tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n ní ṣẹ̀rí gómìnà Ṣèyí Mákindé tẹ̀ ń wò ń bẹ́ẹ̀ rú bá ń bà yín ẹ wí o wọ́n lẹ́rù ti ń bà wọ́n pé Àtíkù ti ẹ gbéṣẹ́ gbẹ Adégbòyega Taofeek Adégòkè yìí àwọn méjì tẹ̀ ń wò yìí bí wọ́n bá lọ rèé wà lára pátákó yìí níbi tí ojú gbogbo ti ń rí wọn nǹkan lè pakasọ o ẹnì mọ wọn lára nínú ẹgbẹ òṣèlú ti APM wọn sọrọ ilẹkùn o wọn ni ibi ọrọ wa dé dúró báyìí òun náà ni wípé ó ti di dandan pé Àtíkù Abubakar èyí tó jẹ pé àwòrán rẹ ń fọ wọn lórí àti di Taofeek Adégbòyega Adégòkè FCA eléyìí tí àwòrán rẹ̀ ń fọ́ wọn lórí yìí ẹ̀kọ́ tí ń fojú mímu wọn pé bó bá di ọdún 2027 nǹkan yóò ṣẹnure ni wọ́n ní àgbáríjọpọ̀ àwọn ìgbìmọ̀ kan eléyìí tó ń ṣiṣẹ́ lórí ìròyìn tó ń ti ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ti ADC African Democratic Congress nù o ìní fún olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún olóyè adégbòyègà taofik adégòkè fca òun náà ni a ti fẹ̀sùn kan ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ o pé ọ̀la rèé yọ pátákó tọ̀dọ̀ tàwọn kú òun bẹ́ẹ̀ wọ́n wá lọ rèé fi tiẹ́ sí i pátákó tá à ń sọ yìí ìkóríta àdí àpẹ́ òun náà ló sì wà.
3: Be prepared for global opportunities.
4: Study at Trinity University, Yaba, Lagos.
3: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
4: We equipped you with skills the world demands.
3: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
4: cybersecurity, computer science, accounting, economics, marketing,
3: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
4: Trinity University, building on the rock.
5: West Midlands Communications Calendar. The month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Happy birthday. 19 years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. The 87th birthday celebration of the Akeni Olubadan of Ibadanland, Oba Mujtala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. This lecturer, a former police chief and criminologist, just watch out. Chairman of the day, Mr. Biodun Ladipo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July, 2026, at Trenchard Hall, University of Ibadan, 11 a.m. as the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
7: Splash FM 105.5.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ni tí fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì Splash 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Lójú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Punch ni mo máa ti rí ìròyìn eléyìí. Ààrin náà ló sì ń ṣe èèyàn kí náà rí bákan. Ok, mo rí àwọn ìròyìn méjì kan àmọ́ jẹ́ ń bọ́ sí abala kejì ìròyìn tí ìwọ́ mú láìpẹ́ yùn. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti APM ni o, Allied People's Movement, ni wọ́n ti sọ̀rọ̀ wípé olùdíje dupò ààrẹ wọn titun se gomina lọwọlọwọ bayi ni ipinle toyo yun onimọ ero oluwa seyi makinde oni ona ni yo gbe are bola tinubu wole inwa nibi eto edibo gbogbogbo todun 2027 odun 2027 kan kunbo o detan oba danu ajoba alaye laye dera o
1: ami o
2: oni na lo nje yo nigbati egbe oselu APC ati awon fesi pada wi pe to lo oto kama ba bona oni kini kan ni ebo lowo nu oni awon gbasgbo soro yi na lo nwayo laarin bi awon atunse atunto kankan to ro mo ti oselu bi o se nsele sabi eto idibo gbogbogbo fun todun 2027 oni leyin ti o ti wa de pe gomina Seyi Makinde o na ni yo si ma dije dupo are labe asia egbe oselu ti APM nigba ti nbe won niroyin soro lojo aiku sunday to ni en ti se akowe fun eto ipolongo gbogbogbo egbe oselu APM Abubakar Yusuf lo soro pe egbe na ni igbagbo won si mo daju wi pe Makinde te ri yen o oni gbogbo agbara be lo ni gbogbo ohun abuda te eyan fi je adari akole to peye si wa pelu ko tu wa tan sibe o ni gbogbo orilede Nigeria pata ni won ti mo Seyi Makinde o si daju wi pe ya yaga ko ni di Bola Tinubu bo ba di odun 2027 Yusuf soro oni egbe oselu APM ona ni won tun ti tubo jawe sobi tepelemo kikan si awon eyan gbogbo tin be lese kuku ni toro ti bo orilede Nigeria be si ni awon akole to moyan lori to peye nani o nlo tohun ti be leyin ti oro na ti di wi pe Seyi Makinde ni yo ma dije dupo are labe asia egbe oselu ti APM mo ku nbe oju we karun na mo si wa nibi ton ti so pe o ma se o odin di omo ya meta ti won gbe oku ya won lati Abuja lo si ipinle Benue fun sinsin won ni ni awon agbebon kan ma tun seburu lona lojo aba meta Saturday ti won tun ji won gbe tori Olorun e ti e ro ti kunle abiamo e ti e ro to ku orun to nlo re simi e si ro ti lasigbo ti awon ebi ati omo oku orun fun ra re ti won ti foju ko ati nu ibanuje ati ofo ti won wa Sunday Punch gba iroyin jo o pe isele ohun waye ni agbede omutele ati anpeche iyun to nbe ni ekun ti oglewu ni nkan bi ago merin daji awon agbebo tan wi yi gege bi awon ti isele na soju won se so won ni won seburu ona mo awon eni eleni won seburu ona mo oko won lona ni opopona ti Ogobia Otupo ni ijoba ibile Ohimini ni ipinle ti Benue o isele jinigbe ohun na ni o ma je elekeji re ti won se akole re bayi o gege bi ikolu eyi to wayo si awon ti won se idaro ti won sofo lowo lori ti kini won gbe oku lo fun sinsin na si ni laarin ose kan ni isele yi sele eyi na lo tun wa je ki ikoni lominu wa pupo pe a ti soro yi si ti o fi je pe imehe eto abo yi kaka ko de lewe agbon re kaka ka ni le bi orun akika eyi tun si sele laarin ipinle Benue ati awon ipinle Amona akan lara awon olugbe lagbegbe ti o motele leni ti o pe oruko re ni Elijah lasan na ni so fun awon niroyin Sunday Punch wi pe awon olugbe lagbegbe ohun oni iban buruku na won be si ni po tako tako oni laarin ago meta idaji oru si ago merin na ni isele isele ti won fi ji awon eni eleni gbe oni awon bere si ni gbo bi ota bo se ro gregege jige o da bi igba ti o ko sango to ba n balẹ lori paanu lejida lejida laarin ago meta si ago merin oru na ni o oni awon ti e koko ro pe pe awon Fulani darandaran awon na ni won kolu agbegbe na sugbon gba ti ile mo tan to gan ni awon wa ri wi pe awon agbebon yi ni won ti ji awon kan gbe o ti o je pe won tele oku lo fun sinsin lati Abuja won si ti n bo ti won lo si agbegbe Ikleyin yi ele ti se agbegbe Amona si opoku ni ijoba ibile ti opoku lohun won re si ku lawon ti won re si ku no ba deni ti won tun ko fọ́nrán fídíò kan bóde lórí ayélujára wípé àwọn ọkọ̀ àwọn ẹni tá ń wí yìí o náà ni ó ní ìṣòro ráńpẹ́ kan lójú ọ̀nà èyí tí ó jẹ́ kí àwọn ẹbí olóògbé náà kí wọ́n tàn sójú pópó èyí gangan ni àwọn ajínigbé náà ni wọ́n rí gẹ́gẹ́ bí àǹfààní ni wọ́n bá ṣọṣẹ́ tí wọ́n sì jí wọn gbé wọn ni àmọ́ ọ̀rọ̀ òkú yìí o kò tètè yé ni o a ò tí mọ̀ ní pàtó bóyá ń ṣe làwọn ajínigbé ọ̀hún tún jí òkú náà gbé lọ o àbí kẹ bóyá àwọn tó ṣẹ́kù náà àwọn tí wọn ò rí jí gbé ni wọ́n palẹ̀ mọ́ òkú lọ rèé wá sí ní ìpínlẹ̀ benue ó lágbára pọ̀
1: ó
2: kà sí àràbí ijó àti ro
1: o ọmọ lágbára o
2: èèyàn rè é sìnkú ẹ ẹjì tó gbé
1: ó mọ̀ ṣe ó dáa níwọ̀n bábélé ń já ilé yìí tó kù tí ìròyìn ti fún tẹ̀dọ́ ọmọ tẹnubodò láàárọ̀ tòní sọ̀rọ̀ bílẹ̀ yóò bá gbèmí máa gbalẹ̀ ẹbòmíì lọ ni o wọ́n ní ẹni tí í ṣe alága ni ó ti di tẹ́lẹ̀ rí báyìí o nínú ìfẹ́ ẹgbẹ́ òṣèlú ti nnpp dókítà tó sìn ọ̀dẹ̀yẹmí òun náà ló ti kọ̀wé fi ipò rẹ̀ lẹ̀ báyìí o léyìí tó ti lọ sínú ẹgbẹ́ òṣèlú tuntun míì àyànrán léyìí tó jẹ́ pé bí ti ń débẹ̀ báyìí adelé alága nínú ìfẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni ẹ fi ṣe ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ni wọ́n pè ní democratic leadership alliance dla ọ̀dẹ̀yẹmí ẹni tó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ìyẹn ní ọjọ́ 16 oṣù keje ọdún tá a wà nú ẹ̀ yìí léyìí tó sì mú ìwé ọ̀hún tààrà sòsè ó diwọ̀ lórí tábìlì ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ti nnpp nínú ìwé ọ̀hún ló ti jẹ́ kó di bímọ̀ fún wọn o pé ẹ wo òun lọ kúrò ní ẹgbẹ́ òṣèlú ti nnpp léyìí tó sì jẹ́ pé òun lòún mọ ìdí tóun fi ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o wọn ní títí di àkókò eléyìí tá à ń ka ìròyìn sí létí dókítà tó sìn ọ̀dẹ̀yẹmí òun náà ni ò sọ pàtó ohun tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti nnpp léyìí tí o fi kúrò ńbẹ wọn ní kété tó kúrò ńbẹ tán òun náà ni a fìwélé lọ́wọ́ o pé dákun o ẹgbẹ́ òṣèlú tuntun àyàrán kan dla èyí tó ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìwọ la fẹ́ fi ṣe adelé alága ká ẹ lè bẹ̀rẹ̀ iṣẹ́ lákọ̀tún nínú ẹgbẹ́ òṣèlú náà wọn ló tẹ́wọ́ gba ìwé yẹn ní ọjọ́ 17 oṣù keje ọdún 2027 wọn ní ìwé tá a sì ń sọ nípa rẹ̀ yìí òun náà ni ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti dla samuel mẹ́mẹ́ èyí tó buwọ́lù nígbà tí ó máa bá sọ̀rọ̀ nínú ìwé ọ̀hún ó ṣe lálàyé fún o pé ìwọ dókítà tó sìn ọ̀dẹ̀yẹmí a fẹ́ kó o ṣe gudugudu méje yàyà mẹ́fà ni o yín ní fún ẹgbẹ́ òṣèlú ti dla kí ẹgbẹ́ náà ń kọ́ kó lè fẹsẹ̀ múlẹ̀ lákàtà ọ̀dọ̀ rẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun nígbà tó òun náà ó máa jẹ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ fún wọn o wọn kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tuntun àyànrán ọ̀hún dla tó ń ti àwọn àgbààgbà nú ẹ̀ léyìí tó ṣe lálàyé pé ìgbàgbọ́ la ní nínú òun o ṣé ẹ wá rí ìgbàgbọ́ tẹ́ ní nínú òun o òun ò ní jẹ́ ẹnìtàn mọ́ bó ti wùwò mọ́ oníṣẹ́ ẹ wá rí o gbogbo táwọn ọmọ ṣe ní ẹgbẹ́ òṣèlú ti dla òun náà lòun ọmọ mú àbọ̀ rẹ̀ tó àwọn ìgbìmọ̀ aláṣẹ eléyìí tó ń darí ẹgbẹ́ òṣèlú náà lórílẹ̀‐èdè wa nàìjíríà òun ó mọ fi tó wọn létí oníṣẹ́ ẹ wá rí o àkóyawọ́ báyìí làwọn ò fi ọ̀rọ̀ ọ̀hún ṣe kí kinní ọ̀hún kò lè fẹsẹ̀ múlẹ̀ ìwé ìròyìn daily post ló gbé ẹ lè gbà á kẹ̀ka sọ̀wọ́ wájú.
2: tó ọkàn jẹ́ bí ó ti jẹ́ lóòórọ̀ tòní fún tìfun tẹ̀dọ̀ ìròyìn ẹ ṣeun púpọ̀ ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣeun gan kí yín ni o kété tí aago mẹ́jọ bá ti lù náà ní kẹ pàdé olúwaṣeun ọmọ akin ọlá lórí ètò tá a pè ní turn it up aago mẹ́wàá náà sì ní kẹ pàdé ṣadé àpótí ẹ̀rí lórí ètò tí a pè ní wákàtí ìyìn ìyìn rẹpẹtẹ ni o wọn ń gbégẹ̀ sí i má gbégẹ̀ sí i àlejò rẹ̀ fún tààrọ̀ tòní ó náà ni pastor sunday oyewo bẹ́ẹ̀ ni bó bá di láago mẹ́wàá aago mẹ́wàá alẹ́ òní òun náà ni tọ́lání aládélájà lórí ètò tá a pè ní àkókò ìsinmi aláyọ̀ sọ́rí ọjàre ẹ mú ti ẹ ṣe ó gánú aláyọ̀wájú ọ̀pẹ̀lẹ̀ rádíò sí lórúkọ tí mo jẹ́ fáńsì olóyinrin ọkàn ṣọ́ àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ́ papọ̀jọ g arco sky giro global radio king of scorer continental and intercontinental ọ̀kẹ́rẹ́ lè jọkún kọ́lọ́ǹgì ní fẹ́ jògbó ọmọ tá a bá ti bí tó bá ti jẹ́ tẹni gbogbo ara ní fi jọ ni ẹ ṣe ó gán ni o yí àkàtà ó dàbọ̀.
1: ó dá adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa tẹ́ ẹ bá wa rìnrìn àjò ròyìn láàárọ̀ tòní ẹ pàdé wa o fún àkọ́tún ròyìn ọ̀hún bó bá di láàárọ̀ ọ̀la aago mẹ́sàn-án sí mẹ́wàá ni títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínìyí náà ni o Aminat Adeto Badmus on loruko temi mo ti ran yin eleyi to se be nkan momo
0: o nse lawa o nbeje aleti le agbaje o.

0: awon run o ko temi ti mura emi o ma korin emi o si ma fi ogo ti temi ko orin yi mo ti pinu ninu okan mi tori oni orisun ayo temi wi pe enikeni eniyan kankan ko ni le gba ogo olorun ninu aye temi mi o mo ti yin o tori oun na ni orisun ayo mi oni orisun ifokanbalẹ temi se ba ri mi ti mo rẹrin se ba ri mi ti mo yo eniyan kan Ọlọ́run ni bẹ́ẹ̀ ni òun nìkan ló tó láti gba ògo nínú ayé tèmi kò sẹ́ni náà tó tiẹ̀ lè tíráyè ẹ má wulẹ̀ tẹ́rí síbẹ̀ torí pé orí yóò gbé ẹ lè gba ògo ọlọ́run nínú ayé rárá o ènìyàn lè gbà ènìyàn lè gbà ènìyàn lè gbà. Mo ti kọ́ láti máa fi ènìyàn sí ipò ènìyàn torí pé ènìyàn náà ni ènìyàn yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ni mo fi ọlọ́run sí ipò rẹ̀ torí òun ni ọlọ́run yóò sì máa jẹ ọlọ́run títí láé ó ń gba ògo ó sì tún ń gba ògo yóò tún máa gba ògo lọ nínú ayé gbogbo wa ẹyin tó ń gba ògo nínú ayé yín síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa darí ògo padà sọ́dọ̀ ẹ̀ lórí ètò wákàtí yìí òun náà láwà ẹyin tó ẹ bọ̀ pé òun ló ní ògo ẹ̀yà àwọn kan máa fẹ́ ṣe bí ọlọ́run wọn ni kò lè pọ́sibù àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá wa ṣe a rí ọlọ́run ní gbogbo ọ̀nà ó tún gba ògo láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ èèyàn kan ló dúró síbẹ̀ wípé èmi ni màá jẹ́ kó jí láàárọ̀ yìí o àṣẹ mọ̀ ń pé ó máa ní bó ṣe jẹ́ ṣùgbọ́n ọlọ́run ó tún gba ògo ẹ̀ nínú ayé wa àsùn àtúnjí láyọ̀ àtàlàáfíà a rí ìdùnnú lánàá èmi bímọ lánàá ẹ kí mi kú oríire ọlọ́run òun gba ògo lọ síbẹ̀ nínú ayé gbogbo wa mú kí wá pẹ̀lú ìdùnnú àti ayọ̀ lórí ètò wákàtí yìí pé káàbọ̀ sí sunday mi lónìí lórí ètò yìí kan ní splash fm 105.5 òun náà ni a tún ti wà láti máa jọ sọ̀rọ̀ lónìí iṣẹ́ ti rẹ́dì gbogbo ibi tí ẹ ti gbọ́ wa lónìí tunu dixon náà ló jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi lórí ètò yìí dáadáa níbi kẹ́ ẹ bá ti ń gbọ́ wa láàárọ̀ yìí gbogbo ẹyin tẹ́ pè mí nínú ọ̀sẹ̀ tí a lò tán yìí gbogbo ẹyin náà ni mo kí ẹ ṣe gan-an ni ẹ ṣe adúpẹ́ o ẹ kú ìfẹ́ wa ẹ kú gbogbo ìgbà wa ẹ kú àdúrà tí ẹ ń gbà àwọn kan títí dálé àná ni a gbàdúrà fún yín ni a ní ká gbàdúrà fún yín ni ẹ máa ṣe gan mo mọ oríire yín lọ́pọ̀lọpọ̀ mo rí pé ènìyàn buni lára ju aṣọ lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ kúkú ní mọ̀ nǹkan tó wà nínú ọkàn mi ṣùgbọ́n ọlọ́run á kọ̀ọ̀kan sí yín pé ẹ gbàdúrà fún ọmọ yìí o ó dẹ̀ máa ń bá mi lára mu ó máa ń tù mí lọ́kàn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ẹ ṣé o àwọn ènìyàn rere ẹ̀wọ̀n ni wọ́n ènìyàn lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun a tún máa jọ ṣe lónìí gẹ́gẹ́ bí ṣe wa ojú òpó yẹn ti wà ní ṣíṣí láàárọ̀ yìí 0706943000 la máa lò láàárọ̀ yìí tàbí 0704475770 iṣẹ́ pọ̀ ń bẹ̀ lálẹ́ ní mo dẹ̀ fẹ́ ká lo àkókò yẹn dáadáa àwọn èèyàn ti wà lórí òpó yẹn mo ní ìkọ̀kọ̀ tó ń jà bí ìbéèrè láti àná lọ̀rọ̀ yẹn ti dàbí gbọ́n mi sí omi ò tó inú mi dùn pé bàbá mi wà lẹ́gbẹ̀ẹ́ mi láàárọ̀ yìí tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ ìràpadà ìyẹn the redeemed christian church of god máa fẹ́ kẹ́yìn alá alébàmí kọ́kọ́ sí ojú ẹ̀ kí tó lọ sínú àkòrí tó wà níwájú wa ṣùgbọ́n torí pé àwọn èèyàn kan ti kọ lẹ́tà sí mi láàárọ̀ yìí láàrin bí iṣẹ́ bí wákàtí kan sẹ́yìn ni mo gba lẹ́tà yẹn mo dẹ̀ pé kí n sáré tìrìtẹ̀ lórí ètò yìí àwọn olówó àmì bẹ́ẹ̀ tó fẹ́ dúpẹ́ tí ọlọ́run ń gba ògo tí ènìyàn ò rí ògo gbà nínú ayé yìí ṣùgbọ́n tọ́lọ́run fún rẹ̀ tó kàn ń gbà á lọ́wọ́lọ́wọ́ lórí ayé yìí hello bàbá mi
1: ẹ káàárọ̀ mọ
0: ẹ̀rọ rasa kù sí mi ẹ ṣe gbogbo ìgbà mi bẹ́ẹ̀ ni ẹ ṣe kí mi o
1: mo
0: pín ọkùnrin ọkùnrin lantilanti ni mo bí o
1: ẹ ṣe gan
0: mo dúpẹ́ àmì àti bàbá ọmọ náà àmì àti ẹ̀yìn àmì àti ẹ̀yìn Hello.
1: Hello.
0: Ẹ rasaku simi ni o.
1: Orúkọ tèmi ni Akintele Akinola láti Ọ̀fọ́.
0: Bàbá mi dada, ẹ ṣe o, màmá rí yín gbogbo ìgbà.
1: Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹkẹ́ yìí.
1: Ọkọ̀ wa jírí mọ́ ẹ̀rí Sunday ni Sunday 19.
0: Bẹ́ẹ̀ni o ṣe.
1: Àwa tá a rí eléyìí náà láti ọ̀pọ̀ ìlàyé.
0: Àmì Jésù.
1: Nínú àlàáfíà.
0: Àmì Jésù. Àmì.
1: Àmì orúkọ Jésù. Ẹlẹ́kejì níbẹ̀ mo wá tí ẹ̀yin náà fi ẹ kú ewu ọmọ.
0: Ẹ ṣe mo dúpẹ́
1: o. Ìyá ìgbà Ọlọ́run àwọ ọmọ náà.
0: Àmì àmì.
1: Ọkùnrin àtúnkùn.
0: Àmì Jésù.
1: Ọmọ tí wàá rówó tọ́jú sí ayé ààrẹ.
0: Àmì àmì Jésù. Àmì Jésù. Ẹ ṣe àdúpẹ́. Ẹ má ti lọ, ẹ má ti lọ. Ẹ jẹ́ iṣẹ́ ojú ẹ̀ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín láàárọ̀ yìí. Ebo lẹ wà lọ́wọ́ bàjẹ́ tí n bá mi sọ̀rọ̀.
1: Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wo túbọ̀ gùn sí.
0: Àmì àmì àmì.
1: Orí àwọn ni Fanda tó ń dá ilé-iṣẹ́ rédíò sílẹ̀ tó jápọ̀ pọ̀ ní ìlú Ìbàdàn wá ń bí. Lọ́pọ̀lọpọ̀ wà tó lẹ́yìn ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ni Pathfinder.
0: Bẹ́ẹ̀ni.
1: Lágbára Ọlọ́run ọjọ́bí tí wọ́n ń ṣe yìí.
0: Yes.
1: Kò ní jẹ́ ìkànnì fún wọn.
0: Àmì.
1: Ẹ̀yin wọn á gùn wọn á gbóyè délé o.
0: Àmì àmì.
1: Ẹ máa bẹ́ túbọ̀.
0: Àmì ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́. Gbogbo yín náà ni àwa náà ń kí pé ẹ ṣe gan tí ẹ ń bá wa yọ ọwọ́lọ́wọ́ báyìí. Mo ti sọ pé ayọ̀ náà ló bá dé láti bí lọ sí ọ̀dọ̀ tiyín lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí. Àwọn kan bá mi sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tó jẹ́ pé ilé ni wọ́n ti ń pè wá. Àwọn kan sì máa ń pè wá láti ibi iṣẹ́ wọn. Àwọn tí wọ́n wá máa ń pè nínú ìjọ wọn máa ń sáré kúrò nínú ibi tán wà tán ti nínú ilé ìjọsìn láti dá sí ètò wákàtí yìí. Bẹ́ẹ̀ ni ẹnìkan wá bèèrè pé àwọn kan wà tí wọn kì ń lọ sí chọ́ọ̀chì rárá. Ilé ni wọ́n ti máa ń ṣe ìsìn wọn. Wọ́n máa ń gbàdúrà. Hello. Hello. Hello.
2: Hello.
0: Hello, ẹ káàárọ̀. Hello. Oda tẹ bá nírò fẹ kẹ pé wá padà 07069493000. Hello. Hello. Hello. Ah, ojú òpó yẹn ti wà ń bẹ. Hello.
2: Hello.
0: Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà. Ẹ
2: káàárọ̀ mà.
0: Màá mi.
2: Ẹ ṣe àdúpẹ́.
0: Àmì àmì.
2: Ẹ bèrè wọn.
0: Àmì
2: àmì.
0: Àmì ẹ ṣe àdúpẹ́. Orúkọ yín bulẹ̀ tí ó wà.
2: Orúkọ Ọláyí kan láti Olódò.
0: Láti Olódò, màmá Ọláyí tán láti Olódò. Ẹ ṣe àdúpẹ́.
2: Adúpẹ́ fọlọ́run. Pàtó Sunday léyìí o. Ọlọ́run ọlọ́pẹ́ o.
0: Ọlọ́run
2: tó sọ kókó tó ń dáàbòbò mi lórí mi lórí àwọn ọmọ mi. Lórí ẹ̀yin náà, adúpẹ́ lórí yín. Tọ́mi ọ̀pọ̀ jù tẹ̀jú ọ̀pọ̀ jù. Adúpẹ́ tẹ́ ẹ wúye tẹ́ ẹ sọ rí. Ọlọ́run ṣé o. Ẹ̀yin náà lámọ̀ gbọ́ yín o.
0: Àmọ̀
2: gbọ́ yín lọ ní o. Ọlọ́pọ̀ọ̀sẹ̀ kò ní ṣe yín.
0: Àmì Jésù àtẹ̀yin náà.
2: Lọ́ọ̀ dáàbò bo gbogbo wa.
0: Àmì ìbéèrè mi nìkẹ́ tó lọ ẹ jẹ́ kẹ́ bá. Hello, ṣe wà ń bẹ̀. Hello. Wọ́n ti kúrò ń bẹ̀. Yes, ẹ tó wà lójú òpó yẹn ya pápápá. Mo fẹ́ ka ṣe láàárọ̀ ìkìn tó gbé iṣẹ́ fún bàbá. Hello. Hello. Hello. Àgbọ̀yìn o. Àgbọ̀yìn rárá tẹ̀yìn bá ń gbọ́ wa láti bí àwògbọ̀yìn. Ẹni yẹn ń bèrè pé àwọn tí ò kí ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Sunday báyìí. Hello. Hello. Tí wọn kí ń lọ chọ́ọ̀chì ṣùgbọ́n inú ilé ni wọ́n ti ṣèsìn bóyá wọ́n join lórí fóònù wọn báyìí online tí wọ́n gbọ́ wàásù wọ́n dẹ̀ yin Ọlọ́run níbẹ̀ wọ́n ṣe gbogbo tó fẹ́ ṣe níbẹ̀. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ ma o.
3: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ grandma.
2: Ẹ
0: rọ ra ma kú sí mi. Ẹ ṣe gan ma mo dúpẹ́
2: ma.
0: Àbí àbí. Àbí ẹ ṣe gan.
2: Ẹ bá wọn jìnà lórúkọ Jésù.
0: Àbí.
2: Àmì wá wọn sí o.
0: Àbí Jésù. Ẹ ṣe mo dúpẹ́ grandma. Ẹ ṣe ẹ kú gbogbo ìgbà wa. Ẹ ṣe gan ma. Yes ma. Bẹ́ẹ̀ni mo ti gbóhùn yín ma. Ẹ ṣe gan ma. Yes ma. Yeah. Ẹ máa bá wa bọ̀ lórí ètò gírámà mo fẹ́ kájọ ọ̀nà ọ̀nà kankan láàárọ̀ yìí hey bàbá wa wà ń bíbá pẹ̀lú mi láàárọ̀ yìí.
2: Ẹgbẹ́ ọ̀pẹ̀mí náà fẹ́ mọ nọ́mbà yìí mi ò mọ nọ́mbà yìí mo fẹ́ máa pè
0: yín. Ok ma ẹ a máa pè ká tó kúrò lórí ètò gírámà a máa pè ma ẹ máa pè ẹ ṣàdúpẹ́ ma hey bàbá wa wà ń bí láàárọ̀ yìí wọ́n máa iṣẹ́ tẹ máa ṣe pọ̀ díẹ̀ ẹ máa gbàdúrà fún ìkànnì yìí ẹ máa gbàdúrà fún bàbá wa ilé tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí lọ́wọ́ báyìí ẹ máa gbàdúrà fún ìkànnì Splash FM àti Lagelu ẹ dẹ̀ máa gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ wa dáadáa ní ìkànnì dáadáa so o ti pín sí mẹ́ta tẹ̀ máa gbàdúrà fún ìsì ọlọ́run máa rọ yìí lọ́wọ́ dáadáa láàárọ̀ yìí.
3: Àmì lórúkọ Jésù.
0: Ṣé wá rí wọ́n ní àwọn tí ò lọ ṣọ́ọ̀ṣì báyìí tó wà ń lé yàtọ̀ sí irú màmá tó pè mí Madigun tó pè mí tó jẹ́ àgbàlagbà tí ọjọ́ àgbà ti dé wọn lágbára láti ṣùgbọ́n àwọn kan tó yẹ pé agbára wà ṣùgbọ́n tí wọ́n kàn decide pé ó àwọn ò lọ ṣọ́ọ̀ṣì àwọn fẹ́ máa sin Ọlọ́run nínú ilé ṣó tọ̀nà bẹ́ẹ̀.
3: Ẹ ṣe olótú mo sáré kí gbogbo wa pé a kú ìsinmi o ìsinmi aláyọ̀ ni a jẹ́ fún wa lórúkọ Jésù. Ìbéèrè tí ẹ bèrè yìí ó jẹ́ ìbéèrè tí kò gbajúgbajà láwọn àkókò kan ṣùgbọ́n látìgbà tí COVID-19 ti dé ní 2019/2020 ìní ìsìn orí afẹ́fẹ́ ìní ló ti di gbajúgbajà ìní ìwàásù orí afẹ́fẹ́ ìní ló ti di gbajúgbajà àwọn tí a mọ̀ tó jẹ́ pé wọ́n mú iṣẹ́ ìránṣẹ́ orí afẹ́fẹ́ lọ́kùnkúndùn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá irú àwọn bàbá wa olóògbé ti Prọfẹ̀tì Ọbádàrẹ̀ tí mo fi tọrọ dárúkọ irú àwọn bàbá wa PF wa tí mo fi tọrọ dárúkọ àwọn tí a mọ̀ ní ayé ìgbani tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orí afẹ́fẹ́ nígbà yẹn nìyẹn ṣùgbọ́n nígbà tí àìsàn COVID-19 wọlé dé tí wọ́n ti ìgboro tí wọ́n ti ọjà tí wọ́n ti ṣọ́ọ̀ṣì tí wọ́n ti mọ́ṣáláṣí tí wọ́n ti gbogbo ibi tí wọ́n ti ń péjọ pọ̀ ibẹ̀ ni gbogbo ìjọ ti wá shift sí tí wọ́n ń pè ní online service ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orí afẹ́fẹ́ now ìgbà tí a wá di pé ọlọ́run gbàdúà kò jẹ́ ká bógun lọ tí a parí láyé àtàláfíà tí àìsàn yẹn kásẹ̀ tó wọ kúrò ńlẹ̀ ìjọ padà sí now ìgbà tí church padà open tí a bẹ̀rẹ̀ sí padà ìrẹ̀wẹ̀sì ti wá wọnú ọ̀pọ̀lọpọ̀ ìrẹ̀wẹ̀sì ó ti wá wọnú ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́ ó ti wá wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ so adé máa pòwe kan tẹ́lẹ̀ kó tó di pé COVID-19 dé wọ́n ní pé ọ̀lẹ́ ò lè ṣe gbàgbọ́ wọ́lọ́lẹ́ ò lè ṣe gbàgbọ́ ṣùgbọ́n àkókò yẹn ni àwọn ènìyàn ti wá sinmi sára wọ́n wá wò pé ṣebí a lè join online adébóyè wàásù láago mẹ́jọ oyèrèpọ̀ wàásù láago mẹ́wàá kúbúyò wàásù ní aago méjì ká máa gbọ́ gbogbo ẹ̀pọ̀
0: now
3: agbọ́ wá sí bí ọba ká gbọ́ gbogbo àwọn wòlé ọlọ́run tí a lè fi gbogbo gbà dárúkọ wọn torí àkókò tí ó pọ̀ now ìgbà yẹn ní ìrẹ̀wẹ̀sì yẹn wọlé ṣùgbọ́n mo fẹ́ kó yé wa o technology orí ọ̀fẹ́ ló jẹ́ fún wa ṣùgbọ́n ká má sí lò ṣẹ́rí ọ̀tọ̀ ni ìsìn orí afẹ́fẹ́ ọ̀tọ̀ ni ìsìn káàdúó báyìí kí a tó bẹ̀rẹ̀ sí orí ara ni bíbélì ti fi díẹ̀ múlẹ̀ pé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀
0: ẹ̀ṣẹ̀ jẹ́ dandan kó jẹ́ chọ́ọ̀chì ní ìpéjọpọ̀ ni
3: bẹ́ẹ̀ ni ibi tí ẹ máa gbọ́ ìpéjọpọ̀ online congregation ẹ máa wò ṣe nígbà tí ẹ bá ń sọ nípa ohun tí bíbélì sọ ẹ bèrè pé àkókò wo ni wọn sọ èyí ò kí mú bíbélì kẹrin lórèfè ṣé online wà ńgbà tí wọn kọ bíbélì yẹn ni so torí pé àwọn èèyàn máa ń péjọ sí tẹ́ńpìlì láti lọ jọ́sìn ni ṣùgbọ́n níbẹ̀ láti rí olórí àlùfáà wá láti wá ṣe ìwẹ̀nùmọ́ fún àwọn ènìyàn àwọn ènìyàn ó wá sí iwájú wọn ni ìgbà yẹn tí a máa fẹ́ ṣe ìdáríjì ẹ̀sẹ̀ gbogbo ènìyàn ó wá sínú òjò ọlọ́run tẹ́pẹ́ tẹ́bìlì ìní wọ́n wá lọ ra ẹran ẹran akọ ẹran kan kékeré láti wá sí inú òjò wọ́n wá olórí àlùfáà a wá sọ gbogbo ẹsẹ gbogbo ọmọ àjọ bẹntí sọ àwa gbé ọwọ lé àwa sọ sí orí rẹ ṣé tó ọba wà ń lé ẹsẹ tiẹ wọn ó sọ ń bẹ fún nígbà yẹn so ìyìn tó sẹ nígbà yẹn tí bíbẹ sí fífìdí rẹ mọlẹ pé ká má kọ ọ sílẹ.
4: ẹ ṣe ká wá sọ pé àwa tó ń ṣiṣẹ tó wà lọ́nlàìn báyìí.
3: now ẹ wá jẹ ibi tí wàá sọ ma pé ibi tí àǹfààní tẹkínọ́lọ́jì ti wá wọlé ni ṣáà nígbà tí àǹfààní tẹkínọ́lọ́jì wá wọlé now tí iṣẹ́ wá gbòòrò iṣẹ́ ti wá gbòòrò báyìí fún àpẹẹrẹ bá ti sọ̀rọ̀ sí nínú ìdánwò ayé ìní medical day ti hospital day tí wọ́n ń ṣe shift now wọ́n á ṣe morning àkókò ṣe morning àkókò ṣe afternoon àkókò ṣe night iṣẹ́ wọn ènìyàn inú ẹ̀ ni oníròyìn dé ibẹ̀ ni irú àwa tá a wà ń bí ìbáyìí nísìn nínú kulú ìbáyìí nísìn à á wá aṣọ fún àwọn èèyàn inú ẹ̀ ni àwọn tó ṣàìsàn wà ló hospital tí wọ́n sì nígbàgbọ́ nínú jésù inú ẹ̀ ni à ń gbàdúrà fún wọn láti ọ̀dọ̀ afẹ́fẹ́ báyìí ìyẹn wà ń bẹ̀ inú ẹ̀ ni àwọn tó wà ní production line àwọn tó jẹ́ wà ní factory inú ẹ̀ ni wọ́n wà tí àwọn náà wà ní ibi iṣẹ́ báyìí now those people take we have exception for them.

0: 0813473145. 0813473145. See you there.
1: With my life
2: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: Hello.
1: My mommy, happy Sunday, ma.
0: Aku se me ni sa o.
1: Olo ane shole neka toko fo alo kepe, mi mwana ala yoni daipere fo yo.
0: Ami, ami.
1: More power, amo ano ite ma.
0: Ami, jesu.
1: Adeti, baba wata o anbe ye no. Ono suma mata, ono siwa, just flash up your money badger.
2: Ami o.
1: Olo komi ni, abaz lati akono.
0: Okay, ishi adupi onko
1: abaz. Nozito, libe ni sobe kama su jise ko, ipi jokwa rawa sile. Ṣùgbọ́n ètò gẹ́gẹ́ bí mi ṣe wo ètò ọ̀pọ̀lọpọ̀ mi láti máa lọ sílé ìjọsìn náà oríṣiríṣi téèyàn ń rí gbọ́ lọ́tún káàrí lọ́tún ló sì. Ó kèé sì fọyín sáǹsì ẹni tó lọ pé òun fẹ́ lọ sí ọlọ́run pé kóun kò jẹ kúrò lé apọ̀sẹ̀ ọ̀kan lágbègbè oríṣiríṣi ẹ̀dí ṣọ́ọ̀ṣì ni. Tí wọ́n pẹ afẹ́yàn márùn-ún tó lè fún wa ní 10,000 ẹniyàn láǹfààní àti dìde aṣọ di 5,000. Lẹ́mọ̀ yóò fẹ́ mọ jẹ́ ìtìjú fún ẹni yẹn ní gbogbo ìgbà tó nù balẹ̀ máa paṣọ ìgbà òun náà wọ́pọ̀ tó pẹ̀ lónìí. Jẹ́ ẹjọ́ kan lórí àdíjẹ gbàdúrà sólúwa. Àwọn ọ̀rọ̀ yìí náà máa discourage èèyàn àti pé òun náà sọ pé pé àwọn tí wọ́n pè mí ní olúwa kọ́ ni wọ́n mọ́ mi. Ẹlòmíì pẹ́ ọ̀tọ̀ ní tó fi sínú yóò kàn mọ̀ pé olúwa olúwa náà ni. A rí ẹni tó pẹ́ rẹ̀ nínú ṣe ìrànṣẹ́ sáré láàgbà ẹni wọ̀n ṣe ìrànṣẹ́
0: ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni tó yẹ pé a ti rí olùdásílẹ̀ ìjọ tó gbàyàwó ọmọ ìjọ náà.
0: So
1: ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fún ẹ̀wọ̀n gbogbo kan náà yóò tún máa discourage yàn.
0: Bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n olúwa ni ó ṣàṣẹ.
0: Ẹ gbọ́ dádì.
1: Ẹ pé tó.
2: Ẹ ṣé bàbá mi. God bless you. Olúwa bò kò fún yín wá kú ṣé tìyín sà. Ṣé rí there is a problem that the church is facing and I want to thank God for the present executive of Christian Association of Nigeria, CAN and PFN. They have started something that is called like a restructuring.
0: Okay.
2: It has not yet been unfolded, but I'm speaking from as an insider. Okay. Are you getting it? That there should be a control. Before we can have a control, the whole body should work together in synergy. Okay. That is Christian Association of Nigeria and Pentecostal Fellowship of Nigeria to curb the excessiveness of all these Everything. Things that we are seeing. Are you getting me? I agree. Oto, and Larry Bugo, but I'm telling you, the leadership is working on that. However, it is not an enough reason for us not to. If your church cannot change you, change your church.
0: Okay, oh,
2: If your church, the model of service of many other churches too now. When you watch this church, the model of service, you will see decency in the one you can't wear, and you do a little research about the founder. Then you're able to know and choose the right one.
0: Hello? Eka, Reba, so it's okay. Look how you let me Yes, sir.
3: Look how you let
0: Ah, I'm going to
3: ọgbẹni adéwálé láti jẹríkò.
0: Láti jẹríkò, ok, àti gbọ̀nyín báyìí, Mr. Adéwálé.
3: Bẹ́ẹ̀ni sọ náà.
0: Ok, sir.
3: Ẹ bèrè kwẹ́sọ̀ kan lọ́wọ́ dájú kò sóṣù pẹ̀lú sójú ọjà lẹ́ẹ̀kan rẹ̀.
0: Ok.
3: Bẹ́ẹ̀ni, dájú ò ti dáhùn ẹ̀ dáadáa.
0: Ó yẹ bá wa rán wọn létí, wọ́n náà dáhùn ẹ̀ dáadáa.
3: Ẹ bèrè fún eṣu gbogbo ẹ tí ò bá ti lọ sí ṣọ́ọ̀ṣì.
0: Ok, thank you.
3: Oṣù túmọ̀ sí pé bóyá àwọn ẹ̀ṣẹ̀ ni ọlọ́run àbí wọn.
0: Àbẹ̀lẹ́ṣẹ̀ ni wọn. Táwọn bá sọ mọ̀ sọ pé wá ṣọ́ọ̀ṣì bó ṣe rí yẹn kò
2: káwọn wá ṣọ́ọ̀ṣì. Mi ò pè wọ́n ní ẹlẹ́sẹ̀ o. Ẹni tí ò bá kí ń lọ sí ṣọ́ọ̀ṣì mi ò pè wọ́n ní ẹlẹ́sẹ̀. Ṣùgbọ́n tèmi sọ. Yẹ́sà.
3: Dájú ilé ìyẹ̀wò làwọn máa jẹ́ tó wà ní ilé tó ń gbàdúrà tó ń ṣàdúrà.
2: Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Èmi ń sọ nípa ìlànà pípadà pé ẹ má jẹ́ ká pa ìlànà dà. Sẹ́rí ìdájọ́ àti pásítọ̀ àtọmọ̀jọ́ ọlọ́run nìkan ló lè ṣìdájọ́ wọn ẹnìkan ò lè lánà ìgbàgbà nísìnyí kó ní ẹni tí ò wá ṣọ́ọ̀ṣì ẹlẹ́sẹ̀ ni ọ̀rọ̀ àpáàdì lọ́nà. I don't believe in that theory.
3: Dájú yẹn ló sọ.
2: Yes, sir.
3: Mo dúpẹ́ ẹ sọ pẹ̀lú òfin náà yín ní ìdájọ́. opinion ti ni ye
2: be ni
3: temi awon be so pe mo be ka oro kan pelu opinion ti ni na
2: be ni
3: mo wa ga ke like ni boya bi boya mo gbe babi ti o ba bi dele ma bi mo gbe babi to ba bi dele mu o ti ye
2: yes sir
3: nitori pe a ri pe Jesu ko awon mo yin eleko kan se mo gbo ni ko lo ti ojule si ojule
2: yes
3: ko lo si ile to si ile to abi lati ma se ni ile re mo re da bi Jesu lo wa si emi ori ko me jo kankan kale
2: Tọ́lá jẹ́ ọkọ̀.
3: Tó bá mọ náà, bàjá kan náà rẹ̀, tó bá mú ẹ̀kọ́ wá sọ wò ní ìlọ, kú tí ó bá yí ẹ, tó ṣe mo fẹ́ fẹ́ sọ̀rọ̀ lé ìdímọ̀ sọ́tọ̀.
2: Lè kó àbá àti alábá dànù pọ̀, ṣe ń gbọ́, àbá àti inú bí opinion ti yín, àti ìrírí yín, ṣe àgbẹ̀ ẹ̀ fi ń sọ̀rọ̀. Ṣé rí kíní mò ń sọ fún wa sí wípé orí ọ̀fẹ́ wà fún gbogbo wa o láti gbọ́ ohun tí mò ń sọ lónìí dáadáa o. Wípé ìkíní ìlànà ní ká má padà. Ìkejì ọ̀nà àbáyọ wà fún wa tí if your church cannot change you, mo ti sọ yẹn o, change your church. Mo dẹ̀ ni pé kọ́ ọ wádìí dáadáa o.
0: Kò
2: tó tó lọ ọbọ̀ mi. Ẹ rí pé ẹ̀ ń sọ sí pé ìjọ kan ni ò ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ àjọ wọn yìí. Ẹ wá wo ìyá ẹ̀ máa yẹ ìjọ tí ń ṣèrànlọ́wọ́ ojoojúmọ́ o.
0: Tẹ́ẹ̀mọ̀.
2: Ìjọ kan wà báwọn o. Ìrànlọ́wọ́ ojoojúmọ́ wà báyìí o. Tẹ́ẹ̀mọ̀ ẹ̀yin lẹ wá ibi tí ẹ pàgọ́ yín sí. Ẹlẹ́ tẹ sọ pé Jésù dájọ́ ẹ̀ lẹ̀dẹ́ lọ kánú òwe ìṣàkóso orí kìíní ẹsẹ̀ kẹjọ sẹ́yìn. Nígbà tó ń lọ, ó sọ pé òun lọ rọ olùtùrú sí àpé nígbà tí ọjọ́ Pentecost bá dé wípé a ó máa jẹ ẹlẹ́rìí ẹ̀ káàkiri láti Judea, Jerusalem àti gbogbo àgbáyé. That was where the church came to be expanded. Tí ìbá ṣe pé wọ́n ṣiṣẹ́ yẹn, a ní rí iṣẹ́ ìránṣẹ́ ìgbàlà ní Africa. The Ethiopia Enoch tí Paul wàásù fún in ló wá mú ní iṣẹ́ ìránṣẹ́ wá sí Africa báyìí. Ibẹ̀ ló ti wá ń wá díẹ̀díẹ̀ tó ìdọ́dọ̀ wa. So tí ò bá sírù yẹn, a ní rí jọ lọ́dọ̀ wa báyìí lónìí.
1: Hello.
0: Ẹ káàárọ̀
1: Akíntúndú àti Ọlálẹ̀ ní ẹ̀ka sí.
0: All right, sir. À ń gbọ́ yín pápápá.
1: Ẹ̀rí tí ó ń discourage everybody láti máa sọ pé lọ sílé ìjọsìn, àwọn èpò tó ti wọnú àlìkámọ̀ ni. Ní tó fà nìyẹn. Ẹ̀rí aláwọ̀kọ́ bẹ́ẹ̀ bá gbàdúrà kò síbi tí Ọlọ́run kò sí. Ṣùgbọ́n Ọlọ́run tó fi lélẹ̀ pé ká má kọ ìjọ ẹni ìpéjọpọ̀ ara wa sílẹ̀ kò yẹ kí àtẹ̀rí ọ̀rọ̀ ọba tó sọ̀rọ̀ sí gbogbo wa ń lo ayélujára nǹkan kan yìí ewu ìgbà ìkẹyìn gidi ní tábà tíì sára.
0: Of course.
1: Tí a bà tí èsì ara gidigidi ewu ìgbà ìkẹyìn ní. Ẹ̀rùgbé concentration kọ̀ọ̀kan ń wà nínú ìjọ lè fi gbogbo ẹgbẹ́ fóònù lọ́kẹ́ wa online. Nígbà tí ìjọ ń jẹ́ ìjọ àmì mọ àwọn ìjọ kan tó gbéṣẹ́ bá ti wọ bẹ̀ báyìí kò sí àǹfààní fún o ká wá kúrò nígbà tí ẹ bá wá wà lé ẹgbẹ̀fẹ́ lè wà lẹ́dí sí kẹ́ni kẹ́kọ́ ìjà kọ́sàn-án ìjọkẹ́ kàlẹ́kùn mọ́ ẹ̀dẹ̀ wà níwájú ọlọ́run ẹ̀dùn fóònù lẹ́
0: ẹlọ́àtẹ́ǹsì
1: àtúntò ṣe ti dàìfáàtì gbọdọ̀ gbọ́ ọlọ́run bẹ́yẹn. Abọ́rọ̀ mi òye yín
4: But I can't try to become this fear, but the privacy play. You see, the customer is stopping here, whatever, so, and it's the law in the church you are for me on sensation. What is the way to what can you work for Lutheran?
0: Tension.
4: Just you are for me, eh? That is what you get on every day, but I want to put my head there, and I want to do this every day. I have a level of kick out with your church, you. Oh, kick out with that. Or long, but then you want to come over here, you know you. But I have to go to watch it, you know, see. And you know, it's your own Lumati. The mother of the care and love, I was thank God. They can make up the world. So I go, if you get a little swell, you can look at the world.
2: Ilé ológo
0: ápì sílẹ̀ jẹ́. Ẹ ṣàdúpẹ́. Ẹ ó pakasọ náà lánàá, ó pakasọ. Ó fẹ́ àti ẹ̀wà lórí ẹ̀ ju wákàtí kan lọ mọ ní. Ẹ wo ẹbí ń lọ lé o. Torí gbogbo ilé tẹ ọ̀hún ni ó dá. Ẹ tí ẹ bá wa jọjú ẹ lórí ètò lé ní káwọn èèyàn sọ. Ẹ máìnd wọn. Ẹ bá wa fúnlẹ̀ ìdádì torí mo fẹ́ kẹ gbàdúrà fún wa kẹ tó kú lórí ètò yìí. Ẹ àwọn tí ò lọ. Tí ò ń ṣe pé bóyá iṣẹ́ ló dí wọn lọ́wọ́ tí ń ṣe pé bóyá àìlera tàbí bóyá àgbà ti dé fún ìdí bóyá nkankan tí ò jẹ́ kán lọ kí la lè sọ láti encourage wọn.
2: Àárọ̀ wọn náà ni àárọ̀ wọn ni ẹ mọ̀ pé nígbà Jésù gan bọ̀
0: ẹ sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run fúnra ẹ wà.
2: Bẹ́ẹ̀ni àárọ̀ wọn ni tí mo fi sọ bẹ́ẹ̀ nìyẹn láti mo fi kín ọ̀rọ̀ mi lẹ́yìn ni wípé nígbà níṣẹ̀ wá gangan pé ká mọ́ yìí lánàá yẹn padà pé Ọlọ́run fún ara rẹ̀ gan ó mọ wá ń bá àwọn Ádámù àti Éfà ní ọgbà Édẹ́nì. Are you getting it? Pé if God can be so
0: loving
2: àwọn bú himself to come and fellowship with us. Ó wá ní fellowship yẹn òun fẹ́ kó continue ká sọ pé bẹ́lòmíì sí mo àárọ̀ yìí ni gbogbo ẹ ọkàn tí a ti pa lára tí ìjọ kan tàbí òmíràn ti pa lára àdúrà mi fún yín láàárọ̀ ni pé ẹ̀mí mímọ́ á wo ojú ọgbẹ́ yín sàn lórúkọ Jésù Kristì and mo tún gbàdúrà kejì sí wípé Ọlọ́run ó darí yín sí ìjọ tó ń pèsè àwọn èèyàn fún ọ̀run tí ì ṣe ìjọ àwọn ẹlẹ́bi ó yé wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àgùntàn àwa náà ń rí ṣùgbọ́n ìdájọ́ ẹnìkankan ò sí lọ́wọ́ wa a mọ̀ wípé Ọlọ́run yóò pẹ̀tù sí gbogbo àwọn ọkàn tá a ti sá lọ́gbẹ́ yóò pẹ̀tù sí wọn lọ́kàn gbogbo ó sì délé ògo lórúkọ Jésù.
0: Mo ráwọn èèyàn kan tó sì wà ń bẹ ẹ má jáde àwọn lágara.
5: Hello.
0: Ẹ káàárọ̀ ma orúkọ yín bulẹ̀ tí ń pè wá. Yes Thank you so much, ma'am. Thank you so much, ma'am. Ṣégun adúpẹ́ máa ṣe wọ́n ní àwọn sick ń táwọn làwọn òfin kí ń lọ church àwọn dẹ̀ máa ń gbọ́ ètò yìí dáadáa. Ẹ̀ṣẹ́ ń pa ti sọ irú àwọn tó wà
2: bẹ́ẹ̀
0: a mọ̀ pé àwọn yẹn kì í ṣe pé fún ọ̀fẹ́ lọ kì í ṣe pé wọ́n decide pé mi ń lọ church. All right. Ẹ̀ṣẹ́ adúpẹ́ máa.
2: Ẹ̀jẹ̀ àwọn
0: ẹ̀kọ́ sí hello. Ẹ káàárọ̀ o. Hello, I'm going. A car rosa. I'm going to let him be
6: one.
0: Daddy, I'm going.
2: I'm going to go to the radio.
6: Okay. Se awon church ni awon church gugu ye se church ni ye se bo se se bo se to bo se ye ni ye pastor le fe lo ni se boya eyan ma lo si yo de ti so pe yo yo to ba ba dun lo yo fi phone be so ati fi la olorun sile egbo sa e ma wule je ka tara wa ilan olorun ati fi sile ati se fenu ara wa ke inu olorun o ti si inu gbe na do fi gba baba kan so ara ni pe ojo sunday ko sunday wo lo ni si sunday ni to bojo kini o se ni e lo wo mark 16 now o ni gba ti ojo ojo ojo sin ni o se si koja o si je ojo kini o se bawo la ti ara fojo sunday to wa fi afa fojo ye ata ya soto ma aba mu sunday ni pe so si sunday lo lo ka sile fun wa ni e mo je ka ma tawun eyan ma ayeti ayeti ko boya internet o da ye fun ma ọjọ́ ọba gbọ́ íńtánẹ́ẹ̀tì ìgbàyé òfin ọlọ́run yẹ ọlọ́run fa lẹ́sìn òfin ló fún wa ọlọ́run fa lẹ́sìn rárá òfin ló fún wa ẹ má jẹ́ ká máa tàwọn èèyàn má ẹyin tẹ́ ẹ jẹ́ àwọn àgbààgbà kò kẹ́kẹ́ tí máa tàwọn tá a jẹ́wọ́ kékeré òfin ọlọ́run fún wa kò fa lẹ́sìn tọ́lọ́run ní karùn tọ́dún sí ibùkún ta sọ kí ọlọ́run pè wá sí bọ́ọ̀mù ẹni pè wá ṣé báwo èèyàn ló pè wá ní kìsẹ̀ẹ́lì tó fi oṣù ẹ̀ lọ́yẹ kátẹ̀lé ní àbófin ọlọ́run.
2: God bless you, sir.
0: Ẹ ṣeun. Tabani ka ma fun onikaku ni ori ofe lati soro ati awon eriri ti won ni to ti wa ninu won to mu ogbe okan si ara elomi ko si nkan ti enikeni le so fun won ju pe ki a pada sinu bibeli ka si gboran si nkan ti olorun so won ti so fun wa pe o sese ko ori alebu lawon bi kan tabi to ti gba ogbe lati bi kan wa a fun wa ni ori ofe lati yan imi pelu adura oluwa mo fe ma wa si o tori pe o ti wa nu ofin be e ma se o di dandan
2: ko olorun ko dari imi
0: lati ma pe jopo gege bibeli se fi lele ta ba ni ka ma gba akoko te ti nlo na ma dadi ape number fun wa to awa na ori arin oju la na o ati o ni eto bayi atun ti ri oju do
2: e ta be se lo ni ga ni se
0: ba ni se o to ni to ko wa ni wa ti ma sugbon e be ni yen o je ki gbadun la ro ko toro e doro yen sile ni o agbodo yoju e ni o mo mo pe gbogbo ibere yi dadi ape number sugbon a tun fun won ise lati bere lati gbadura fun baba wa Oba Akande Adebayo e ma gbadura fun ikanni wa lagelu ati Splash FM ati gbogbo awon to feran wa ti won ti e ma gbo wa ti won ba wa si e gbadura fun aniru akoko yi lowo bayi oya
2: ni oruko Jesu
0: amen
2: ni oruko Jesu
0: amen
2: Oluwa gba ope wa
0: amen
2: baba e gba eyin wa
0: amen
2: Oluwa ma dupe fun oro fe te fi fun baba wa kabiyesi wa baba wa Akande ta fi towotowo daruko ti eyan Olorun lo lati gbe ile ise ikale fun oro fe lati ri ojo ibi won lekan si Oluwa gba ope wa
0: amen
2: Oluwa gba eyin wa
0: amen
2: Oluwa mo gbadura ni ojo ogbo yin baba loruko Jesu ibanuje ikeyin ojo aye eniyan ko ni wole to yin
0: amen
2: loruko Jesu gbogbo nti e fi owo yin kojo ni osan aye yin kò ní jóná lóyún alẹ́ ìsàlẹ̀ ayé yín ọlọ́run á dúró tì bí akọni ẹlẹ́rù ẹ bẹ̀rẹ̀ láyọ̀ ẹ parí ẹ láyọ̀ ojú òde ní tìyín ọlọ́run máa fi kún okun yín ọlọ́run máa fi kún okun yín ọlọ́run máa fi okun kún okun yín ọlọ́run gbàdúrà fún iléeṣẹ́ yìí lágelú àti splash lórúkọ jésù ẹ bẹ́ẹ̀ ti pinnu láti máa sì bá a fẹ́ ṣiṣẹ́ lórúkọ jésù kristi ní gbogbo ibikíbi tí wọn ti máa gbọ́ ọ̀rọ̀ yín yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà létí ara yé mo gbàdúrà wípé ní ọdún tuntun tí àbá wa tún wọ̀ yìí iléeṣẹ́ yìí ọlọ́run ó increase àwọn tí ó máa patronize yín God will increase your customer base ní orúkọ jésù kristi mo gbàdúrà gbogbo àwọn tó wá tí ọlọ́run fi ṣe ọ̀gá nínú iléeṣẹ́ méjèèjì yìí ọgbọ́n láti fi ṣe àṣeyọrí kó lu àkó máa fi fún wọn àwọn agbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa lórí afẹ́fẹ́ tí wọ́n ń bá wa ṣòwò ní o àwọn tó ń advertise ń bí ni o advertiser àwọn tó ń gbé program wọn wá bí ni o lórúkọ Jésù agbàdúrà wípé iṣẹ́ tí náà yóò máa gbèrú sí i mo gbàdúrà wípé iṣẹ́ yín náà yóò máa gbèrú sí i nígbàkúgbà tí a ó bá tún máa wo ohun tá a bá rí lẹ́yìn ọdún kan tí bàbá ò tún máa sọdún mìíràn a ó ti rí i pé gbogbo wa a ti pọ̀ jù báyìí lọ bẹ́ẹ̀ ló ti máa rí lórúkọ Jésù olúwa ó fi òpin sí ikú ẹ̀ tọ́jọ́ níbí lórúkọ Jésù gbogbo àwọn ènìyàn wa our producer editor
5: ati gbogbo to je engineer ati gbogbo awo to wa ni account ba me gbogbo awon to nsise ka tabi omi enu ise yi loruko jesu e oni fojo olojo lo olorun pa aye yin mo awon na ta nwa lati wa je anfani le ise yi olorun pa aye ta wa na mo yo si jo dara fun wa po ile ologo ta wa nle oro fanu mu wa de be o ti ri be ko yi pada ase orogun loruko ti baba ati omo ati gbogbo e te wa lori asa be ti ara ko lu akona wo wo sasiyin ko gbe yin dide e o si ranu gba go in for olorun wa
7: hallelujah
5: jesus oluwa wa
7: Ami, loruko Jesu. So, a dagbere lori eto yi, be ni asin ba wa yo, gbogbo en ti en ba wa yo na ni awa na ba yi yo. Ayo yo kari gbogbo wa lagbara lowo Olorun. A ki baba lati ri eto yi, baba mi daadara grandpa ti wa. Fun ojo ibi won 87 ko ma jawada.
5: No be wasa.
7: Awada ko. A dupe lowo Olorun fun aye won mo ro bi ose bi melo ko mo ni Olorun si tu je ki oro yen jade sham ore ofe yen ni
5: o
7: ti ma po se ninu aye yin lagba lowo Olorun ati ko ni Splash FM ti an se ajodun odun kokodin logun 19th anniversary adu aki gbogbo wa ni kon ni patapata latori awon oga ti wa Tunde Olawuwo patapata don le awon nki asin ki ara wa wi pe ako ajodun ako ayo ayo na ko ni dibaje
5: Olorun
7: ose to nbo lapade ara wa lori eto wakati yin fun akoto emiran daddy e ma ko number wa tori ele ti adale yi awon
5: yes,
7: le fe
5: pe number mi ni yi
7: all right sir
5: 080-55-64-54-54-51
7: number yen lo lo si odo Pastor Sunday Oyewo lati ni ijo the Redeemed Christian Church of God 080-55-64-52-51 gbogbo eyin ti wa lori ero ayelujara patapata na ni aki se bi e ti ba wa dasin loni a tun pade lose to nbo e ma ka ko ti ri kuro ninu aye yi tori wa layo Olorun lo jebe e ma lo soso
5: amen lo soso

kẹsàn o ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adetun badmus lorúkọ tèmi ṣáájú ẹja gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti ní peter obi ló ń lo ààrẹ ìdúkokò mọ́ ẹ̀mí ẹni lágbo òṣèlú olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc atiku ti rọ ilé-ìgbìmọ̀ asòfin nílẹ̀ yìí o láti ṣàfihàn àwọn tó wà lẹ́yìn àtúnkọ ètò ìṣúná eléyìí tó mú kó di ìlọ́po méjì lórílẹ̀‐èdè wa nàìjíríà ilẹ̀ amẹ́ríkà ti ní òun ti dá ìkọlù padà sílẹ̀ iran o lẹ́yìn tí ilẹ̀ iran kọlu àwọn ọmọ ogun ilẹ̀ amẹ́ríkà àjọ nlc ti fèsì sí ìbéèrè àtíkù lórí owó tó tó bílíọ̀nù mẹ́fà ó lé bílé ń já mẹ́rin eléyìí tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagle nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn tí yóò kojú òṣùwọ̀n fún ife ẹ̀yẹ àgbáyé ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti ṣàpèjúwe àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ń jáde láti àkàtà olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc peter obi àti àwọn alátìlẹyìn rẹ̀ tí a mọ̀ sí the obedient ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 gẹ́gẹ́ bí ìhàlẹ̀ lágbo òṣèlú olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ tinubu lórí ìròyìn àti ìkànsí aráàlú daniel buawa nínú ọ̀rọ̀ tó gbé sí ìtàkùn ìjọra x fẹ̀sùn kan peter obi léyìn tó ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan náà pé wọ́n ń dúnkokò mọ́ ẹ̀mí òun o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú lásán buala ẹni tó fẹ̀sùn kan lásìkò ìgbà tó ń fèsì sí ọ̀rọ̀ kan tó jẹyọ láti àkàtà obi ní berlin nílẹ̀ germany níbi tó ti sọ̀rọ̀ pé àwọn kan ń gbé ìgbésẹ̀ láti gbẹ̀mí òun nínú oṣù kẹrin ọdún 2025 agbẹnusọ fún ààrẹ náà tako ọ̀rọ̀ obi bẹ́ẹ̀ ló sì ṣàlàyé pé àwọn tọpasẹ̀ ọ̀rọ̀ náà léyìí tí àwọn ẹ̀sùn tí peter obi fi ń kàn jẹ́ ohun tí kò jọra wọn olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc nípínlẹ̀ kebbi abubakar malami ti dárúkọ musa zagi gẹ́gẹ́ bí ẹni tí wọn yóò díjọ díje gẹ́gẹ́ bí igbákejì gómìnà lọ́dún 2027 ìkéde náà ló jẹyọ nínú àtẹ̀jáde eléyìí tí akọ̀wé ìbáraàlú sọ̀rọ̀ ẹgbẹ́ náà amòjú ẹ̀rọ abubakar musa fi síta nínú àtẹ̀jáde náà yíyan tí wọ́n yan zagi ló jẹ́ ìbuwọ́lù olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc ní ìpínlẹ̀ kebbi ẹgbẹ́ òṣèlú náà wá kí zagi kú oríire bẹ́ẹ̀ sì ni wọ́n fi ẹ̀mí ìgbàgbọ́ wọn hàn pé yóò ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n bá jáwé olúborí nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà ẹgbẹ́ òṣèlú adc wá kí gbogbo àwọn olùdíje sí ipò kan tàbí òmíì nínú ẹgbẹ́ òṣèlú náà bẹ́ẹ̀ ni wọ́n rọ àwọn ọmọ ẹgbẹ́ láti ṣàtìlẹyìn tó gbọngbọ́n kí wọ́n sì wà ní ìṣọ̀kan títí tí ètò ìdìbò náà yóò fi wáyé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa nàìjíríà alhaji atiku abubakar ti rọ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí láti tọ́ka kí wọ́n sì ṣàfihàn àwọn òṣìṣẹ́ eléyìí tí ẹ̀sùn sísọ owó èyí tó jẹ́ ti ètò ìṣúná ọdún 2026 di ìlọ́po olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc túnké sí àwọn tó ń ṣe àyẹ̀wò tó ń ti ìwádìí láti wá ṣe ìyàwó fínífíní lórí irúfẹ́ ẹ̀sùn tó jẹyọ náà ṣàfihàn pé kò sí ìbáwí lábẹ́ ìṣèjọba bọ́lá tinubu nínú àtẹ̀jáde tó fi síta láti àkàtà amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìbáraàlú sọ̀rọ̀ frank shaibu àtíkù ṣàlàyé pé ọ̀rọ̀ tó fojúbàdé náà ṣàfihàn pé àtúnṣe tí ìṣèjọba tó ń bẹ lóde ń pariwo pé ó wáyé lẹ́ka ètò ọrọ̀ ajé ni kò rí bí wọ́n ṣe ń wí àtíkù ni ọ̀rọ̀ tó jáde náà pẹ̀lú ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí mùṣèmúṣe ìjọba tí kò dá múṣemúṣe ti ṣàfihàn ìṣèjọba ilẹ̀ yìí eléyìí tí kò kójú òṣùwọ̀n nínú ìtàn ìṣèjọba àwa-arawa gómìnà ìpínlẹ̀ niger umaru bago ti ṣèkìlọ̀ fún àwọn kan tó ń ṣe ìbàjẹ́ sí ìṣèjọba rẹ̀ láti jáwọ́ torí pé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè mú ìbínú wá
to si le je eleyi ti o ma dukoko ma awon to kuro ninu egbe oselu kan bo sinu egbe oselu mi bago lo soro yi di mimo lasiko to sabewo si afin emia kagara lati kedun pelu awon to farakasa ninu ikolu agbegbe sagbegbe laarin awon fulani ati awon eyan agbegbe kamuku ko sa ifeso kan awon oloselu kan o eleyi to ni won tapo si iyapenu to nbe sile ninu egbe oselu ati ninu isejoba re to nti titopase oro na lori itakun ayelujara o tenu moro na pe awon ti won jo wa papa julo teleri lagbo oselu ati awon ti won kuro ninu egbe oselu APC pelu ogbe okan lo ngbiyanju lati ba egbe oselu todo ti won je awon oro yi lo jeyo lasiko gba ti awon egun kan ninu egbe oselu ti APC leyi ti won kora awon jo labe Niger Rescue Movement ti won si darapo me egbe oselu ti ADC ni ipinle Niger iroyin ojo kan yi lo se nde se ti igbon yin lati ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele nilo ti ibadan iroyin ile okere ile america ti ni ohun ti da ikolu pada o sile iran leyin ti ile iran kolu awon omogun ile america ni ti ere idaraya ajo nsc ti fesi si

0: káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ilẹ̀ Amẹ́ríkà ti ní ìkọlù tí àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe sí ilẹ̀ Iran lóòrọ̀ kùtùkùtù ní jẹ́ ọ̀nà ìbáwí sí ilẹ̀ Iran lẹ́yìn ìkọlù eléyìí tó ṣekú pa àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà méjì. Ilẹ̀ Iran náà ti kéde ìlànà dídá ìkọlù náà padà lónìí pẹ̀lú àlàyé pé àwọn ibùdó ilẹ̀ Amẹ́ríkà méjì tó wà ní Kuwait pẹ̀lú àwọn ìkọlù ni yóò máa lọ ní lemọ́lemọ́ fún odindi ọ̀sẹ̀ kan. Ilẹ̀ Amẹ́ríkà ni òun yóò ṣe ìkọlù fún àṣálẹ́ ọjọ́ mẹ́jọ gbáko nílẹ̀ Iran tí àwọn yóò sì dojúkọ àwọn tí wọ́n ṣàtìlẹyìn fún ìkọlù tó gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ Jordan. Ìkọlù náà ni ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé yóò jẹ́ ìbáwí fún àwọn ọmọ ogun ilẹ̀ Iran eléyìí tó kọlu àwọn òṣìṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ Jordan láṣáálẹ̀ àná. Ìròyìn eré ìdárayá o. Alága àjọ tó rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà Shehu Dikko ti fèsì sí gbàjarè tí igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar ké o lórí owó tó tó bílíọ̀nù mẹ́fà ó lé bílíọ̀nù mẹ́rin eléyìí tí wọ́n yà sọ́tọ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà láti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn tí yóò kojú òṣùwọ̀n fi ife ẹ̀yẹ àgbáyé. Atiku ẹni tó béèrè ọ̀rọ̀ lórí owó náà ṣàpèjúwe ìṣúná eléyìí tí wọ́n tò sábẹ́ ètò ìjọba iléeṣẹ́ ààrẹ eléyìí tó ń ṣàtìlẹyìn eléyìí tó wà nínú ètò ìṣúná ọdún 2026 bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ wa Nàìjíríà kùnà láti wọ ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà Shehu Dikko ṣàlàyé pé ìbéèrè náà ló jẹ́ eléyìí tí wọn kò ní àgbọ́yé nípa ètò ìṣúná ilẹ̀ yìí o. Gẹ́gẹ́ bó ṣe wí owó náà ló ti jẹyọ nínú ètò ìṣúná ọdún 2025 láti ṣàtìlẹyìn fún ikọ̀ ti Super Eagle. Ó ṣàlàyé pé owó náà ni kò tíì di sísan tó sì jẹ́ pé àjọ eléyìí tó rí sí eré ìdárayá nílẹ̀ yìí ló ná owó láti àpò ara rẹ̀. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti ní Peter Obi òun náà ló lo ìyàlẹ̀ ìdúnkokò mọ́ ẹ̀mí lágbo òṣèlú. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC Atiku Abubakar ti rọ ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí o láti ṣàfihàn àwọn tó wà lẹ́yìn àtúnkọ́ owó ìṣúná eléyìí tó di bílíọ̀nù mẹ́fà ó lé bélenja. Ilẹ̀ Amẹ́ríkà ti ní òun ti dá ìkọlù padà sílẹ̀ Iran o lẹ́yìn tí ilẹ̀ Iran kọlu àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà. Àjọ NSC ti fèsì sí ìbéèrè Atiku lórí owó tó tó bílíọ̀nù mẹ́fà ó lé bélenja mẹ́rin eléyìí tí wọ́n yà sọ́tọ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ yìí Super Eagle nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn tí yóò kojú òṣùwọ̀n fún ife ẹ̀yẹ àgbáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo ẹ má ṣe láìka sí ìtàkùn ayélujára ti www.fm1055.com. Túnde Ọláwo lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Morohunkeji Aminat Adetun Badmus tó ti ń ròyìn. Ẹ ṣé o tẹ́ǹtẹ́tì gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick charge 240. Hot news, cool vibes, sports and more on the Integrity Station.
2: Splash FM 105.5.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

lásán o ẹsìnkú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí èyí tó ń dé sí etí gbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ lórúkọ ọlọ́run tó fún wa lára yìí dá lórúkọ olóòtú ètò yìí olúwaṣeun ọmọ akínọlá kí n sì má gbàgbé àwọn èèyàn tèmi tí a jọ wà nínú kulu tí a ti ń gba ohùn sílẹ̀ tolú adébàmọ́wọ́ daniel akínífẹ̀sí àti emmanuel ọ̀rẹ́ sanwó lérè ṣítù tí gbogbo èèyàn mọ̀ sí mídò mídò lórúkọ tèmi ẹ jẹ́ kí n máa kí yín káàbọ̀ sórí ètò tá a pè ní ọ̀rọ̀ olóòtú ẹ máa bá wa ká lọ ní báyìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ní ojúùwe ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn nigerian tribune fún ti ọjọ́ òní ohun gangan la fi ṣíde ètò wa àkọ́kọ́ ní ọ̀sán tòní èyí tó pe àkọlé rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìṣekúpani kàyéfì mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ní dúníyàn ìṣekúpani kàyéfì ta wí yìí ó wáyé ní ìpínlẹ̀ benue ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tí ẹ bá ti ń tẹ̀lé ètò ààrò olóòtú fún tòní mo gbọ́ tí ẹ̀ ń béèrè pé níbo gan-an ní pàtó ni ìṣekúpani tí mo mẹ́nuba láìpẹ́ yìí ti wáyé mo ti sọ lẹ́ẹ̀kan náà pé ní ìpínlẹ̀ benue ló ti ṣẹlẹ̀ o àwọn wo ló ṣẹlẹ̀ sí àwọn wo ló kàn kí ni wọ́n ṣe ta ló wà nídìí ìṣẹ̀lẹ̀ burúkú tá a wí ọ̀hún ẹ ṣe jẹ́ ká fara balẹ̀ gẹ́gẹ́ bí ọwọ́ oníjàngbọ̀n ẹ̀dá ṣe fara balẹ̀ fáńkọ́ọ̀fù ìṣẹ̀lẹ̀ tá a sọ yìí ó jẹ́ mánigbàgbé ó jẹ́ ìpèsí ìkọ̀ọ̀kan àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn bàbálọ́mọ àti ìyálọ́mọ àti gbogbo ẹ̀yin tẹ́ wà nù mọ̀lẹ́bí pàápàá jùlọ ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní ìyapa láàrin ọkọ àtìyàwó tó sì jẹ́ pé wọ́n ti bímọ tẹ́lẹ̀ ọmọ méjì gbáǹkọ tí wọ́n ti bàlágà táwọn náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ọpọlọ gbóná lórí pé báwo ni ayé wọn yóò ṣe dà lọ́jọ́ iwájú ṣùgbọ́n tó ṣe pé ìdojúkọ ìrékọjá ìlàkọjá ìpèníjà nínú mọ̀lẹ́bí ó ti ń kó wàhálà bá wọn tí wọn ò sì fura ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ olóòtú náà ni o láti splash 105.5 fm ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè nàìjíríà àfi kí àwa bá lé ilé ta túmọ̀ sí ọkọ nínú ilé àtẹ̀yìntẹ́ jẹ́ ìyàwó ká máa ṣe sùúrù irú àwọn ọkùnrin àti obìnrin tó di òpó ilé mú ẹ jẹ́ ká máa kóra ró ká má ba gba ìjà láàyè láàrin wa pàápàá jùlọ ní àwùjọ tí wọ́n máa ń fi ọwọ́ dẹngbẹrẹ mú pákáleke ohun èdè àyedè tó bá ń ṣẹlẹ̀ láàrin tọkọtìyàwó ṣé a sì rántí bákan náà pé wọ́n ní ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà ìfẹ́ máa ń dáàbò bo àwọn olólùfẹ́ ni tí ó sì máa ń ṣọ́nà ìdàgbàsókè àti ìgbésí ayé rere kálukú wa àtàwọn ọmọ tá a bá bí nínú mọ̀lẹ́bí ìfẹ́ tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó mà kún fún ìfaradà gan mani ó sì tún máa ń jẹ́ kí a lè bọ̀wọ̀ fún ara wa nínú mọ̀lẹ́bí bákan náà ta bá fẹ́ sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ tá a sì ní fi gbákan bọ̀kan nínú láì náání irú ìbínú yòówù èyí tí ìyá ọmọ tó lè ní sí bàbá ọmọ nínú mọ̀lẹ́bí àfi ká ṣe sùúrù fúnra wa àìjẹ́ bẹ́ẹ̀ èṣù bèlèké ó lè tapo sáàrin lọ́kọ láyà kó diranto
ko a di pe ife yi pada o di ota ninu dile alayo ngbo so ye ko ri be ku ye ko ri be eyin olugbo mi ki ma se oro kekere lasan ohun ta so yi baba ati ya won ti ni gbodo roso laarin ara won sibe na won ti bi omo meji odobirin to ti balaga tawon na tin ronu pe bawo lojo waju awon yo se ri sugbon ti aisan to nse baba to je olori molebi ti ko je ki baba oni baba ta wi ko le raye fi edo lori oronro okan re o bale eyi ga lo mu ki molebi won o tuka o ti ya nlo loto ti o raye fun bale mo ti aisan to si nda mu baba olori binu le nkan o si rogbo mo laarin idile ta wi eyi ga lo je ki baba ko da wa laaye ti e to wa je pe ninu pakapaka lawun ti yori inu ofi ola lomo pandoro gbosi ninu pakute yin ninu pakute rigi e saje a ma dupe lowo olohun wi pe ahan ti wa o ndagbogo gbogo isele ti o mo yan ninu to nsele laarin oko ati yawo ta nsoro re yi o di nkan to di ran to ti wahala wa de o kọlọhun ko ya wa ya sitani eni eko eni egbe bi molebi se ndaru lo die die leleyi o yato si ona bi ilera baba yo se tete pada bopo iyawo re o ti ko si awon omo re meji ninu ko seni to raye lati toju baba mo abajo ti oro molebi ti a soro re yi to wa di fiaga Olorun ko saanu wa lori ayipada to ti de ba molebi ta nsoro re yi eyin na e le foju sona ke mo to nsele wi pe eku ko ke bi eku mo eye na ko ke bi eye mo omo eniyan gan ko fohun bi omo eniyan mo iwaju o se lo eyin gan ko se pada si bi ere bi awada arin oko ati yawo nu dile alayo atawon omo o ti bere si ni daru die die mo si salaye fun wa lekan wi pe aisan ko je ki baale ile o gbadun be ni yawo atawon omo baba won raye toju baba won nitori ija to ti wa nle tele tele abajo ti oro olorun kan to salaye pe bi ipile ba baje kini olododo yo se eyin eyan wa ta jo ngbadun eto yi oro lootu lati splash 105.5 fm ile funfun balao felele la wa nibadan lorilede nigeria

0: òmìnira kò fi ọwọ́ gbà.
1: Ombúrú ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Kó ká nǹkan kan láti rà mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní ₦50,000,000, ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
3: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta?
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú ara ti gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe. Mitran Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Túndé ọ̀rẹ́ mi.
2: Ẹ́.
1: Sọ pé special.
2: Special.

0: Christmas special tó ti dé o. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí yóò yí ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní dédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
1: Ọ̀rẹ́ mi, ṣé pé ẹ̀gbọ́n mi ṣì ń jò?
2: Bá máa ṣe rí mi yẹn o.
1: Bí ẹ̀gbọ́n mi ṣe ń kó tó. Ó mú mi rántí ìgbà tí ṣínà yàgbẹ́ gbòòrò léraléra.
2: Bẹ́ẹ̀ ni o, ká ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí.
1: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinc, ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ̀nmi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tí ó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ̀n mi.
2: Ṣùgbọ́n pípọn padà sínú àgbá omi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró.
1: Bẹ́ẹ̀ni o, iṣẹ́ ti tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
2: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbá omi mi, ìbá dára o.
1: Ọ̀rẹ́ mi, o lè pààyàn lẹ́rìn wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀, sóṣòkò tó rẹ mú dáradára, á rójútu rẹ.
3: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.
4: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
5: splash.
4: Aminat Adetun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣeré gidi.
6: Splash FM 105.5.

0: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀.
1: Fún iléeṣẹ́ West Midlands Communications Limited.
0: Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí
1: Splash 105.5 FM ti ń gbé ṣe.
0: Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: 081-347-7145. See you there.
1: With my life.
2: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
3: Aya àgùnkùn bí oyin, àgùn bí oyin sẹ́.
4: Yorùbá yorùbá yorùbá.
2: Àkọ́kọ́ àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
5: splash.
2: Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àgùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminu Adetun Badmus.
6: Be prepared for global opportunities.
7: Study at Trinity University, Yaba, Lagos.
6: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
7: We equipped you with skills the world demands.
6: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
7: cybersecurity, computer science, accounting, economics, marketing,
6: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
7: Trinity University, building on the rock.
8: Ngbogbo ti gbowo lori bayi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
9: Àlọ́ sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
8: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
9: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 ẹyọ kan.
8: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta?
9: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ìlàgẹ̀lú fm *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogun lẹ́gbẹ̀ẹ́.

0: ní ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable. Ra ìgò ọtí trophy premium lager kan tí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.
1: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
2: Flash FM 105.5.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitral Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Ìnákọ̀ sọ mi ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí ní.
2: Omi nira kó sí ọwọ́ ta.
3: Ongbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 kó ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa.
5: Èmi máa ti jọba.
4: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùbàyùbà. Owó tó lé ní 50 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 50,000.
3: Èyí bọ̀ gan o, ẹ jọ báwo lè mẹ́ ṣe lè ta.
4: O lè ta pẹ̀lú kóòdù ẹ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan di abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́, yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.
8: Flash FM 105.5.
9: Spread your wings on Splash 105.5 FM.

0: dupe ta ni nbe ewa won olope won to le ni bi nkan mi engineer e koko je abani dupe e pe won wo sori mic
1: oruko mi ni oluseyi olajipo
2: nice
1: lati ibadan o dupe lowo olorun tori pe ipe mi gan ni
2: o pe yin na
1: o pe mi gan ni baba mi I am highly favored baba ma so nkan kan wi pe ti awon mo wa ton ba nse daada laye awa obi la nse daada
2: iya ni sori re o nigba tawon yen na ba bimo tawon mo won se daada igba yen lawon na to sire ah mama ko me o sire yes
1: mo dupe pe irin ajo odun mejo o wa successful 8 good years
2: kai
1: loto loto omo mi baba e lo ni dream wi pe won like pe komo kan di lawyer but o kan so re na ni but baba to so gan ko ti e wa simo Olorun wa ran mi lowo lati je ki dream yen ko come to a success Olorun so ran mi lowo mo dupe lowo Olorun alaye pe ni ojo birthday mama mi gangan Thursday on the 9th oni o di barista and solicitor of Supreme Court of Nigeria
2: ẹ wo wọn bí wọn ṣe ń ṣe ẹ wo àwọn barista of law kìí ṣe lọ́ọ̀yà àtẹlẹgbẹẹgbẹ o kìí ṣe lọ́ọ̀yà àtẹjẹǹtì o àjẹ ń pàṣẹ ọmọ rẹ yóò di lọ́ọ̀yà ẹnìkan ní ṣe ń tẹ́yìn mọ́ báwọn èèyàn ṣe mu ń táwà mọ́ báwọn èèyàn ṣe rí barista lẹ̀ ń wò yẹn o kìí ṣe lọ́ọ̀yà lásán o barista of law the youngest barista ever nígbà téèyàn bá ti di barista of law láì tí màárì ṣe wá tún gbọ́ nǹkan bó ṣe jẹ́ barista of law yẹn ó tún wà nù sanctuary ọ̀sàní àwọn kan mọ̀ sọ àwọn sọ́ọ̀sì wọn àwọn ọmọ tí ò gbé ìbò ní bẹ́ẹ̀ kò sí wàhálà á mú ọjọ́ kan bẹ́ẹ̀ni kan bá tún ẹ̀tọ́ bá lòun fẹ́ pè mí lẹ́jọ́ nígbà bá kọ́kọ́ kó bí barista 1000 tí mo ní kí lọ́ọ̀yà 500 tẹ̀lé so ẹ máa rojọ́ lọ ẹnu wọn ẹnikẹ́ni abájọ tẹnu ẹbí máa mú ṣé mi má fẹnu kọgí mọ mọ ẹnìkan níbo bá ń gbé photos inú mi sàn ṣe màmá yìí n lè sọ bí inú mi ṣe ń dùn tó àwọn táyé ro tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lágbó àwọn táyé ro tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lóde orúkọ jésù ọlọ́run ara fẹ́ ọmọ yín dà ó ti wà ní.
1: ó ní court appearance lónìí.
2: ó ti bẹ̀rẹ̀ appearance. àyà gbogbo ẹjọ́ tí ọmọ yẹn bá rò ẹ̀yìn abiyamọ ẹ bá sàmì ó ní ọmọ wín ni. ó ti yà bẹ̀rẹ̀ appearance náà kàràkà tún mi nà sádà. ẹ bá ń gbé gbòòsà méje fún màmá yìí gbòòsà. ẹnìkan ní ní kí ni ìdí ìdí ni pé abiyamọ lele àwọn tí ọkọ pé gbogbo táwọn bá lè jẹ bó ṣe gbèsè bó ṣe wúwẹ tí wọn invest lórí ọmọ màmá yìí ẹni bọ́ lọ́jọ́ lọ́jọ́ lọ ọwọ́ yín ti ṣẹ́gun sí kí ọwọ́ yín ọjẹ ọwà sí ẹ ń bá gbógun ti àwọn ọmọ yín ni ó gbèmí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ jẹ ilé ìpẹ́pẹ́pẹ́ lórúkọ bàbá tí ọmọ àti tí ẹ̀mí mímọ́ torí àwọn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa márì wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bímọ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ ilé ọkọ ni wọ́n ti sìn wọ́n débi tẹ́rù ò ti ní bá wọn.

0: ma dupe e tun won ti yen na so now e je nfe nu so bayi to ba ti di on the 22 lojo Wednesday tin boy bo ti je pe a ni service in Nigeria a tun ni service in Canada e time won opapo ni emi oluwa ni lo gbo wole won e je ki nfun yin o fe gba iwe ile won fun program Canada to ba lo mo nbe tabe ni brother ni sister e kan ni ki won ojo e kan ni e fun mi flyer e lo number 081 86 37 kan 34 43 081 367 637 34 43 number mi mo fi pe adua o mo fi send e bi adua o e send the flyer si mi e send the wele wo ma send e to ba bere si pe in block number re ejo engineer e pe pastor ina ka won no mo bo
1: oruko mi ni Adetayo Abraham Ademola
2: nice
1: mo dupe lowo olohun ni ojo ini pe olohun na ka mi na e lati le wa lara won to le testimony mo dupe pe olohun ka mi e laaro e lati le wa lara won to ni eri ti o se pa won to kan bo eri awon yen lasan
2: ki o se pe ma gba lasan
1: ta eri lasan
2: se eri nkan ba yen so ki o se pa won pastor wa n gba eri e wo ya won to ti jade nu won nisin awon na ni e ke ma ni
1: ma ni mo dupe pe mo ba ipe ibade baba mi e se te down si pe olohun ki lo ye ki so be o ni pe si mi o baba ipe ibade mi mo bi ti mi ba wa sa
2: joy
1: bo mo dupe lowo olohun pe lati gba ti mo ti darapo mo ipe olohun ipe se mi lori gan ofo ni mo wo bi mi mu kankan wo bi sa
2: joy
1: bo lati gba ti mo ti n tele ipe olohun se mi lori gan
2: aje n gbadua mi o mo bo se wo bi o se se ko mo ni kankan bi an ba je o se ami pelu testimony ta n bo iwa di pupo testimony ma fọkan mo jo bale ni o ni won lo fun mo wole so aya mi ojapo wa nbi lofo aya mi ojapo o ni nkan kan bank aya mi ojapo omoyan aya mi oja pe orin se wa laaro yi aya mi o tun ja debi pe boy o wa bi lai mo nto je iwu kan ri mo ngbo yin sa
1: mo dupe pe mi o si olorun pe lasan inu ipe lolorun ti fun mi ni iyawo bákan náà ọlọ́run fún mi lọ́mọ nínú ìpè yìí
2: àwọn
1: ọmọ ilé tó wá jẹ́ pabambarẹ̀ tí mo fi wá jáde fún testimony ni pé ọlọ́run chínjì pẹpẹ mi náà ó a gbé lọ sí ilé pẹpẹ ilé wa ilé tuntun tí ọlọ́run kọ fún wa tí àwọn èèyàn bá ń sọ testimony nígbà míì màá mọ wọ́n dà pé
2: èèyàn
1: tó ra ilẹ̀ tó block kọ ra cement rẹ ilé tí dáàdì mi kọ́ ọ́pìtì bí mo ṣe ń sọ̀rọ̀ wọn ti parí ẹ̀ so ó máa ń yà mí lẹ́nu bọ̀ mo dúpẹ́ mo bá ìpè pàdé gbogbo àwọn tán sọ nígbà tí mo kú ní muslim tí mo di christian
2: tẹ́ ẹ gba jésù
1: mo gba jésù torí nígbà tí mo débí tí mo ẹni kí n gbórí dúró pé tí n bá ti gbórí dúró pé gbogbo tí mo fẹ́ lọ́lọ́run yóò ṣe bọ̀ mo dúpẹ́ lọ́jọ́ òní àwọn tí wọ́n ní kí n máa mú bọ̀ gbogbo wọn náà ti rí mo rí nǹkan mọ́bọ̀ lẹ́yìn jésù
2: bí ọwọ́ yẹn ló mo fẹ́ fi májẹ̀mú pàṣẹ ọ̀rẹ́ ìjọ ọmọ lọ́ọ̀bì owó wọn tún gbé fún mi o torí ó ṣe é ṣe kẹ́ni kò ní à ó náà gbowó tiẹ ìyàwó mi gba tiẹ ó ṣe é ṣe kẹ́ni àbí wọn gbowó fún wọn ni irọ́ ìgbowó kankan àwọn wọn náwó fún mi owó tí mo gbé bọ̀ pọ̀ aisha o ọlọ́run yìí péyàn fún yàjẹ kí n wá máa ṣe lọ́run wá ṣe kinní kan tó o bá ti lè gbórí dúró bíi tí wọ́n sọ òun ní ọ̀gbọ́ bùkátà rẹ ọwọ́ nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n fi mọ́ṣẹ́ wọn tí wọ́n ṣe ọlọ́run sì ń bá wọn mí sí í sì ń gbé orí wọn sókè ju bẹ́ẹ̀ yẹn náà lọ wọn ò ṣe ju báyẹn náà lọ ìbùkún olúwa ní mú ní là àjọ kà they are highly favoured wọn ò sì láwọn fẹ́ kọ́lé ojú omi ìwọ̀nba ìwò bó ṣe portable bá ń gbé sí sọ́dà àbí ọ̀dà very portable neat small and good ilé àkọ́kọ́ sì lélẹ́yìn ilé àkọ́kọ́ kọ́ nìyẹn wọ́n ń lọ sẹ́lẹ̀kejì wọ́n ń lo ẹlẹ́ẹ̀kẹta wọ́n ń lo ẹlẹ́ẹ̀kẹrin nbo baya won lo sibi to je pa won mo ti dagba awaku iyawo atoko nikan anje wije ta lo fe ile. There is a way to build house without stress. Ona wa lati ko ile lai ni wahala. Gbogbo awon omo ti won tele wa won ni to ba tele pastor won o dajo le ki se gbo ba to dajo le lo to le sori re won o dajo kankan le abi so si bo le dale dudu mo nawo mo duro ninu ase ti gbogbo inu re se ami ki oni majemu anu koko ile ni olori. Nice. Eyin wo le gba Olorun gbo fun ile kiko. Psalm 127 oni bi Olorun ko ba ko ile. Isaiah chapter 65 oni e ko ile. So ase Olorun ni. Njo je mo pe teyan ba wo nu Christi gbogbo nkan si di rorun. Egbon ti pastor yen so oni mo wo bi pelu ofo ni. Mi ni nkan kan tele. Ki kuku se pe nkan nkan tele instruction ni. Ja jo mo se bo. Ja wo bi t'Olorun yo mu irin ajo aye re di ja. Da Jesu gege bi Oluwa to lugbala iwo na ma babo die eje ma se eje ngbo die se
3: baba mi o community mi to pe lati UK mama mi ese mi na ti le ri o bo se le ni gbe ati last year ni mo ti se wedding ti mo de danger lati loyun to Olorun de ti se baba mi ni me force ta se pada awon to nwoju Olorun fun mo emi na wa nbe ti mo join baba mi adura mi ti gba baba mi lowo lowo bayi mo mi re mi lo n bayi soro e ti n ka ma fi oruko mo awon oruko temi le ka so awon omo wa e ti n ka ma fi pe wa ati odun e ni mo ti ma n pe ara mi ni oruko yen mo mi re mo ti ma fowo ra ikun mi pe aye re mi tete ma bo baba mi Olorun ti se ire mi ti de o baba mi e se gan ni o.
0: Nice. E wo gbogbo ọmọ Ọlọ́run pátápátá irúbọ tí mo fẹ́ kọ san irúbọ Olúwa jẹ́ ń gbé nǹkan rèsè láyé ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá ntí Olúwa jẹ́ mi náà gbé nǹkan rèsè kò jù bẹ́ẹ̀ lọ. Account number church lélẹ́yìí 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elele 2017 4290 47 2017 4290 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade gbogbo eyan omo Olorun awon ti won bi ten mark birthday yin loni atawon to mark wedding anniversary won loni eyin na wa kunle eje ki n so tele si ayan mo re. Oh, eyin omo Olorun ti won bi da ati awon omo Olorun ti mark wedding anniversary mo gbe owo mi soke fun gbogbo eyin omo Olorun te se birthday anula ati ori ofe Olorun ti mo gbe eda soke ti bi mo jo bi ogun ko de bayin be se mark birthday ati anniversary yin bayi look at haladish and top of hadush happy birthday long life and prosperity happy wedding anniversary in Jesus name mo gbadura fun gomina wa e ma po si o fe send the testimony e bi awon eyan yi jo loud jo neat jo si clear 08087165 66 e send the message ire atanu ko bayin you are blessed it is well with you.

0: Splash FM 105.5.
1: Splash FM 105.5.
2: Where else?
3: Where else?
2: It's Splash 105.5.
4: Adupe ni owo yin awon yin wa ni atayi jara pelu wa ni asale yin na nko egbera ton e je ki ajo se e fun ni atejise yin be ni ke ba ni like e love e ba ni se kini e ba ni share e jo nitori toro abe yin ni o abebe gidigidi samusamu ni abebe fi abo bebe fe e promo so be elomi o ki be mo
5: be
4: ehe e da kun tori toro e ba ni se bayen papapa e ba ni share ke de fun ani awon comment yin idi ni pe ibe yen gan ni gbeyawo wa ti bere se bi ngba ta oko bere se bi omo na le re gbeyawo yen abi be ko ni now ara won kan to wa ma nje ki ife gbeyawo ko dun gan ni pe to ba wa di ojo waju ti obirin to wu omo e to omo yen da ti baba okunrin to wu omo yen to ri po omo yen da ife yen to wa tutu si ojoju ma yen ni o ma love woman yen si pe ah yawo mi ìyàwó gidi ni torí pé ọkàn mama balẹ̀ tó bá ti ń rìn ọmọ yẹn pé wọ́n ń ṣe dáadáa bàbá yẹn náà inú ẹ̀ máa dùn pé òun ṣe dáadáa inú ẹ̀ máa dùn pé ọmọ yìí yóò dojú tòun ṣùgbọ́n ọmọ tẹ́ ẹni ọlọ́bì kan tí ìyá sáwọ́ pé kí ni o lè dé tọkùnrin mẹ́ta pọ̀ kò sí nǹkan tó wà níbẹ̀ kí ló ń ṣe tó ń ṣe bínú mẹ́bí eléyìí o lè dé three men at a time there's nothing bad in that so that to ba take Rashid Lenny so that the next week Amu Said to ba to dibe abi otun lani ọ̀rọ̀ sọ́dọ̀ Samson kí ni problem yẹn so that wọ́n máa gba owó lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta máa tax eléyìí o lè fún ẹni 10,000, 20,000, 50,000 eléyìí náà wàá sọ fún ẹ mo fẹ́ sọ I need this o I need that o bí wàá ṣe máa leave nìyẹn ẹ jọ nítorí ọlọ́run irú ọ̀yà bẹ́ẹ̀ yẹn kí ẹ ò pé ìbọn náà ń gbé lọ́mọ yẹn lọ́wọ́ ẹ̀yin ò mọ̀ ọmọ wa máa gbá lọ a ti wọ̀ pé mẹ́mi sọ fún mi pé tí kì í máa ṣe nìyẹn mẹ́mi ò sáré sọ́mọ́ mi ni sọ pé kí n fi àwọn mẹ́mi sọ pé nǹkan tó dáa fún mi nìyẹn kò dẹ̀ níwọ̀n pé ìyá òun pa òun díẹ̀díẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yà bí ọmọ lálẹ́ abẹ yẹn ni á jèrè àwọn ọmọ yìí àsìkò tá a bá fún wọn sẹ́nu ọ̀kọ́ṣẹ́ ẹ má jẹ́ abèrè nǹkankan lọ́wọ́ wọn ẹ jọ ń tọrọ àwa ni ká ṣe fún wọn àsìkò tá a bá fún wọn sí ilé ẹ̀kọ́ ẹ má jẹ́ abèrè nǹkankan ẹ jọ àwa ni ká ṣe kí ni o àwa ni ká ṣe fún wọn ẹ rí pé tẹ bá lè faradà tẹ wá ṣe tán tírú ọmọ yẹn lọ fún àgùnbánirú ẹ ṣé ọmọ yẹn pé láti gbà yẹn gan a ti máa fún yín nìkan a ti máa fún yín nìkan gọọmenti orílẹ̀-èdè ìsanwó fún wọn ẹni máa béèrè pé báwo ni gbogbo ẹ ẹyin náà a máa lọ sí bẹẹ ẹ lọ sí skul ẹ lọ wò ó tó bá dẹ lọ
5: kọ pé wọn gan kọ tó lọ síbẹ
4: ẹ wo làbúrọ pé bí o lè lóru ni ẹ ń gbòòrò ẹjẹ pé ibi tó kú ń gbé ẹ báyìí lẹ gba bẹ fún ní ọsẹ ṣe báyìí ti ní kí lọwọ ṣe à ẹ ní mú kí nǹkan sọwọ ni ẹ ọjọ kan ti lọ báyìí kọ lọ gba lẹkṣọ kó dé kọkàndínlẹ báyìí nínú rúmẹ ni ẹ ti wọlé ẹyin gan ti ṣe bẹẹ ti ṣe gbẹ ti ṣàwó ẹyin náà ti ojú fúru ẹ tọrọ ajó kò lẹgbọ kọ wọlé báyìí yóò mọ pé it's only my mind ọmọ ẹ ti dé
5: ọmọ ẹ ti dé
4: gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ kí ìfẹ́ kó tún wà ní ààrẹ mu kọ́sọ́mọ yẹn bá tún ṣe tọ́tọ́ ń rántí pé àmọ́ ìmí ẹ gbìyànjú ajẹ́rì ọmọ láṣẹ ní ọwọ́ ọlọ́run ọba adé àṣẹb náà ni gbogbo aṣọ eré tòmí ní alẹ́ òní bẹ́ẹ̀ ni ẹni tọ́wọ́ pé wà ní orí àti ayélujára tiktok dáadáa ẹ rí wípé ojú mọ̀ká dáadáa ni so wọ́n sì máa tẹ̀síwájú láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba kò ní bàjẹ́ ìsinmi aláyọ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ètò ni ìsinmi aláyọ̀ kí ni nǹkan tá a fẹ́ ṣe jẹ́ kí n fún yín lórí yìí mo ń wo ìwọ mo fẹ́ fún yín mo fẹ́ fún yín mo ń wo ní wo nìkan àfún yín tẹ́ ẹ máa lè gbádùn dáadáa ok now ẹ jẹ́ kí n fún yín lélẹ́yìí ẹ jẹ́ kí n fún yín lélẹ́yìí ẹ gbádùn ẹ̀.

0: Oluwa lọ́tọ̀ ní tòótọ́ ṣùgbọ́n àwọn ìwà kan ń bẹ tó jẹ́ pọ́pọ́ àtìyàwó ẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí ẹ̀. Èrò fún àpẹẹrẹ ọkọ tí ò ní àsìkò fún ìyàwó ẹ̀.
1: Ṣé ẹ rí pé bí ìgbà tó ń yín àgbàdo ẹ̀ sẹ́yìn gbá ni? Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí n ta fi ní apẹgbẹ́ yẹ̀ wò ní alẹ́ yìí. Bẹ́ẹ̀ ni arábìnrin kan sọ̀rọ̀ ó ní ọkọ wọn ẹ jẹ́ mọ̀ pé Àtítọ́lá kò ní time fóun. Àkókò tó bá tún wá fi sílẹ̀ tí wọ́n bá dé orí ibùsùn tó yẹ kéèyàn ti ṣeré kéèyàn túraká. Ó ní ǹjẹ́ mo mọ̀ pé kò ń lè gbé òun débẹ̀ tí ó fi jẹ́ pé pápá bí ẹni tí ń lélẹ́rẹ́ ni bí ẹni tí ń lójú ogun. Lọ́kàn sáré pàdé obì lọ́nà ni pé jẹ́ sáré fún ẹ jẹ́ tó sáré jàjù sílẹ̀. Ó ní kí n worú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ní ó ti sóhun ṣé bóun a ṣe tẹ̀síwájú nìyẹn. Now kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe àkíyèsí ẹ̀ tó máa fún wa ní okun láti lè tẹ̀síwájú? Báwo ló ṣe yẹ ká ṣe tó bá ń pé ọdún mélòó àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká máa gbé nínú ìgbéyàwó wa? Ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ Facebook ní ẹlọ́ṣẹ́ àwárí FM 105.5 Ìbàdàn. Ẹ fún wa ní àtẹ̀jíṣẹ́ yín Mr. Timothy Ayọ̀dẹ́lẹ́ wọn ni láti Èkó yìí nípínlẹ̀ Èkó. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ń gbọ́ wa ketekete ní ìpínlẹ̀ Èkó. Adékunlé Adébáyọ̀ Gòdè bìn yẹmi sí Adúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Àwọn èèyàn wà ní àtẹ ayélujára ń bẹ̀ pẹ̀lú wa. Àwọn tó ti fún wa ní àtẹ̀jíṣẹ́ ní kété tí mo bẹ̀rẹ̀ tò ní alẹ́ yìí. Èyí Tọ́lá Kọdre Esther Adigun Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́ni Ṣọlá Kúrẹ́tà Jibọlá Johnson Dìnàbọ̀ Ogúnṣe Ìtọ́ Samson Ọlọ́run ló ń ṣọmọ Timothy Ayọ̀dẹ́lẹ́ Adékunlé Adébáyọ̀ Rilwan Ismail Ọwọ́adé Àsáka Yẹmi sí Adéyẹmọ Ayégbàmí Ayọ̀dẹ́lẹ́ Kóredé Adébáyọ̀ Ọlákunlé Ọ̀jẹ́làdé Fẹ́mi Oròwálé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún wa ní àtẹ̀jíṣẹ́ ní àṣálẹ̀ lórí ètò. Ẹni pé bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni àwa náà ṣe bẹ́ẹ̀ à ń tẹ̀lé. Ẹ̀rí Tọ́lá Kọdre wọ́n ní may God continue to help us parents. When the parents really have much to do honestly and we should always remind our children of whom they are. Yeah, that is it. Ó yẹ ká wo òbí ká máa rán ọmọ alétí ẹ máa rántí ọmọ ẹni tẹ́ ẹ̀ ṣe nígbà yẹn náà máa ń kọ́ sí tiwa rántí ọmọ ẹni tó ń ṣe o mi ò rẹ lọ ṣoṣì ní ẹ̀kọ́ o mi ò rẹ lọ ṣe lóṣù o mi ò rẹ lọ tàràkà o mi ò rẹ gbogbo oríṣiríṣi àwọn nǹkan náà máa sọ fún wa nígbà yẹn. Ìbẹ̀rù dẹ̀ wà láì bẹ débẹ̀ wà á máa gbígbẹ yẹ̀ bí wípé bàbá àti ìyá òun wọn lọ́kàn báyìí ni àmọ́ even ẹ̀gbẹ́n wà bẹ̀rù àwọn ẹ̀gbẹ́n ju àwọn òbí ẹ̀ gan lọ bọ̀láyé òde ni gbogbo ẹ̀tẹ̀ ti dojúrú gbogbo ẹ̀tẹ̀ ti bọ́ sí apá ààbò míì. Wàláì àtẹ̀jíṣẹ́ yín yẹn èyí Tọ́lá Kọdre ó dáa púpọ̀ ju o may God continue to help us o. Parents we really have much to do honestly and we should always remind our children of whom they are. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni. Àdúpẹ́ ni wọ́n yín Esther Adigun wọ́n ni well done ma we are enjoy the program ma. Ẹ ṣe gan ni o. Thank you so much for being the part of the show. Àdúpẹ́ ni ọwọ́ yín wọ́n ni well done really enjoy your program. Adébáyọ̀ ti mo ni àwọn náà kíwa náà ni. Àìṣọlá Kúrẹ́tà Jibọlá pé àwọn náà kíwa wọ́n ní àfi sùúrù ọ̀yàlẹ́gbà mélòó lára tèmi. Àìṣọlá Kúrẹ́tà Jibọlá Àdúpẹ́ ni ọwọ́ orin yín ti wà ń bẹ̀ jù. Johnson Ìdánọ́bọ̀ Ogúnṣe Ìtàn wọn ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí o. Àdúpẹ́ ni ọwọ́ yín. Samson Ọlọ́run ló ń sọmọ wọn ni Madam Tọ́lá ni you are saying the truth. Kí Ọlọ́run kí ó ṣàánú àwọn ọmọ òde òní. They are after money. Hey, both male and female. Instead of thinking about the source of the money, they don't care. Owó kan tí wọ́n gbọ́ is money. Bẹ́ẹ̀ mo sọ fún yín money. Nǹkan gbọ́ nǹkan dẹ̀ mọ̀ nìyẹn. Lẹ́yìn yẹn àwọn ọ̀fẹ́ gbọ́n nǹkan kan mí mọ̀. Ẹ bá Ọlọ́run yàbọ̀ wá ní ẹjẹ́ kọ́kọ́ fún mi lówó ná. Tọ́run yẹn bá fẹ́ wá yàbọ̀ jẹ́ kó yàbọ̀. Ọmọ kan kúkú lọ sí àtẹ̀jáde níbi ọdún mélòó sẹ́yìn ni. Ó dẹ̀ ra aṣọ yẹn. Ó dẹ̀ mú aṣọ yẹn jáde gbogbo ojú lórí ìlà. Ó dẹ̀ mú aṣọ yẹn jáde tán. Ó dẹ̀ ń sọ ń bẹ̀ nu fídíò ẹ̀ wípé aṣọ òun yìí o. Bẹ́ẹ̀ ni bọ́fẹ́ndì òun kan yàwó ga ẹ̀ tóun ṣẹ̀ ń tẹ̀lé sí i. Òun ló rà fóun o. Ó ní fáìn. Ó ní ẹ wò ó ẹjẹ́ wà bẹ́ẹ̀ o. Ó ní aṣọ yìí gbà tó lọ́ra fún mi ní boutique tó lọ́ra fún mi. Ó ní bọ́ọ̀tì bẹ́ẹ̀ 23,000 ló pè nígbà náà lọ́hùn. Ó ní ló rà fún mi. Ó ní azin bó ṣe wà yìí o. Àwọn ẹ̀ sọ pé ó ti lòun òun ò kí ẹ̀ ẹjẹ́ ó lòun. Òun á ṣàlù aṣọ yẹn náà. Ibi tó ń máa lo aṣọ yẹn náà dé. Òun máa mọ̀ pé oúnjẹ ayé. Ẹ wo èrò àwọn ọmọ wa. Ẹ wo irúfẹ́ èrò bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni alẹ́ lémi náà tó wà sọ pé ẹni tó ń sá tẹ̀lé yìí. Á padà ẹ̀ lémo náà ní ẹjọ́ òfin ṣògùn ẹjọ́ tòró. Ok ogun òṣèlú ẹgbẹ́ kó fóun ṣe ni ẹni tó ti náwó náwó náwó tó ti náwó náwó fóun. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ise oni ba ti wa je ise ko si ara ti ise ti ko kin fi eyan da ah nigba ti ise ba pe oru nkan ba won ni ah won won mo lo fukin yo ni aso fukin won e da ko jare e je ko ma lo bi e je o se nti o ba se o so ma fun lowo se ti ri ibi ti abaye wa de bayi awon obi ati alagbato ise po gidigan ni owo wa ti agbodo se ise po gidigidigan ni owo wa ta de gbodo se ni olakunle ojelade adupero yin alabisegun apison de madam thank you real one is my healer dupe ni owo yin awon eyan wa nbi o ade dupe amo lore taiwo adekeye woni ye iroyin ti wa eku eto erasa ikabo sori eto awa na ki yin koda inu wa dun e je fun ni atejise yin ni ate ayelujara esther adegun adupe ni owo yin ebi na gbadun yin lapa ibi ti mo wa yi e seun gan ni ko atileyin e ja ma lo si atelujara ni agbaye e like e love ben ke ba ni share comment ni e je ke o ma gbera nitori pe an fogbogbon ara fi se were de were be yen e ma like ben ke ba ni love e atejise yin ko ke je ko de arowo to wa ohun ti a n pe ni igbeyawo ni wipe nigba teni kini ba joko bayi teni keji na joko te wa di jo ronu oko ati yawo mi won se family meeting laye has in case e jira yin loru pe oni babe babe babe oyo ya dide now dide now dide now dide now awon mo de tin gboju sin ki le to fi opa tun le se si family yi as in ki ki le ro pa le se tori ola wa ki le ro pa le se e tori oni wa ki le ro pa le se e lo mi ora yi e oko ora ye iyawo ora ye kaluku aja ajo parapara mo fe so fun yi lai je pa ba se awon nkan to ye ka ma se yi yen e gbo be o se wa yi be o se wa nu afgba ta wa fun won ta ba to se awon nkankan to ye ka se kini o to ye ka se ora fun apere elomi aso po birin oda mo elomi na mi ni okunrin ni osun won mana ko oda mo ni ona za ko birin ni osun won ko si nkan to so okunrin o kini nkan to se awon okunrin wa ko si nkan to se awon okunrin wa na o awon ni obirin ni osun won ta wo obirin na ba ma so ti wa na a lokunrin ti e wa da mo bayi okunrin ti e da mo kokon olakunle ojelade esegun ni adupe lowo yin ani okunrin o da mo okunrin o da o okunrin o da o okunrin o da o anti ta lokunrin le sori e bi pakunrin je nkan gidi bayi okunrin o da ti ba okunrin ti mo rejo ba sare pakunrin yen danu ki to ba pejo ni anti ta lokun mi ti mo fe ani okun mi ti mo fe eh okun mi ti mo fe onu fun mi loyun o ko de ni e kini ko ati ni omo kini le o kin je ki nkan jora won ka tun to tesiwaju o mo ni lati lo si abortion mu alo yoyun yen to ati tola igba ta wa ni lati di omo mi la discover bi pe abortion yen ti pale omo ohun je won le bimo mo oko won lati ma jade lati ona bimo kaka ikiri ta e jo sokunrin ni yen sokunrin da e gbo eyin na te gbo mi lale sokunrin ni yen sokunrin da egbo condition ti yen ba de now arakunrin kan iyawo won ma gbe won sori eto ite ma gbo lati enu awon funra won ma gbe won fun yin arabirin ma ti won se alaye femi funra ara mi omi nda loju mi tori akoko mo wo pe se nkan yi ti o ba nje pe awon gogogogon no so fun mi mi le gbagbo now wa wa salaye funra won won ma wa salaye funra won ayanju nkan kan lowo ni won ni awon ni oko awon pelu oko won eh o you know oko ti retire ni won so yin won ti sise won de ti feyinti now owo feyinti won inu e ni ati wa ni a very big shop to je pe won ta oja no madam pe ah e fun awon omo kan ti o mama sise ninu shop re pe a ma se nle to tiye o ti ndagba na no ba lo da ko si wahala won ba won mu omo yi wa lati kalaba ni ma ta mu omo yi de o da pe awon e ma rin wa gan won pa yo ni bi olele ti won fi po se o e ma ta mu omo yi de baba agba ife ba bere ife nsire ife ba gbe ti e de ife ba wonu agbari baba baba omo nkan to nse mo to ba ro mi a ma ri I love you I love you I love you iru lo fubu wo lele ka to fi ka to fo won ni baba yen ati omo yi won bere si seranu papo won tin fura won je gidigan won tin ko fura won nma ti mummy ba ni a mo na program daddy ti mu na si koko to ma wa ni shop ba mummy e wa ma se yonu e duro sile a ma e ma worry e ma worry emi ti wa ni shop bayi egbegbegbegbe won sa nse olorun lo sa mo nkan ti omo ilo fun baba ide bi pe baba yin omo nkan ton se mo to ma fe withdraw won baba ni gba card o lo withdraw 20,000 wa a fe lo raja gba card lo withdraw kini kan wa so omo yen ti wole si baba yen lara gidigan ni gbogbo ona tan o ti ko baba sowo be ile baba wa fun ni card kan lo re gba wo gbo o se won ko ti mo pin ni ojo ti nkan ma se family yi won ni omo obirin ta so nipa re yi

kan transfer 5 million. Gbogbo n to le ri 5 million won na o wa 50,000 won. E lo mo ifile. Awon leti ko de ko wa jise ko mu card wale, omo ti jada ni. Bo se n ku o nbe gba bayi, o kan pe egbe mi to send owo si mo. Oya. E ba send e ba mo pe ma wo ko bo. Omo yi ba kori sile. Ilu won lo lo. Won o mo lu won o. Won o mo bi a sile de lu won. Won o mo bi a se le ri. Die ni yi, won iguru omo na o. Nigba ti papa ireti reti reti reti ah ah kin lo de abi se kun ti pon gbo mo yin lo se kin ti pe kini kan ba mo se pe number baba ni e pe hello e ma wa un kiri ohun o sonu o e ma wa nkan rara ohun o sonu pay off ohun ohun ti da lowo yin so o da bo good day omo ba ja won dani mama ba ni ye wa la de mi ba sai ji gulu gulu gulu gulu ah daddy kin lo chele what happen kin lo chele ah ohun ti ku o ohun ti ku o gbogbo won do re je laye o gbogbo won be yin titi lo baba ba sun e kun ta ri e eku ikoja be o won ni ori eku yen ni baba yen wa to won finish stroke now mama yi lo wa gbe won kiri gbe won lo gbe won bo gbe won lo gbe won bo now gbogbo asiko gba ti baba nse shiki shiki shiki pelu omo yen e get ile ise mama o bu baba mo baba o bere won kan lekun bi odo mama mo so ara mama na ti wa wahala tin de won tin ni awon problem kan health issues kan to je pe wahala tin wonu ara madam na tori pe baba yin o ni time fun won mo gbogbo time to mo ye fi wa me ti o fi se ogun to se yi won ni time ti ya yin mo nigbo ya to sa re yaniya na ba tun lo fun checkup e dakun tori olohun ki gangan ni se un bayi won doctor ba so fun pe igba won na ti fowo kan yin gbeyin fọ kan bi bawo an tan ti se kini tan ti wa ko sa yin last igbawo niyan to ba ni a o ti pe to ma ni ko ma so ni sin bayi o si le 10 years ah won ti pa yin nkan to se wahala ti desa gbara yin o e lo kokko we ni to ma wa call line ni lakula na madam e ni de bayi e kokko wo gboro aye lo e ko lo ja yin rura na e lo we ti o line ah ama yin wa wo yi pe doctor mi ne ni kokko ai ki n kuro nle ki lo church ki kuro ni church ki lo ni emi o le ni kankan mi awon okunrin fe ma nse si mi bo mo awon pe mo loko as in ago melo ni yen yen ni gbogbo time yen jare mo ti so fokan mi pe laye okunrin mi o le ri owo mi mo leyin oko mi mama yi ni nigba yi lawon wa to wo yi pe ah nja won wa ni ni enikan bayi koda nja won wa ni ni enikan ori e ni o sa wa ni ba to so wipe baba o cancer to ti wo ebi apo nkan mokunrin won prostate cancer mo na ba to wo pe wo lohun ni ba yiwo la won wa bayi won ala yen ni won ba kiri ba kiri ba kiri ba kiri ba kiri won ni baba yen o ko ti bo ninu e o now awon gangan na gege bi obirin se mo pe ma ta lo doctor lojo si doctor ni won ni de nikan pe ara won ti ni de o te ba fe para yin danu e de te we nikan lo gbogbo to ri lara yin si bayi kini ye te se ni o ti n do bi bayi o ti n lo bi bayi o ti n di bi bayi o ti n se bi bayi e si ma awon eyan wa awon ni mojile nipa isegun yibo ti won ba gbogbo e kale ti won ba kale fun yin eyan le mo ro sun gan won tori wa salaye gbogbo e fun yin gbogbo e ni o ma so fun yin pata pata pata pata lati bere to ma fi dopin now kini o wa sele o oni o madam wi pe madam e lo se nkan ta so fun yin te ba de ti wa le se well eyin le mo nibi to yen ba yoju si e ba yin le ma pada si abagbo lowo yin ko si wahala a lo so pressure fun yin agbo mu wahala ko si nkan kan a je pe e ti jeran wa lowo niyan mama yen ni ki wa jo ntori olohun kini ko won se mo so fun won ni won bo lo re so won ma wa àwọn ti ẹfẹ wá láti wá kọ àwọn èèyàn lọgbọn àwọn ọkọ àti àwọn àwọn fẹ kọ wà lọgbọn ká lè mọ bí èèyàn ṣe máa ń rìn ẹ ò tí ẹ ṣe yẹn bá lé ní pípọ̀ òun náà ṣe lè ṣe kí ni káwọn ṣe ẹbí ó bọ́ sí lára tẹ̀yìn náà ẹ ń wò pé mẹ́wàá ń ṣẹlẹ̀ àrí ẹnu márẹ́jì ẹlòmíì bá títí ìkú báyìí o ẹlòmíì bá sì wà láyé o márẹ́jì ló pa ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì bá sọ obìnrin ni ìbá sì máa péré kiri ayé ni ṣùgbọ́n ẹni tó lọ bá sí lọ́wọ́ wọ́n ti sọ jàrà ẹ̀lọ́pá ẹ̀yẹn náà dà ẹlòmíì bá sì máa gbádùn ara ẹ o
ìyàwó tó náwó gan báyìí iná ló ṣe sábà bí ayé rẹ tó rún dànù ìbá wà láyé báyìí. Now kí ni kí màmá yìí ò ṣe kí ni ẹ rò pé màmá yìí lè ṣe ẹ̀rí pọ̀ ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ ni ẹ̀rí pọ̀ báyọ̀ gan nǹkan tó máa ń ba obìnrin ní ọkàn jẹ́ tó bá ní lọ́kàn jẹ́ jù láyé kó ń ṣobìnrin nìkan ni wípé kẹ́ ẹ wà lọ́yà pẹ̀lú yàn kẹ́ ẹ wà faithful pẹ̀lú partner yín kó wá jẹ́ pé at the end of the day partner yín gangan ó wá lọ ṣe nǹkan tẹ́ẹ̀fẹ́ ìgbà mí ò rí máa ń fẹ́ yí tó jẹ́ pé ẹni tó ń ṣe wọ́n náà nìyẹn ọwọ́ ẹ̀yìn lẹ́lòmíì fẹ́ ẹni tí ń dá sọ̀rọ̀ lẹ́sìn nìyẹn tọ́kùn mi bá kọjá báyìí tó bá rí ọwọ́ ẹ̀yìn tó rí mẹ́lẹ́mọ́ sílẹ́kì báyìí orí yóò dẹ̀ máa gbá la ẹrù ló ń lọ lọ́ọ̀kọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹrù rèé ẹ bá ń bèrè pé ẹrù tí wọ́n sọ yìí nánà tí wọ́n fẹ́ ha bẹ̀ ni àbí àfi kẹ́ ẹ̀ wò fẹ́rẹ́ báyìí kẹ́ ẹ̀ yá mójú yín kúrò bẹ́ẹ̀ ni lọ́kùnrin mí náà wọ́n máa drive lọ báyìí á lẹ̀rẹ̀ obìnrin yóò sì máa lọ wọ́n á sọ pé wàá lọ ọ́rọ́ sínú kinní bẹ̀ yẹn ó sì máa sọ pé kí ló le tó yẹn náà ẹjọ́ tó rọ ọlọ́run kí làwọn wá kiri ó dẹ̀ níyàwó ilé o kò nílé tọ́jú ìyàwó ẹ̀ in tá a pé marriage bó ṣe rí nìyẹn níbo mi ò dùn gan níbo mi ò dẹ̀ kan ni níbo mi so lovely níbo mi olúwa mi ẹ̀rọ àárọ̀ báyọ̀ ló burúkú yẹn tí ìtòrí dé ńlẹ̀ àbáṣẹ́lí mọ́ àárín ti burú ẹwú tá a gbó sọ ẹsùn wèrè kábẹ́ oúnjẹ ọmọ ẹ̀kúkú mọ́ sí ọmọ ọ̀sẹ̀ ń jẹun alóko ayé nìyín ojú rẹ̀ náà ni ó ti mú fóònù ẹ̀lò jàre dáàdi sàbí tí yóò ń bolẹ̀ yín wà báyìí ní ìsìnkú ní ìdí èyí lónìí bó ni movement yín ń bo láti pàdé bó láṣẹ ríra lójú ọkọ ìyàn bàrà mú yàà èmi ló ń pọkùnrin lójú mi eré ni ó lu ọ̀pá bíi yóò ní ẹgbà mi lù mí ó lù mí ó ti fẹ́ lù mí pa n tí à ń pè ní marriage nìyẹn n tí ẹlòmíì rí ń bí òǹkọlẹ̀ ẹlòmíì rí ń bí báyìí ẹlòmíì ọmọjọ́ bẹ́ẹ̀ di ọkọ rẹ̀ ọkọ mi ò mọjọ́ bẹ́ẹ̀ di ìyàwó rẹ̀ parents mi ò mọjọ́ bẹ́ẹ̀ di ọmọ wọn wọ́n sáà bí wọn ẹlẹ́ náà ni wọn rántí nǹkan kan mọ́ wọn tẹ́ bí wọ́n á bèrè pé ọkọ yín kọ́ yóò ní ọkọ òun ti kú ọkọ dẹ̀ ń bẹ ńlé á ní kò wúlò náà kò ń ṣe pé màá yóò wúlò àwọn fúnra wọn náà ò fi ara balẹ̀ láti lè ṣe àwárí ìwúlò máa yẹn àti ìgbà tó yẹ kó wúlò fún wọn. Ìsinmi aláwọ̀lẹ̀tọ̀ láti kan ní ti ọmọlúàbí ẹ máa lọ sí àtẹ̀yẹlújára ní àgbáyé ọjọ́ pọ̀ Facebook ní kẹ́ lọ ṣe àwárí ẹ̀/FM 105.5 Ìbàdàn ní àtẹ̀yẹlújára ọjọ́ pọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹ kí ètò ìkáṣe lẹ́yìn ẹ̀yìn náà ẹ lè dá sí i bẹ́ẹ̀ ni àwọn èèyàn yín àwọn ọ̀rẹ́ yín àwọn fámìlì wa gbogbo yẹn tó jẹ́ wípé àwọn nǹkan tó máa ń jà sí láyé gbogbo ẹ̀ láti sọ ń bí lálẹ́ yìí ẹ jẹ́ ká pín fún wọn káwọn náà lè mọ̀ yí pé wọn ò nílò àti máa jà èyí tó lákọọdù wọn ni well said thank you sir ìmáfojò peter ẹ ṣe gan ni ọ ìmàkálẹ o ẹ káàbọ̀ sórí ẹ̀tọ̀ wá ní máa tí omi jòpì ẹ kalẹ̀ pẹ̀tọ̀ máa gbogbo ilé ńkọ o àlàáfíà láwa o àdúpẹ́ ọlọ́run dẹ̀ ń tọ́jú wa àdúpẹ́ gan we really enjoy your program ma ẹ ṣe gan ni àdúpẹ́ ní ọwọ́ yín oh excellent thank you so much ma'am àdúpẹ́ òye ìròyìn ti wá ẹ ṣe gan ni àdúpẹ́ lọ́wọ́ yín you see tí ẹ bá wò lọ tí ẹ bá wò bọ̀ ẹ rí wípé kò sí ẹni tó bọ́nu tá à ń sọ yìí marriage ọjọ́ òkùnkùn ni kò sí fọ́múlà kan ní fọ́múlà ẹlòmíì dirí ẹ báyìí ni pé ọkọ mi ni ṣé tá mi ni ṣé tá ti ẹni sí ìnọrin gbé gáàmù burúkú gbòòrò ayé yìí ń dàgbòrò láàmú burúkú burúkú ni babe mi ni babe ẹ sì rẹ ìyákúyà ni ẹyà ń gbòòrò ayé that is life for you ibi ó bá kọ sí ẹyẹ mọ́tòrí ẹ̀ ló fẹ́ kú mọ́tòrí ẹ̀ ló fẹ́ para ẹ̀ ni mọ́tòrí ẹ̀ ló ti tọ́ fún ẹ̀ ni mọ́tòrí ẹ̀ ni tó kù fún ẹ̀ sì ni pé kò sì wá para ẹ̀ dànù tó o bá para ẹ̀ dànù bó o dọ́rùn ìyá ó jí ọ bẹ́ẹ̀ mo sọ inú náà lọ́ọ́ lọ ọ̀rọ̀ àpáàdì ló tótó ni àti so inú náà ló máa lọ tí ọ̀rọ̀ ni mo pa ni ọ̀dàhùn ni ọ̀dàhùn rẹ̀ ni inú náà lọ́ọ́ lọ tó bá bínú para ẹ pé ìyàwó mi ni it's because of my wife you know crying myself bẹ́ẹ̀ bí ikú sà ẹ fàyà lẹ́ ń lọ iná jà nà mọ́ ibẹ̀ lẹ́ lọ yọjú sí tó lọ nǹkan ló pa yín ìfẹ́ gan tẹ̀lé lẹ́ẹ̀lọ́ọ̀fù yìí kí ló ọsọ fún ọkú sẹ́rímọ́nì ọba amúgbò ọ̀bádélé ayé ibú ọ̀sẹ̀ kíkan náà ti fọ́ fún ẹ ọ̀sẹ̀ kíkan fọ́ fún ẹ náà ìyá ló fi jẹ́ wọ́n bẹ́ẹ̀ ni sẹ́kì tó dẹ̀ lọ́ọ̀fù ẹ gidi gan gbogbo ẹ̀mí àtàrà lè lọ́ọ̀fù ẹ gbogbo ayé ẹ̀ lè lọ́ọ̀fù ẹ orí rárá o oní sẹ́lì sẹ́lì ni sẹ́lì oṣù gbádùn marriage wọn wà ní crime ní marriage is not crime
is not a crime. Rara, emi ajo to da ni. Love is a good thing. Ife je nkan to ma ndun kan. Te ba ba eyan gidi pade. Te ba ni eyan gidi loko tabi niyawo. Ife yan ma gbin lojojumo. A ma da bi pe a da bi pa ikan te wa yi. E so fun Oluwa pe Oluwa mi na mo wule. E yo kan ye sa fun lo fe ki lo daada. En te fun mi yu en te ki mo ni mo gba mu. Okan yin ma ba le gan. Bo te ba lo ko si owo awon nigba keji. O re o. Fun re ni omo lo lo wa ku pa hun daani. En fa ye le ti ni aye lagbara po kuku pa awon ko mjo bi to yoju si o be ko won yoju si paradise ni o si je pe ina jana mo ina na na ni je ko on kuku lo si bi e to ma fe lo sen en lo mi laye re ani wa na yin ni fe yawo kan mo yo mi yo ni won lo ko mo kan ah in to ju mi ti ri olomo je ku bayi oju mi ti ri me logbon mo dun mo pada de aye ni olon ni o si lekun run fun mi fine move on yes life goes on Calm down. Sit yourself down. Then plan ahead of your future. Ma wo pe eh o ti da mi daddy beji. Ti mama yo fun mi wa ti wa ifun mi eh ni de madam. E gboju yin nu. E wole e tun ase. E ja ewe sobi. E mo taraka o. Anu wa ngboro aye o. Where the pen does daddy beji lorun lai mo. Ti yin ki daddy beji kan ora pade ma ko ah adun to yin wo ala yo mo so fun kini olomo bebe se ri kini kan mo ra won okunrin si ti obi ma ora ije ba ngo ba ri pe mi won fe bo bayi tokun ni wa ri wi pe iya o je o se o tai e wo fun ma jade ju ba to wa lodo won ndo yo mo so fun ki aye ni e ba be ya wo mi a mo si lo fi ya wo mi e je awon yo ma ba e je awon mi na ma fa ko si obi ani mi ti setan e jo to ro lo e ba mi so fada di beji ti o ba to pade mi to ba se pipinpin were kan pe abi amon mo ma gbe e se pe dani mi emi to je pe so lo ti Mr. Anjo e tomo tomo oh aju tara omo si meta bayi lo wa lowo mi e imagine mi o se koko o ko gba mi si tani ninu oju omo si meta lowo mi ninu oju to yo lo o wa be mi si to ba to be e pe le mi omo se fun e mo se pe fun omo e kan so ni pe e ma worry e je ki ni suru die se nkan se yi lara mi ngba e te fun ma ntimi sinu ojo te ma ntimi sita e ko ti kuro e je ki fara mi balẹ ki ma won kan yen kuro e wa plan for life eyin na so bi yo kin kan le ni e down o bi yo le loka e ki won alode ki lo sele gangan to yen bo ko re oko to da iyawo e da support e na support him encourage her ah iyawo mi ile ta ara yen o ya in ta o boku wa lori e lele so da bayi ki room ti wa bayi temi bayi room mi ati eyo kan bayi abi se yen buru ni awon yo se na o eni kan yin so lana o ni laye yin le lojo takan ti laye mi pelu iyawo mi o fe pa mi ni emi o le se o mo ni you are not a good man you are very bad man ah ani rara akuku pa me ma tan so ni lo kini lo ba n pe bo egbo mi si stade se ben se eyin na le se ben ah madam e na ni laye olomo je daran laye emi o ti fe ku a lo le si je wa account kan so emi atoko mi ko le work emi ma n nawo won ma ra gold emi ala fe ni mi mo like o gegan mo le so ge ah alaye dere nti e e ba mo ra so tutun laarin odun kan ko fi n tokan yes am ko jo nse mo le ko jo ra won eyan o ni nawo ti e o na ba nawo re tan e ja ma ma sele lojojumo o ni oko ohun ti mo de nwe mo ma hun yan to je pe ma nlowo lowo o to je pe ati le je n to da senu ara won bayi o da bi egun ni bi pe pe na fun won pe mo je n to da nle aye e o sa mo sisi o ma ko wo jo ni o ni bayi oko ohun se ni yan o ni bi mo se nwo isin oya ka won wa dijo ma pa owo po o won a fe je n to te won lorun abi o won a fe woso gidi o won a fe lo gold o ni ejo ija ma de abijo ni bere oya oya eyin e ma jo je nle ija o sele abi ija o ni sele so now ohun ni bo se wa yi ohun fe lati ma se faburo ohun egbon ohun baba ti ya ohun oko ohun laarin odun meji to ngun o ba so fun to nje ya wo pe ah ah alaye o bere grandma o gere papa emi mo lo do grandpa lana won lo ki n pe o ki n bere won omo la n bi sile yi ma
kó egun sórí àwọn ọmọ mi tó bá dojú wájú sí táwọn ọmọ yóò bá kẹ láti mẹ tàbí láti wá ẹrí wọn sọ pé ó máa kọ́ọ̀sì wọn ìwọ fúnra ẹ obìnrin bàbá ẹ obìnrin yẹ ẹyin obìnrin tẹ bá ń ṣe báyìí agbóṣù bàkárẹ fún yín àwọn obìnrin kan wà bẹẹ tó máa ṣe bẹẹ o tó yẹ pé tí wọn ni kí wọn sọ fún ọ pé darlin lọ tọjú grandma lọ tọjú grandpa ó tọjú dádì ẹ ó tọjú mọmí ẹ wọn ètò yẹn ṣe báyìí náà ṣùgbọn obìnrin míì náà bí nǹkan ìyá àwọn olùlẹ̀ mú wà láyé wọn ni bí kí bàbá yẹn má wà mọ bí kò gbọ pé grandpa ti kú grandma ti kú o wọn wá ní fine ẹja lọ máa ṣọ ẹbí báyìí aṣọ ẹbí tá a máa mú wọn á mọ níbi iṣẹ mi jẹ kan mọ tá a bá mú aṣọ ẹbí bẹẹ 150k pa márùn lace the jinná dada àbí adéwà tómi tó red sí sórí ẹ tómi tó red kele tá a máa mú yẹn ìjẹ pọ fì ni àṣìyàn bóyá bí lẹ́sì 25,000 naira kò tí pọ̀ jù náà and this time around mo máa ta pẹ̀lú báàgì ni to match everything to match ni total everything ṣàbáyà bí 300-350 it's okay wọ́n máa manageable lọ́mọ àwọn club tí mo ní madam ẹ̀ ń waste owó yín ìrẹ́ tó yẹ ká ẹ̀gbá tó bá sọ pé ìyàwó máa ṣe irú ẹ̀ fún yín ṣe mo pépè ni àbí kò kì í ṣe pé that is why tó jẹ́ pé àwọn obìnrin a ní láti kíyèsí ara ọkùnrin mi gan ló máa bò bí ẹ̀jẹ̀ fún ìyàwó ẹ̀ pé mọ́mì yẹn lórí burúkú ni wọ́n ẹ mọ́mì mi sọ̀rọ̀ pé yẹn mọ́mì mi lórí burúkú ni wọ́n wọ́n ń sábíà mọ́ ọ mọ́mì ń sábíà mọ́ ọ nígbà ọba tọrọ ńlẹ tán o ọjọ́ tó bá rìn dáadáa ni àwọn sọ fún pé orí burúkú mọ́mì ẹ ti rìn ṣe mọ́mì ẹ kì í sábíà mọ́ ìwọ iná gan náà ò lè jọ mọ nàún bíkọ́sì òrà bí amọ́ bí ẹ ò ní ìyá gidi kí ló ẹsẹ̀ kò máa ṣẹlẹ̀ sí ẹ báyìí ẹ ṣe máa rí náà léyìí ẹ wọn máa bínú ẹ máa jà ẹ ti gbàgbé pé ẹ ti sára rí iná pọ tó bá wọn tán ẹ níṣe kí ni o ẹ lè ríra ìsinmi aláwọ lè tó bẹẹ ètò ní ìsinmi aláwọ ẹ jẹ kí n gbé yín lọ àti àgbọn kí ni tó ń trend kí ni tó wáyé gan ní àtẹ ayélujára fún ti ọ̀sẹ̀ tí a wà níbẹ̀ yẹn kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àtẹ ayélujára fún ọ̀sẹ̀ yẹn àwọn oníwo ló fojú bàdé tó jẹ́ pé ó dẹ̀ lọ dáadáa tí àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ dáadáa yes ìyẹn náà ni màá ṣe tán ní àti màá mú wá sí ètí ìgbọ́ yín ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yẹ ṣáà jókòó bẹ́ẹ̀ torí yín náà mo ṣe wà ń bí torí yín náà mo ṣe wà.

0: wọn ní òkì ń pè òkì ń béèrè wọn ọmọ là ń bí sílẹ̀ yìí má kó egùn sórí àwọn ọmọ mi tó bá dojú wájú sí táwọn ọmọ yìí ò bá kẹ̀ láti mẹ̀ tàbí láti wá ẹrí wọn á sọ pé ó máa kọ́ọ̀sì wọn ìwọ fúnra ẹ obìnrin bàbá ẹ obìnrin ìyá ẹ ẹyin obìnrin tẹ bá ń ṣe báyàn gbóṣùbà káre fún yín àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ o tó yẹ pé tí wọn ni kán fọkàn pé darlin lọ tọ́jú grandma lọ tọ́jú grandpa ò tọ́jú dádì ẹ ò tọ́jú mọ́mí ẹ wáyé tó ń ṣe báyìí náà ṣùgbọ́n obìnrin míì náà bíi kan ìyá àwọn obìnrin mú wà láyé wọn ni bíi kí bàbá yẹn máa wà mọ́ bíi kó gbọ́ pé grandpa ti kú grandma ti kú o wọ́n wá ní fine ẹja lọ́ọ́ máa ṣọ ẹbí báyìí aṣọ ẹbí tá a máa mú wọ́n á mọ̀ níbi iṣẹ́ mi jẹ́ kán mọ̀ tá a bá mú aṣọ ẹbí ẹbí 150k wà márùn-ún lace the jinná dada àbí adéwà tómi tó red sí sórí ẹ tómi tó red kèlè tá a máa mú yẹn ìjẹ́ pọ́ fì ni àṣìyàn bóyá bí lace 25,000 naira kò tí pọ̀ jù náà and this time around mo máa ta pẹ̀lú báàgì ni to match everything to match ni casual everything ṣàbáyà bí 300 or 350 it's okay ọmọ àwọn manageable ni ọmọ àwọn club tí mo ní madam ẹ wíṣọ owó yín ni ilé tó yẹ ká ẹgbà ẹgbà tó bá sọ pé ìyàwó máa ṣe irú ẹ fún yín ṣe mo pépè ni àbí kò kì í ṣèpè that is why tó jẹ pé àwọn obìnrin a ní láti kíyèsára ọkùnrin mí gan ló máa bò bí ẹjẹ fún ìyàwó ẹ pé mọ́ ìmìyàn lórí burúkú ni wọ́n ìyẹn mọ́ ìmì sọ rò pé ìyẹn mọ́ ìmì mọ́ ìmì lórí burúkú ni wọ́n ń sábíámọ̀ mọ́ ìmì ń sábíámọ̀ nígbà ọba sọ̀rọ̀ ńlẹ̀ tán o ọjọ́ tó bá wà ní dáadáa ni àwọn sọ fún un pé orí burúkú mọ́mí ẹ ti rìn ṣe mọ́mí ẹ kì í sábíámọ̀ ìwọ iná gan náà ò lè jọ mọ nàún bíkọ́sì ò rábíámọ̀ bí ẹ ò ní ìyá gidi kí ló ẹsẹ̀ kò máa ṣẹlẹ̀ sí ẹ má yí ẹ ṣe máa rí náà lélẹ́ yìí ẹ̀wọ̀n máa bínú ẹ̀ máa jà ẹ ti gbàgbé pẹ́ ti sára yín náà pọ̀ tó bá wọ́n tán ẹ̀ níṣe kí ni o ẹ lè ríra ìsinmi aláwọ̀ lè tò bẹ́ẹ̀ ètò ní ìsinmi aláwọ̀ ẹ jẹ́ kí n gbé yín lọ àti agbọn kí ni tó ń trend kí ni tó wáyé gan ní àtẹ ayélujára fún ti ọ̀sẹ̀ tí a wà níbẹ̀ yìí kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àtẹ ayélujára fún ọ̀sẹ̀ yìí àwọn oníwo ló fojú bàdé tó jẹ́ pé ó dẹ̀ lọ dáadáa tí àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ dáadáa yes ìyẹn náà ni màá ṣe tán ní àti máa mú wá sí ètí ìgbọ́ yín ní kọ̀ọ̀kan èjèèjì ẹyẹ ṣáà jókòó bẹ́ẹ̀ hun torí yín náà mo ṣe wà ń bí torí yín náà mo ṣe wà ń bí
1: ọ̀hún.

ẹsẹ̀ kọkàndínlógún, ó sì ṣe bí ó ti ń lọ sí Jerusalem, ó kọjá láàrin Samaria òun Galilee. Bí ó sì ti wọ inú ìletò kan lọ, àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá pàdé rẹ̀, wọ́n dúró ní òkèrè, wọ́n sì na ohùn sókè wípé Jésù olùkọ́ ni, ṣàánú fún wa. Nígbà tí ó rí wọn, ó wí fún wọn pé ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Ẹsẹ̀ kẹẹ̀dógún, nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú òun láradá, ó padà, ó sì fi ohùn rara yin Ọlọ́run lógo, ó sì wólẹ̀ lẹ́ba ẹsẹ̀ rẹ̀, ó ń dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ara Samaria ni òun sì ṣe. Jésù sì dáhùn wípé, àwọn mẹ́wàá kí a sọ di mímọ́, àwọn mẹ́sàn án yòókù adà, a kò rí ẹnìkan tí ó padà wá fi ògo fún Ọlọ́run bí kò ṣe àlejò yìí. Ẹsẹ̀ kọkàndínlógún, ó sì wí fún pé

0: bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà sípò ní ti ọmọlúàbí mo ní ìgbàgbọ́ wípé ẹ gbádùn ẹ púpọ̀ aago méjìlá ló ṣe bẹ́ẹ̀ ló kó ìṣẹ́jú méjìlá láti kọ́ ní ti ọmọlúàbí bí ojú ọjọ́ bá sọ bẹ́ẹ̀ ní apá ibi tí wà ẹ bá ní tó ṣe ẹ já pàdé ní àti ayélujára ní àgbáyé ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ /fm105.5 Ibadan ẹ like bẹ́ẹ̀ ni kẹ lọ́ọ̀fẹ́ ẹ máa bá ní tẹ̀lé bí o ti ṣe ń lọ máa kàn ṣe ojú òpó náà ní ká gba ìpè ìbíra bíi méjì péré tàbí bíi mẹ́ta bẹ́ẹ̀ ni màmá wa tí mo sọ ọ̀rọ̀ wọn yẹn tẹ bá ní ọ̀rọ̀ ìmọ̀ràn fún wọn máa gbé àwọn náà wá sí orí ètò àwọn èèyàn ń pè ní kété ta mọ́ àwọn abala kí ló ń trend yìí àdẹ̀wá lè ṣe ní ìdákúrekú torí pé labala labala òun náà ni a ṣe ètò yìí 0706949300 ojú òpó wa ìkejì ẹ náà ni 0701447570 ojú òpó tó wọlé agbára nìyẹn ṣùgbọ́n fún ẹ̀yìn tẹ́lẹ̀ fún ẹ̀ ní àtẹ̀jíṣẹ́ lójú òpó ti whatsapp ní 08074805574 òun náà ni àtẹ̀jíṣẹ́ yín yóò máa bá wọlé gègé ẹ̀hún sí àkàtà wa ìyẹn ní àtẹ ayélujára ń bẹ̀ yà hello.
1: Kàláṣí ọlọ́run kọ́ máa bá yín àǹtí
0: aláwọ̀
1: alágbèlájà
0: àmì àṣẹun ẹrasa
1: òtòjọ mẹ́rin olóyè sàlámì láti pápá ẹlẹ́yìn olómi akẹ́dẹ́
0: òtòjọ méjì àwọn yẹn wá ń kọ́ sá o
1: àwà dáadáa o
0: ẹrasa
1: ẹ wò ó bílẹ̀ ń gbó kó tí èyí ń rówó yá ni
0: àbí
1: mo ti á fi sọ́kà pé wọ́n gbọ́dọ̀ gbé tó talẹ̀
0: ẹ ṣe gọ̀ọ̀sà ohun tá a wá mú wa lè léyìí kí ni kí màmá yẹn ṣe
1: ẹ mọ̀ pé wọ́n á ní ọgbọ́n jọjọ ní sọ níbi wọn àpọ̀jù má sì má fún mi gàlẹ̀ ìtọ́ni ọlọ́run ìgbàlọ́gà gbogbo ẹ̀
0: ẹni
1: ọ́ bá ti ló wá ìtọ́ni ọlọ́run kí ni gbọ́ ètò tọ́lá ní aládínlájà
0: bó
1: tọ̀hún ò ní tilẹ̀ tẹ̀
0: ọlọ́run
1: kẹ́rí gbogbo màràkà ẹ̀ tí mo wá bẹ́ẹ̀ bá lọ́wọ́ máa ṣàwílé lórí ẹ̀ ọlọ́run nígbà tí ìyẹn káàkiri ẹ̀ máa dírẹ́ ẹ̀
0: ìgbẹ́
1: náà ti fi yín lọ́tọ̀ọ́ tọ́lá ní aládínlájà ẹ̀ ní dàpọ̀ orí
0: àmì àṣẹ àmì
1: agbára dídẹ́ ń bí ọ̀rọ̀ kan máa ti yọ wà lágbàáyé máa ọ̀rọ̀ ti tọrọ fún yín kò ní tàgé
0: àmì àṣẹ ẹ̀dùnmáre
1: oore yín kò ti kùlẹ̀ ọ̀pọ̀tù kò ní títà àwọn ọmọ yín lọ́wọ́
0: àmì àṣẹ ẹ̀dùnmáre
1: o ṣé fún bọ́lá yóò ní tàgé o
0: àmì àṣẹ àmì
1: àmì
0: ọ̀dà ẹ ṣe jàre bàbá mi ẹ ṣe nǹkan orí yín wà ń bẹ̀ ẹ ṣeun ṣeun àdúpẹ́ 0706949300 ojú òpó kejì yẹn àwọn ìyá wa láṣẹ lọ́jọ́ fún 0701447570 òun náà ni ojú òpó tí ó ṣe bẹ́ẹ̀ tó wọ ilé agbára. Hello. Hello.
2: Ẹ
0: ra màá ẹ jẹ́ kúrò ní rédíò yín.
2: Ẹ̀kú ètò.
0: Ètò ní o ẹra sá orúkọ yín àti ibi tẹ́ ti pè wá.
2: Orúkọ mi ni Ayọ̀lúwa.
0: Láti
2: Olómi.
0: Olómi nílùú Ìbàdàn. Mo ń gbádùn yín ohun tí a gbọ́ lálẹ́ ìrú ẹ̀jọ́ kí ni kí màmá yẹn ṣe.
2: Ẹ rí ẹ̀ bàbá irun sí wọ́n ti tọ̀ sọ́nà.
0: Ok.
2: Ọlọ́run wọ́n ti tọ̀ sọ́nà. Etí dọ́kítọ̀ ni kò sí.
0: Ọmọ
2: bá kó òjijì. Èyí ni kò sí. Kò sí ìmọ̀ràn kankan. Ìmọ̀ràn tẹ́lẹ̀ ti fún mi. Ẹyún dọ́kítọ̀ ti fún mi kò sí.
0: Kọ́ lọ wẹ́ nìkan.
2: Bẹ́ẹ̀ni, ọmọ bá kó òjijì.
0: Ọmọ bá kú dànù.
2: Ẹni tó ní apatẹ́sẹ̀ lórí ẹ̀sùn ní stoke
0: ìdílé
2: ká tó lè ṣe o.
0: Ẹ
2: tó ní stoke oníjẹ ká tó lè ṣe o.
0: Kò sí nǹkan tó lè ṣe mọ́.
2: Ọtí kàkà oníjẹ ká tó lè ṣe
0: o. Sí nǹkan kan mọ́.
2: Má lẹ́yìn kọ́ tẹ̀lé mọ́ àìsíjọ́ pọ̀.
0: Ok. Ọdẹ
2: tẹ̀lé.
0: Kọ́ tẹ̀lé.
2: Ó wá fi sí àdúrà kọ́lọ̀ ń jẹ́ kọ́rẹ́ mi dìbí.
0: Àmì.
2: Ẹyin náà fẹ́ fún bá. Ìyẹ̀dùn wọn lórí ẹ̀.
0: Ọ̀dà náà ọ̀dà.
2: A mọ̀ arìsí wọn.
0: Ọ̀dà.
2: Torí pé kí mo lè káwọn àárín òkú lọ.
0: Bẹ́ẹ̀ni ká tiẹ̀ lè kọ́gbọ́n lára wọn ni.
2: Ọ̀gbọ́n lè tó yín kọ́ ni
0: o. Bẹ́ẹ̀ni sà.
2: Ó gbà tẹ wá parí.
0: Kẹ tó sùn ẹ ṣe gan sà. Àdúpẹ́ bó tiẹ̀ jẹ́ pé bí ilẹ̀ bá tún ti mọ́ báyìí bó jẹ́ ojú mi iṣẹ́ kálukú ti yá.
2: Ẹ tó ti
0: bẹ̀rẹ̀ line e ati line jina yin te je ololufe to simi alayo awon abala epe ke jebun o ma gori eto lagbara lowo olorun be ni
2: Ami
0: asedumare.
2: Waje ayo ni ko yo.
0: Ami asedumare se ngo ni o.
2: Oyin o ni ha o.
0: Ami asedumare o ami o. E se gan sa. E se ngo ni. E se gan sa. 0706949 3000 is the number to try tonight. Awon oju opo yen ase lojo fun yen ni. A ma ma ya soto to di pe eyin eyan wa eyan nla nla. Eyin na ni e ngo eto isimi alayo. Ori yin de wa nbe. Hello. Erasa, e ku le gbere dio yin sir.
3: Okay. Eri pe mo so le kan.
0: Beni sir.
3: Wi pe awe to wi asa kan kan si.
0: Beni sir.
3: Seri timbari pastor. Gloriota to tai. To toke. Abi mo ra fa to we la wa ni. E ma ti ma wa si mi leme.
0: Beni sir.
3: Ah, pa mi e wu awon enemi mo. Won de di eni ti se ko yin saja.
0: Wọ́n ṣe jù.
3: Ṣé rí tẹ́ fi pàdé ọlọ́run àtọ́lá ní? Ọlọ́run ò ní da yín gọ́lẹ̀.
0: Àmì àṣẹ Dùmàrè. Àmì àṣẹ o.
3: Wọ́n máa jọ ìlè fún yín fẹ́ fi kú ní ẹni dídàkúdà mọ̀ ń gbìyànjú àti sọ.
0: Àmì àṣẹ o. Àmì àṣẹ. Wọ́n mọ jẹ́ṣẹ́ mi nìyẹn àbí?
3: Ẹni tó bá ti fi ń tọ́yẹ kó ṣe sílẹ̀ tí ò bá ti ṣe. N tí ò yóò ṣe ó ṣe o.
0: Ẹni tí ò yẹ kó tún wá ṣe, á tún wá ṣe òun fúnra ẹ̀.
3: Ẹgbẹ́ kí ni Prophet Muhammad wí? Ó ní kúlù kún Màrí Dún Lámà Ṣàfáìtù. Ó ní gbogbo ẹ̀dá àtọ́kàtọ́bí. Gbogbo wa láláìsàn. Àǹtọ́lá ni ọlọ́run ní yọjọ́ ìsàn yín tàtẹ́ fi kú.
0: Àmì àtẹ̀yìn náà, bàbá mi.
3: Ẹ pé tó.
0: Ẹ ṣe ẹ pẹ́ fún wa. Wá o. Mo rí lè gbádùn yín lálẹ́. Ṣé ẹ ti ń gbọ́ báyìí? Wọ́n ní ẹni tí yóò bá ṣe ń tọ́ yóò ṣe. Hello 08052521. Ẹ sì kúrò níbi rédíò yín. Ẹ ká lẹ́sà.
4: Ẹ̀kọ́ ètò.
0: Ètò ni orúkọ yín àti bíjẹ́ ti pè wá. Ẹ ju ẹsùn kúrò níbi rédíò yín.
4: Augustus Adesoji láti Olifẹ̀ Road.
0: Láti Olifẹ̀ Road. Ẹ jọ̀bọ́ àsún sẹ́yìn níbi rédíò yín kí ni gbádùn yín dáadáa sá.
4: Mo ti pa rédíò gan.
0: Ó dà báyìí, mo gbádùn yín báyìí.
4: Màdámù yẹn gbogbo kìíní ìmọ̀ràn tí dókítà fún olú yẹ kó fọ́lò.
0: Onìkan fọ́lò.
4: Bẹ́ẹ̀ ni ma. Then secondly, mo tún ní kí n tún lo opportunity láti confirm mi ò mọ̀ bóyá ẹ̀yin ni Tọ́lá ní ìdájọ́ ṣe course PGD ní Polytechnic in 2000. Àti jẹ́ 2016 or 2017.
0: Ìrọ̀.
4: PGD.
0: Ìrọ̀ ìrọ̀. Kò ń ṣe mi. Kò kì ń ṣe mi. Bẹ́ẹ̀ ni sá. Kò ń ṣe mi ya. 2016 tí mo ti ń ṣiṣẹ́ gan ní kànì tí ọmọlúwàbí tí ò kò ṣe mi. Ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ yín 0815342. Yà hello. Hello.
5: Hello ma, ẹ ká lẹ́wà.
0: Ẹ káàbọ̀ sórí ẹ̀tọ́, orúkọ yín o àti ibi tẹ́ ti ń pè wá.
5: Wọ́n ní ẹ̀mí wọn bá mi bẹ́ láéláé.
0: Àmì àtẹ̀yìn náà.
5: Mọ́mí bẹ́ẹ̀ bí ti kéṣe ń dá àti kálukú sì ń gbádùn rẹ̀ tẹ́ sí ṣàdúrà fún mi látọ̀tọ̀ àtòsí. Àwọn ọmọ yín ọ̀jẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ.
0: Àmì àṣẹ Dùmàrè o. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá yìí.
5: Àfọ̀ ẹni ọlọ́run mọ̀ láti odò ọ̀nà kékeré.
0: Ẹni ọlọ́run mọ̀ láti odò ọ̀nà kékeré.
5: Olúyọ̀lé ló ká gbọ́ mẹ́bí.
0: Bẹ́ẹ̀ ni sà, ẹ̀rọ sà, ẹ káàbọ̀ sí kan ní ọmọlúàbí.
5: Àmì
0: àṣẹ Dùmàrè àtẹ̀yìn náà.
5: Màràkọ́ta alẹ́ dé fún un. Akọ̀wájú fi tọ́ta, tó bá kẹ̀yìn fi tọ́ta, ó bá kò
0: nìkan kó tó ra rẹ̀ pa. Ok.
5: Kò sí ìdí pé kẹ́ni gbúwọ́ lé fún mọ́ràn mọ́ ìmọ̀ràn ló ti dá alẹ́ dé fún un àti dókítà.
0: Ọ̀dà àwọn náà ń gbọ́ wa lọ.
5: Ẹ mọ̀ mọ́ ṣe ni.
0: Àmì àṣẹ Dùmàrè àtẹ̀yìn náà.
5: Mo pa yín láyé fún wa.
0: Àmì àṣẹ o àtẹ̀yìn náà àtàwọn ọmọ yín náà. Ẹ ṣe gan sa.
5: Àlùbáríkà ọlọ́run ẹ̀yìn ọlọ́run.
0: Àmìnà àmìnà ẹ ṣe gan ni.
5: Àlèmọ̀ gbọ́ o jọ́mẹ́jọ́ báyìí.
0: Ẹ wá máa bá mi ṣe ẹ̀ náà ni ẹ máa bá mi pariwo ẹ̀. Ẹ lọ ilé kẹta yín gbogbo àdúgbò yín ẹ máa bá mi ròyìn fún ọ pé ètò kan ń bẹ níkan ni ọmọlúàbí splash Ìbàdàn. Ó yá ẹ máa dára pọ̀ mọ́
5: wọn.
0: 0706 949 3000. Hello? Hello? Hello? Yeah, Ekaleo, madam, the madam.
6: Yes, ma. I'm coming in, blessing. Latimonia.
0: Mommy, ah, shebi e jo ngbe ni abi won gbe ni lumi eyin gbe ni lumi
6: no ko kin te gbo ya gbe ni ilu wa ka so ilu ka la ni a de jangu
0: e jo nsun ni e jo nji abi ti mo ba gbe ni dada eh ta wo tokyo ba lo ba momo e je ki momo lo boke boya la le bayi to mo wa nu le legbe yin ta won ti sun lo ni
6: o ma ti to lo
0: Hello, madam.
6: Yes,
0: ma. Yes, ma. Say, I'm to phone you. Can you call me? I'm going to be on the bell.
6: Hello, ma.
0: Say, it's a February. I'm not here. I'm better than one. Tell me what. For is it? Say, what color phone? Yes, it's like that.
6: I'm going to go.
0: Sherry, you are not missing by. Say, I'm going to be on the phone. You know, my friend, my name is Tinlani. I'm lying. So ye ni iru ale ni si bayi e ti fun won lo nje se bi
6: be ni wa
0: eh eh e de ti bomi sara hm
6: be ni
0: o da baun seri ere gele e ma bere e wa ma so si won leti pe oko mi boy pakaji ni won abi ayin la ni won pe my darling ke en ki lo ki won gan ah won ja ku won ti hide number gan e wa ma so si won leti pe my darling ani lati se meeting no family yi mo ni fe ko sokunrin bi e iwo lo hands ju gbogbo aye yi mo ni fe bo je ka se meeting hello 0806587 yeah it's
6: work
0: ko e ka bo sori eto
6: yes ma
0: awon eyan mi nko ma
6: alaṣe ara ma e ti jo meta ma e de kweto ma
0: eto ni o sayin na se meeting lodo yin beyin
6: lara o se meeting koko
0: se ri se bayi a wa la nja lojojumo ngba mi I don't see anything you like. Oh, Mama Shelley, because I'm not talking about my renewed vows. So, see, you know, Joe Jumon, you come out. Oh, yeah, Colonel, you should meet her. And you can know my initiative. Where in the market, one line is okay. Ah, darling, no matter what you met at a match, she meets you like me. Only Jacobu. And yeah, see, when you come, kill, I won't cut out. She'll take my get a right to know marriage. Ye, Kenny, I won't cut off a king. She appreciated Lori. Hasn't I? You know, my be one. I won't know my be. Oh, darling, on Jabby Bush and Payo, a mule fair. O mo ko mi le finu mi sere o okay o darling ba ina se ma nba mi sere lori bed mi o like e ko ma se bi olobe ni boyo boyo boy mi o like e ani ke gbe mi de bi awon mi ko ma nsunkun won de ko ti pa won nsunkun o won na gbadun oko awon pa ba awon ma sunkun awon kara mo kini ni e gbe mi na de be she understand ale so mi be lati be yen le wa so pe darling so de mo pe oja mi o to ba de le support mi si oko ti eya mi o mo ma fun e o asiko oja wa ti de o te de ma jo looto to je pe te ba ti ta dantan e da owo pada si odo ko yin tabi aya yin e di pe marriage won ma tesiwaju oko wa de ma bale ke to ma awon mo wa ma roju raye lati se ya ati baba won ya e se gan ni e seun gan adupe ni owo yin hello
7: Hello,
0: Obere. Hello, Obere. Baba, Karawo, pàdé.
7: Ìyá kára wọn.
0: Ó pàdé ẹ̀.
7: Àlàáfíà
0: ló dùn. Àlàáfíà ọmọ bàgẹ́ gbàgà jù ú. Ọmọ bàgẹ́
7: gbàgbàjúmọ̀
0: kànáńjẹ́ tó yà fẹ́fẹ́. Skọ̀rọ̀ tó yà bó sá.
7: Àwọn ọ̀tá mi ni mò ń kànáńjẹ́ gbọ́rí wọn.
0: Kànáńjẹ́ gbàgbàrí wọn kó bọ̀ ń báwo láìpẹ́
7: ọ̀pọ̀
0: wálẹ̀ kó wálẹ̀
7: àwọn ayé ètò alẹ́ náà
0: ó ga jù jẹ́ wálẹ̀ jẹ́ wálẹ̀
7: jẹ́ wálẹ̀ wà táyẹ̀ ètò yìí ẹ̀ tí ìyẹn ní òye o
0: wálẹ̀ àti
7: bá yé ó yé wọn fọ ẹ̀bà
0: ọlọ́run gbọ́
7: ẹ̀yin
0: náà ẹ ṣiṣẹ́ ẹ̀yin bó ṣe yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ̀yin
7: ẹ̀yin bàbá wa ẹ máa kàrà mọ́ àwọn ìyá wa
0: ẹ ṣe jàre
7: ìyára bá ti ń ṣí ilẹ̀ báyìí ẹja máa rẹ̀ ká máa jáde
0: yọ̀dà mi ní wáyé tì
7: èmi wọlé wáyé o mo ń tẹ náà
0: ẹkùn
7: kò dẹ̀ ń tẹ hàn
0: ẹkùn
7: pípípípípípípípí màmá ṣe wá rí àwọn ìyá wa méjì tó wà lókè yẹn ẹja máa gbé sẹ́nu
0: ọ̀dà bẹ́ẹ̀
7: kí wọ́n fi ṣeré gidi wọn ni torí pé kọ́ba mú àrùn orúkọ wáṣáyà wa
0: bẹ́ẹ̀ ni
7: ilé wa ò ní dàrú
0: àmì o
7: màmá wa máa gbóró
0: ó ga jù bàbá bẹ
7: màmá wa kan ajọ gbọ
0: ó ga jù jọ
7: àlàáfíà
0: fún bàbá bẹ ga pípípí pọpọpọ máa lọ mọtò kọrọ burúkú 0706949300 ẹ jẹ àgbẹ ojú òpó bíi mélòó kan náà sí kọmọdà wípé mo dá yín lágara hello. Olùṣọ́ Paul kó wa láti ògbómọ̀ṣọ́ àbá ẹ̀.
8: Ẹjọ́
0: kan pẹ̀lú sá.
8: Àlàáfíà fún
0: yín. Ẹ kábọ̀ sí rètò. Àlàáfíà fún yín sá.
8: Ó ti lẹ̀ kó rìsẹ́ṣọ́ bí ò dára rárá.
0: Ó lẹ̀ kó sáfà yín ojú ọjọ́ yẹn lórí.

tí bàbá ń sọ náà ni wípé ọgbọ́n inú báyìí náà làálò tá a fẹ́ mọgbọ́n tòde ẹja jára wa ká sọ jí gan ẹja mọ nǹkan tá a bá ń ṣe nípa ìgbéyàwó wa tòde bá méjì kọ ọmọ tó wà ńbẹ pàtàkì jùlọ àti ọjọ́ ọ̀la ṣé rí ohun tí a bá ṣe fúnra wa ní àárọ̀ ọjọ́ ọ̀sán àti alẹ́ òun náà ni àbọ̀ ẹ̀ máa ń dé ọ̀pọ̀lọpọ̀ obìnrin báyìí ọkọ̀ ẹ̀ ó mọ̀ ṣe gbogbo ṣége láàárọ̀ ọjọ́ yóò mọ̀ wòwe wọ ọ́ jẹ̀sán bẹ̀rẹ̀ àlọ́jọ́ alẹ́ kọ́lọ̀ ń jọ ọ̀kọ́jọ́ fún àwọn méjèèjì lẹ́nu gígùn ó mọ̀ jẹ̀lẹ̀lẹ̀ kúkú ilẹ̀ ìyàlẹ́wọ̀ òótọ́ sì ni ń sọ ẹ ti rí obìnrin tó kàn máa jáde tí ó gbẹ ó sì dọjú ogbó sì dọjú alẹ́ kò síbi tọkùnrin yẹn fẹ́ lọ á máa dúkú pé ó ṣe báyìí nígbà yẹn sẹ́mi ní ti fọ́ bíbí méjì lẹ́ lórí tó bá ń ṣe báyìí sinmi ń sì ṣe báwọn yẹn máa tọ́jú mi ohun ò ya múgò bí sà kò tí ye yín ó ti tètè ronú ṣáájú ìgbà yẹn pé ẹ ṣe sáà máa ṣe lọ ìwọ́lú làárọ̀ o ọlọ́run máa jọ fún alẹ́ mi gígùn o nígbà bá dojú alẹ́ tẹ́lẹ̀ lọ bìkan kan mọ́ tí òṣò bí ti ọ̀fẹ́ yẹn mọ́ ẹ̀yin wà rẹ̀ bẹ̀rẹ̀ sí máa jókòó àti ẹ̀ ó lè fi ké sàn yín gi mú ẹ̀kọ́ sì lọ síbì kan kọ́kọ́ pé mo kàwé kò kán pé ẹ̀ prof ni mi àwọn èèyàn wọn kò rogan gbòòrò ayé wọn máa mú fún lẹ́jẹ̀ wọn ṣọ́ọ̀kì ni wọ́n fẹ́ parọ́ ọkùnrin bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa nígbà tá a bá ti jọ wà ẹ jẹ́ àrìn dáadáa bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wa kan ládùúgbò níbi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn là ń bi léèrè lónìí à mo ti parí ilé ọ̀dọ́ mi ìyàwó mi náà ti parí ilé ọ̀dọ́ rẹ̀ ǹjẹ́ kí láàrin wọ́n mi máa parí ilé ọ̀dọ́ ẹ̀ tó sì wà lábí ọkọ rẹ̀ tẹ́ pẹ̀lú gbogbo ọmọ sí ṣé iye ó kú òní bóyá yẹn láti jíròrò òní lórí torí ká máa làwọn èèyàn wa lọ́yẹ̀ ó ní láti kó kúrò nínú ilé ọkọ ó ní láti kó lọ sínú ilé ara rẹ̀ a kò sì fẹ́yàwó méjì láyé rẹ̀ gbogbo ọmọ tí wọ́n jọ bí wọ́n jọ bí ni ọ̀lọ́mọ níbò mí kò sì fẹ́yàwó mi ẹ dákun irú ọkùnrin nǹkan ní jọ́sí ló ti fẹ́yàwó méjì wọn á lọ́pọ̀ èèyàn dáa ǹjẹ́ nígbà tó ń jálẹ̀ tọ́ lọ sínú ilé ara rẹ̀ ṣé obìnrin kékeré yẹn kò ní kó sínú ilé kó máa tọ́jú arákùnrin yìí mo ní bọ̀dà bò lẹ̀mí yẹn ti fẹ́ gbọ́n sí ẹ ti wà láì àárọ̀ báyìí ti gbé wà lágùn wọ kí lè fẹ́ ṣe sí báyìí àwọn fámìlì ìyàwó yín kí ná wá sọ àwọn ọmọ gan tí ìyàwó yín bí kí làwọn gan sọ pé ìyàwó ń ṣe yẹn a sẹ́yẹ ká lọ́mọ kan tí ó sọ fún ẹ pé mọ ẹ̀mí tẹ̀ pápá sọ́ọ̀dẹ̀ dádì mi ẹ kọ̀ mí lọ́mọ o torí bàbá ìtorí yín kò fẹ́ ẹlòmíì léyìn kò dẹ̀ lọ́mọ ń bò mi ṣe ẹ ti ní tí mò ń sọ ẹ̀yin ọkùnrin àtòbìnrin ẹ jẹ́ ajára wa ẹ jẹ́ máa ronú ọjọ́ iwájú sílẹ̀ ẹ jẹ́ ajára wa ọ̀tọ̀ ní ẹ sí o ṣé rí ọ̀rẹ́ wa kan mo sọ fún yín ọ̀rẹ́ mi yẹn ó ti padà sí saudi sin saudi arabia ló ti dé ó sunkún ọ̀fẹ́ ẹ̀ kú oríjọ torí olóhùn yóò torí olóhùn tọ́mọ̀ ẹ̀ táìtù bá pè mí táìtù yẹn mọ̀ mo ní ṣe nǹkan ọ̀kan lágbárí ẹ̀ lórí ọ̀ọ́sìkáàmù burúkú nìkiri ìyá lè jẹ́rì mo ń báyàwó ẹ̀ báyìí kí ọkùnrin wà ní orí ìyàwó ẹ̀ kí ìyàwó yóò pé dí méjì easy now take it easy now lọ́la máa ṣe mí náà ọkọ ẹ̀ nísìnyí bẹ lórí ẹ̀ o ó ní ẹ̀yà kọ́kọ́ nígbà tí ọkọ̀ bẹ orí òun ni fẹ́hún pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ló ń jẹ́ borúkọ tó dákọ̀ ló bá gbé kúkú yọ jọ̀tọ̀ lọ́lọ́ ìjọba bínú ìjọba kúkú níjọ́ tí ó tún ṣe mí orúkọ ẹnìkan tó wà lọ́kọ̀ ẹjọ́ jókòó sórí pẹpẹ báyìí ilé ń dákiri mọ́ni mọ́ni tọkọ ti ń bá ṣe pọ̀ lù so ìwà àti lámájá náà tún jọ ń ṣe kinní ni ọkọ bá lọ bá arákùnrin yẹn pé ìyàwó mi ń dárúkọ ẹ nígbà tẹmí àti ẹjọ ń ṣeré so ẹyin yìí ẹ bẹrù ọlọrun àtúnjọ wà ń pọ báyìí ẹ tó ń ṣe ẹ tó ń jẹṣẹ ni ẹ sọ pé ìyàwó yín ló gbéra wà bá mi náà ṣẹbi mi wà ní ṣe bí ìyàwó yín ló gbéra wà bá mi ó lè gbéra wà bá mi so ìgbà tó náà mo bá ṣe ìyá mi jẹ kí lè bá mi sọ ẹjọ adó láyà ọjẹ bí o aya yín ni kẹlọ kìlọ fún o ẹ lọ má ya yín sọ ni o eléwúrẹ ni kò lọ mí wúrẹ so ẹ mọ àti ibà ìpẹ́ àwọn máa pariwo rẹ̀ lé mi lórí o ṣó yẹn máa gùn gan tí bá lọ dáwọ́ ẹ̀ka lẹ̀ mí ìbàyò ẹ jọ ń torí ẹ wo orúkọ arójú sí ni ìyàwó àwọn tí mo sọ fún yín ní òfin kan ló ti ṣẹlẹ̀ o arákùnrin kan náà tún wá ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ ẹjọ́ tá ọmọ wa ni wípé àwọn ń bá ìyàwó wọn ṣe pọ̀ ìyàwó wọn bá ń dárúkọ ọkùnrin mi kiri yẹn ti wà pọ̀ ngboro báyìí ló bá ń dárúkọ ọkùnrin mi wọn ni iná bá sọ wípé mọ́mì lábájá mọ́mì débì orúkọ burúkú wo lẹ̀ ń dá yìí ta ló lórúkọ bá sọ pé ṣé mo dárúkọ kan mi ò dárúkọ anybody kí ló ń sọ fún mi ṣé mo dá sí màmá dárúkọ èèyàn ìwọ ló wà lórí màmá dárúkọ ẹlòmíì ta kí ló mìíràn abẹ stop it jàre wọn ní mi wàá mọ táwọn ṣe fún wọn ní mo tún ṣe wá ọ̀nà wa àti mọ̀ pé lẹ́nìyàn fẹ́ múlẹ̀ ni o ṣẹlẹ̀ mọ̀ pé tí àwọn ọlọ́dẹ bá ń sọ ẹnìkan láti gbà mú ṣẹlẹ̀ pé gbogbo ọ̀nà máa lò wọn ní báwọn náà ṣe àtúrọ̀ ra mú fóònù àwọn ti tẹ̀sí rìkọ̀dì náà rẹ̀dí àwọn kan ra fi síbi orí ibi bẹ́ẹ̀dì wọn báyìí ni wọn ní mo tún ṣe wá àwọn sátán àwọn ra gift
kò sí bí ọkùnrin ti fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ò ní mọ́kọ roko wọ́n ní máwọn ṣe dé báyìí náà bá jọ bẹ̀rẹ̀ eré àníyàn bí ìse wọn bí ìse wọn bí ìse wọn bí ìse wọn bí ìse wọn bí ìse wọn wọ́n ní lọ́ bá tún bẹ̀rẹ̀ ìwé tí wọ́n ṣe yí dìméjì dìméjì dìméjì easy easy dìméjì calm down calm down dìméjì dìméjì jọ̀nà jọ̀nà jọ̀nà wọ́n náà ti kọ́ rẹ̀ wọ́n ní bọ́ọ̀ ṣe parí gbogbo rẹ̀ kọ́ni lọ́wọ́ sí pé ẹkùn ìyàwó dìméjì sọ dìméjì ló tó fọ ẹ lálẹ́ ló bá ní kí ló ṣẹlẹ̀ náà má bá mi sọ kí wọ́n ṣe ṣọ́wà ok jẹ́ kí n pín ẹ̀ fún ẹ irọ́ ni wọ́n máa pín ẹ̀ fún wọn ni jọ́ torí ọlọ́ mímí mẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ èṣù ni èṣùgbọ́n ní sùúrù wọ́n yẹ kó ti gbé kó gbé kò forí ẹlòmíì báyìí kó sì dàkú síbi tó wà kọ́ wa máa kà gan pé ezukọ di méjì tó wà ní sọ́ọ̀mì ẹni di méjì bàbá ni mò ń sọ di méjì tó wà mí kílà ni mò ń sọ di méjì kọ́sítọ́ọ̀mù ni mò ń sọ àní di méjì ọlọ́pàá ni mò ń sọ. Kéṣù báyìí kó fún ní káwá pàà kó lulẹ̀ gbí. Ṣùgbọ́n ẹ̀rí báyìí bó náà tó ń kàn sí dáhùn yẹn parọ́ ọmọ yín kàn sí dáhùn yẹn. Wọ́n fi kọ́ ọlọ́run náà ṣe tí ọlọ́run náà ń kàn sí dáhùn yẹn ṣàfún ọ ní sùúrù náà ni. Ẹja bẹ̀rù ọlọ́run ẹjọ́ ṣé tí irú ọkùnrin yìí ò bá lọ́ọ̀bù alábìnrin yẹn mọ́ sí yẹn ẹ sọ pé ọkùnrin yẹn ò dá kìdí ẹ ṣe pé nǹkan mi ò kò lè lọ́ọ̀bù ẹ mọ́. Kò sí yín arákùnrin wa ní òkè fún àpẹẹrẹ ó yá kábù wáìnì sínú kọ́ọ̀pù mẹ́ta báyìí agbè fún amojú ẹ̀rọ wa àṣìṣọ adémọlá azeez gbangba òun náà mú ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó mu tọ́mọ bá ẹ bá ń gbé fún adé àṣẹfò wọ́n gbé fún ẹ ìwọ náà bá tún ṣe kí ni lọ́ bá tọ̀wù ẹ transfer ẹ sí esther tó wà lẹ́gbẹ̀ẹ́ ó gbé fẹ́stà nígbà wá ṣe tán báwọn abádá ẹni ọyẹ jẹ àfọwọ́ bẹ́ẹ̀ àbá fọwọ́ àfọwọ́ àfọwọ́ àfọwọ́ abádá táwọn ọkùnrin wa táwọn ọkùnrin ti mú wa báyìí ó ní bí àwọn obìnrin ṣe máa ń rí sí wọn nìyẹn bí ọsẹ lẹyìn dòdò tá a ti ń fi ìfẹ́ mu tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a ti wá lọ fọwọ́ sínú ẹ̀ tá a ti fọ ẹsẹ̀ sínú ẹ̀ tá a ti fa mọ́tò dọ̀tí sínú ẹ̀ tá a wá padà gbé wá wípé lágbájá báyìí di àmà ìsí ìta àgbà ẹ̀họ̀ ní o àbẹ́ gọ́yà o cheers. ẹ ló máa wọ́n ṣe tó nọ́mà àbí ṣe ó wà ok you know ṣe rí pé experiment ti máa yẹn fún mi mo rí pé wow. Mo ní láti wá sọ fẹ́yìn èèyàn náà lé tó bá di ní ọjọ́ mẹ́jọ máa mú ohun tí wọn náà àmú wa fún yín torí pé kí ni àwọn ọkùnrin yóò mọ̀ fẹ̀sùn kó obìnrin àwọn obìnrin náà mọ̀ fẹ́dọ̀ ọkùnrin ọ̀dà ọkùnrin òní obìnrin ọ̀dà tá a wá ní ọ̀dà náà méjèèjì lórí ètò ẹ máa gbé ọkọ kan wá ọkọ ọlọ́kọ ni màá gbéyàwó níyàwó náà wà a fẹ́ wa gbọ́n ta ni ò dá ó máa lágbára gan ọ̀sẹ̀ bíi mẹ́ta láìsí agbọ́n ta ni ò dá bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn bẹ̀rẹ̀ sí ni máa jẹ ètò lórí ètò yìí ẹ máa bá wa kéde ẹ̀ káàkiri èèyàn ti di àtúgún bẹ́ẹ̀ ni ọbẹ̀ ó ti di àtúnṣe báyìí a lè gbádùn ara wa síwájú àtẹ̀síwájú dáadáa ni ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run ọkùnrin mi náà wà lórí ìyàwó ẹ̀ báyìí ọmọ pé girlfriend ó kọ́ ní girlfriend rà tolúmi root dẹ̀ ni ìyàwó wọn jẹ́ ìyàwó wọn sọ pé is everything okay root ni mí náà root ni mí náà root ni mí náà ibo ló ti rí tọ́lá ibo ló ti rí tọ́lá ni kí ló ṣẹlẹ̀ ṣé mo dárúkọ tọ́lá yóò ní ṣùgbọ́n ok tó ń pariwo pé tọ́lá you are too sweet you are so sweet you are kinní kan gbé mi débẹ̀ my one and only solution my one and only kinní kan ìwọ ló lè gbé mi débẹ̀ ìwọ ló lè gbé mi travaye ìyàwó wa máa bínú tẹ́ ẹ bá bẹ̀rù arábìnrin yẹn ó máa pẹ́ kó tó lọ ìdí ni pé òun ti rí rẹ̀ bí ẹni tí ẹ lọ́ọ̀vẹ̀ rárá mọ́ pé ẹ wà lọ́dọ̀ mi ó yìn dárúkọ girlfriend ẹ̀ ọ̀gá adé kò lè wẹ̀ hazin má máa bá mú ìgbẹ́jẹ́ ṣá máa bá tiẹ̀ lọ kúkú máa lọ sọ́dọ̀ àwọn adé tó ní gbòòrò ayé yẹn fi mí sílẹ̀ síbí òun náà wàá tọ́ra lè wá ṣọ́ọ̀bù kọ́nà tí ọ̀rọ̀ máa gbé extra tí náà máa ń pè wọ́n òun náà máa dọ́gbọ́n ṣe bá nígbà wá dé àwọn ọmọ rẹ̀ rìn mọ́ ni tá a bá kó ìgbéyàwó sílẹ̀ ìgbéyàwó tí wọ́n rìn bó ṣe kọ́ rìn tó dẹ̀ rìn bó ṣe kó rí tí wọ́n gbádùn àwọn tí wọ́n fi inú tọ́ra wọn kò wọ́n ìdá ogún it's not up to 20%. I tell you ẹ̀yin lọ ṣiṣẹ́ lórí ẹ̀ mú kàn bú báyẹn ni ìyókù pash wọ́n gbé lọ ni double barrel ẹlòmíì gbé lọ pistol ni mẹ́lọ́ ẹlòmíì
AK 47 ni telomi lafu buku le lomi gbe korun pe o to gba bi mo ti gbe fun e e n ba yara ni oran awon le mo ki la wa n ba kiri ago kan ti pe seju meje lafe kan ni ti omo lo abi esimi alayo le to pelu tola ni alade laja ori yin mo wa me se fun ni babe ko akara esi waju si ni oda e je ki je ki e tubo gbadun won tubo mi ki fun ni baba yusuf ola tuji na bene e je fun ni baba yusuf ola tunji e je ba yin wo yen wa ni apa bi bene eh wala wala wala wala wala o to ge awo je ara mi ewe ni ni na ni na ba bi oluwa ora mo re bi ewe la wa te da alaye mi alaye mi alaye I love you I love mo ura I got it okay now o ma ba injure.